tó jẹ́ oníṣòwò látòní lọ gbọ́ gbogbo àmì má lákòjọ àmì àìlákòjọ àmì kò ṣeéṣe mo pàṣẹ lónìí ẹ̀jẹ̀ jésù kò parẹ́ nínú ayé rẹ ẹgbọ́ látòní lọ ọfà gbèsè kó jáde kúrò lára rẹ ọfà ìní kó jáde kúrò lára rẹ ẹgbọ́ ẹ̀yin ènìyàn mo dúró mi ò dádúró mo sọ̀rọ̀ àṣẹ bẹ́ẹ̀ mi ò dá sọ béèyàn bá ń tajà tó bá ń ṣiṣẹ́ ẹgbọ́ ẹ̀yin ènìyàn ó yẹ kó gbé nǹkan rẹ ṣe kó dẹ̀ rí nǹkan àrítọ́ka sí ṣùgbọ́n ẹgbọ́n náà gbogbo ẹni tó lóun ti mú èrè kúrò nínú iṣẹ́ ẹ ta ni alágbára náà ṣé ibi tó ti lọ́kọ ni tàbí ìdílé bàbá ẹ èyí tó tilẹ̀ la ẹnu rẹ tàbí tó lérí lọ́kàn rẹ tó ní kíni mo ti mú èrè kúrò nínú iṣẹ́ ẹ má dẹ̀ jẹ́ ń tàn yín àwọn kankan ń ṣiṣẹ́ nínú ayé ni èrè ti kúrò nínú iṣẹ́ wọn tipẹ́tipẹ́ ọkàn mọ̀ ni wọn ò tilẹ̀ mọ̀ ni èrè ó ti kúrò nínú iṣẹ́ wọn ọ̀nà ti jìn èmi wá gbàdúrà gẹ́gẹ́ bí wòlíì tá a fi ṣe àsìkò yìí rán lónìí èrè kó padà sínú iṣẹ́ rẹ ọjà tó ń tà yẹn èrè là ń pè ní profit ní orúkọ jésù kó padà sínú iṣẹ́ rẹ gbogbo ẹ̀yin tí ẹ ní iléeṣẹ́ lórúkọ jésù kristi iléeṣẹ́ yín jésù kó yà sí mi mọ́ mo wá gbàdúrà bẹ́ẹ̀ mo súre ní orúkọ jésù kristi the nasareti ẹgbọ́ ẹ̀yin ènìyàn wọ̀nyí gbogbo ìwọ tó kọ́lé dọ́nà tí wọn ò jẹ́ parí ẹ̀ lórúkọ jésù ó yá ẹ̀mí mímọ́ bo àṣírí ẹ ọlọ́run ìpè mi kó bo àṣírí ẹ wàá parí ẹ láyọ̀ àti àlàáfíà torí pé ìfòyà kò sí torí pé ìwọ jẹ́ ọmọ ọlọ́run gbogbo ẹni tí ń lé ọ pé kó má bàa ṣe é ní àṣeyọrí ojú kó tì wọ́n mo wá pàṣẹ látòní lọ ẹ ní mọ ìdààmú mọ́ ẹ ní mọ ẹkún o ẹ ní mọ òṣì jésù kristi olúwa wa àmì. gbogbo ọmọ tó o bí pátá lórúkọ jésù wọn máa jẹyàn wọn ó sì tayọ jésù olúwa wa àmì. oúnjẹ tí o fẹ́ jẹ tó jẹ́ pé o kàn ń jẹ tó o rí ni oúnjẹ rádaràda oúnjẹ múnúkún tí ń ṣe tí ẹ̀dá rẹ fẹ́ jẹ ìyanu tó máa gbà lọ́wọ́ ẹ ìyanu owó yẹn gbọ́ ó máa yalù ẹ lónìí wàá rí ìyanu yẹn ọmọ ẹ á dẹ̀ rí ìyanu yẹn lórúkọ jésù jésù olúwa wa àmì. ará mi olùfẹ́ mo gbàdúrà láti gun mẹ́rẹ̀ẹ̀rin àgbálẹ̀ ayé àánú dìde sí ọ ẹ má gbàgbé o lónìí ni a máa pín omi ẹnìkan omi kan ẹnìkan omi kan ọ̀fẹ́ dẹ̀ ni gbogbo ẹ̀yìn tẹ́ ti ń wá tipẹ́tipẹ́ tẹ́ ti ríṣẹ́ tó dàbẹ́ ni pé iṣẹ́ ò jẹ́ kẹ́ wá mọ́ mo fẹ́ kẹ́ wáyè lónìí o ẹ wáyè lẹ́ni jímọ̀ ẹni friday ẹ wáyè ẹ mẹ́ṣọ̀ pé wà níbi ìpàdé àdúrà yẹn bí àwẹ̀ àti inú àdúrà ti kọjá lọ lórí ẹ̀. ìwé isaiah ni mo ń lò 55 olólùwà ni kí n lò ó ní ẹwà sọ̀dọ̀ mi gbogbo ẹ̀yìn tí ò ń gbẹ́ ń gbẹ́ ìwọ tí ò ń gbẹ́ ilé kíkọ́ ń gbẹ́ ò ń gbẹ́ ìrànlọ́wọ́ ń gbẹ́ àlàáfíà lórí ọmọ mọ́tò rírà ó fẹ́ lọ sí lóyìnbó ò ń gbẹ́ rẹ̀ ń gbẹ́ ò ń pòǹgbẹ́ fún àlàáfíà nínú àgọ́ ara rẹ ò ń pòǹgbẹ́ fún ìfọ̀kànbalẹ̀ nílé ọkọ ò ń pòǹgbẹ́ fún ọkọ tàbí ìyàwó àbí ò ń pòǹgbẹ́ fún ìlọsíwájú iṣẹ́ nínú iṣẹ́ rẹ wá gba omi lónìí ibi méjì láti fẹ́ pín omi lónìí o ibi àkọ́kọ́ òun ni ìlú moshin gbogbo ẹ̀yin tí moshin ẹ múra sílẹ̀ ẹ̀yin ará mi olùfẹ́ ní ẹgbẹ́ dá akówọjọ aboru ìyànà pàjà abúlẹ́gbà oṣòdì pwd odi olówó agége ibi tá a ti máa pàdé òun ni moshin láàárọ̀ yìí ẹ sì gba omi yẹn gbogbo ìwọ tó jẹ́ pé ayé ti sọ ẹ́ di apàtẹ ọjà mátà aṣiṣẹ́ aṣiṣẹ́ márowó àrówó má fi ṣe nǹkan gidi ẹjẹ́ àpàdé ní moshin níbo ni moshin tẹ́ ẹ bá ti dé moshin ẹ béèrè onílé gogoro bus stop lónìí láàárọ̀ yìí tẹ́ ẹ bá ti dé onílé gogoro bus stop yẹn ẹ wá béèrè ìdẹ̀ra sinimá hall ni mo pè ó ìdẹ̀ra sinimá hall ẹ gbọ́ lóòótọ́ àti òdodo ọlọ́run bẹ láàyè tí mo gbàgbọ́ bẹ́ẹ̀ má bẹ̀rù ẹnìkan gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ olúwa ní àwọn ọmọ ẹ wà nílùú òyìnbó tó dẹ̀ jẹ́ wípé òun retí kankan ìròyìn ayọ̀ lọ́dọ̀ wọn jẹ́ àpàdé làárọ̀ yìí kò sí ṣọ́ọ̀ṣì ibi tó lè lọ o ṣùgbọ́n tó bá lè wà láàárọ̀ ìkájọ gbàdúrà
Jesu yóò sì gbà ẹ́. Tabá dẹ̀ tún gbàdúrà tán, ó tún lè máa lọ sí church yẹn. Bákan náà, ẹnìkan gbọ́ mo ti lọ lóyìnbó rí ṣùgbọ́n.

ṣùgbọ́n o wà lórí ọ̀fẹ́ àti padà lọ mọ́ ẹ wá gbọ́ o tẹ bá ti dún nílé gogoro bus stop ní mushin ẹ sọ fáwọn èèyàn pé ẹ ń lọ sí ìdẹ̀ra sinimá aago méje láàárọ̀ yìí ni o bí n bá ikú òun lé agbára báyìí mò ń lọ síbẹ̀ nìyẹn aago méje àárọ̀ yìí ni o a dẹ̀ máa parí ní aago mẹ́wàá láàárọ̀ yìí torí tí n bá ti kú òun bẹ́ẹ̀ mò ń darí sí ìṣàgámù nìyẹn ẹ má gbàgbé gbogbo ẹ̀yìn ará ìṣàgà láti mushin sí ìṣàgà 45 minute drive ni mọ́tò 45 minutes ni ṣómi nípẹ́ débẹ̀ now ẹ wá gbọ́ òróró back to sender iwọ ọmọ ọmọ ẹ á dẹ̀ tún jọ gbàdúrà ìyẹn ní kọ́kọ́ ẹ̀yìn tí ẹ̀ ń bọ̀ ní ìṣàgà láti ooru òde rẹmọ ìpẹ́rù ìjẹ̀bú òde ẹ̀pẹ́ nkankan ṣótúbọ̀ tẹ bá ti dé ìṣàgà ẹlẹ́ẹ̀ lọ sí sabo underbridge ẹgbọ́ sabo underbridge oníjòkúta hall ó kọjú sí títì yẹn ibẹ̀ nípàdé yẹn ti máa ló ti máa wáyé lágbára lọ́wọ́ elédùmarè aago mẹ́jọ la máa bẹ̀rẹ̀ a sì parí ní aago kan lórúkọ jésù ìwọ ni ẹ̀rí kan ẹ jẹ́ ń sọ ìpàdé méjì tó kù kí wọ́n á gbàdúrà fún yín ní orúkọ jésù ọlọ́run olódùmarè gbogbo ẹ̀dá tí ń gbọ́ mi ìdààmú tí mú kí ìgbé ayé ènìyàn kó polúkúrú muṣu kó má nítumọ̀ ìdààmú yàn ní débá ẹ o ọ̀run kakú ò lọ́nà rẹ kó lọ máa rí ìyanu ẹgbẹ́ ẹ̀yin ènìyàn ọlọ́run ní on the 15th oṣù tá a wà yìí ìsọjí wà ní oníjòkú town hall nílùú ìṣàgà inú hall yẹn náà láti máa ṣe aago mélòó aago márùn-ún ìrọ̀lẹ́ ẹgbọ́ aago márùn-ún ìrọ̀lẹ́ ni ìsọjí máa bẹ̀rẹ̀ a dẹ̀ máa parí ní aago mélòó aago mẹ́jọ now orúkọ ìsọjí yìí ni my story must change for good èyí ni wípé ìtàn mi gbúdọ̀ yí padà sí rere ìtàn yẹn gbúdọ̀ yí padà ó tó àkókò kí ìtàn yẹn kó yí padà now nǹkan mẹ́ta ni mo fẹ́ fún yín màá fún yín ní òróró ẹ gba mantu ọ̀nọ́là olúwa tún ní kí n fún yín ní pankẹ́rẹ́ èmi ni mo máa fowó mi rà á gbogbo elétí dídi jésù wọ sinagogu ó lé gbogbo ẹ̀mí tí ń tà ti rà jáde gbogbo ẹ̀mí àti ogun tí ò fàyè é sílẹ̀ lọ́ máa nà wọ́n bó bá ṣe wù ẹ́ a máa ṣàlàyé ìyẹn tá a bá pàdé ara wa ẹ má gbàgbé tó bá di on the 26th ìpàdé wà ní ògìjọ níbo ni ògìjọ òun ni st john anglican nursery and primary school st john anglican nursery and primary school tẹ bá ti dé gáràjì ògìjọ yẹn ó wà lẹ́gbẹ̀ẹ́ títì aago márùn-ún ìrọ̀lẹ́ la bẹ̀rẹ̀ a sì parí ní aago mẹ́jọ ẹ̀yìn ará ògìjọ ìta olúwo ìkòròdú ṣótúbọ̀ ẹ múra lẹ̀ gbẹ̀gẹ̀dẹ̀ gbẹ̀nà God bless you it is well with you pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706717000079 gbọ́ lẹ́ẹ̀kan sí 0706717000079 ará mi olùfẹ́ ẹ̀yin ti ìlú Èkìtì nípa ti òróró àkànkàn yẹn mo ti ń ṣàlàyé látijọ́ yìí ibi tẹ́ ti máa rí ẹ lọ́bẹ̀ ìwọ tó fẹ́ràn ìpàdé yìí lọ́wọ́ jọ fi ọrẹ àdúrà mi gbà ọrẹ má jẹ̀mú ìtẹ̀síwájú ìrere fi ránṣẹ́ sí àkáǹtì nọ́mbà yìí 00699361007 gbọ́lẹ̀ kan sí 00699361007 access bank orúkọ tó wà mẹ́ light of the living church God bless you lọ fọ́rọ̀ mi lórí facebook lálẹ́ ní aago mẹ́wàá prophet rotimi elesanmi ará mi olùfẹ́ ní ìlú èkìtì ibi tẹ́ ti máa gba òróró àti àwọn iyọ̀ yẹn òun náà ni adó èkìtì gbogbo alamọ̀bẹ̀ fájúyè ní pavilion lẹ́nu gẹ́ẹ̀tì yẹn ìyẹn ní on the 20th oṣù tàwá july 20 ní aago mẹ́jọ àárọ̀ sí aago mẹ́ta ọ̀sán God bless you.

herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dọ́gbẹ́dọ́. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 Vigocap herbal capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Mokin eko jumo asekum rashoni. Iroyin ni kutu aire lati le Adaba 88.9 FM akure. Ebe awon osise ni ipele Ondo n lo ti pe fun iyonipo eni to je onimo isegun agba ile eko giga fasiti oloko ni ti futa eleyi to wa ni ilu Akure ojogbon olusegun ojo lori esun wi pe o ti ko ti ogbon yin si ipe lati le je ki awon osise ni ile iwosan won ki won di ti ijoba apapo lori adehun eleyi ti won jo ni papo ipe on ni won fi lede lakoko ife onu alalafia ti won se nibaga ile iwosan won nibi ti awon omo egbe won ti won ti duro gogogo yen egbe awon osise NUC atawon egbe won osise ti UC ife onu won lo tele bi won ti se bere yen se lodi alai lojo latari pe deke ojo meje ti won fun awon alase ile iwosan to ti tenubodo en to je alaga fun egbe awon osise NLC nipele Ondo comrade Ademola Adeniji jekodi mimo bi pe awon alase ile iwosan ni won ti tapa si adehun eleyi ti won jo ni papo en to je alaga fun egbe awon osise NLC ni ipele Ondo jekodi mimo bi pe igbese na n lo se pataki ati bi pe awon oni teda awon bako titi ile iwosan yo fifi oruko awon osise re sinu aka awon osise ijoba apapo won je kodi mimo wi pe egbe ohun o ni ko ni peyinda lori ipe won eleyi to tun ni se pelu yiyo eni to je onimo isegun agba nile iwosan kuro nipo awon olugbe ilu oka akoko ni ijoba ibile iwo orun gusu akoko ni won ti janfani eto jige asiwaju iyan eto ilera ofe ti ajo to n peru soko lese koko fun tinubu GMT to gbe kale eto ohun ni won se ninu eyi ti opolopo awon eniyan ti jade yeyeye lati wa gba jingi ofe eto ayewo ilera ofe ati itoju ofe oludari pe gbogbo fun iko GMT Saka Yusuf Oguleye je kodi mimo wi pe eto na lo tumo si ati le je ki igbaye gbadun awon eniyan ko duro re paapa julo lese koko nigba to n soro akowe fun egbe ohun Rashid Badmus jekodi mimo wi pe egbe na ni YouTube omo se atileyin fun ijoba nipa sisagbekale awon eto ti yo ma yorobo fun awon eniyan awon ti won janfani eto n dupe gidigidi lowo iko GMC aten to sagbatelu eto na minister to n ri soro abenu Olubomi Tunjojo fun riro won daada Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ademola Adeleke ló ti kéde ọjọ́ ìṣẹ́gun gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba kọ̀ọ̀kan láti lè rí wípé wọ́n lọ gba káàdì ìdìbò alálòpẹ́ wọn ṣáájú ètò ìdìbò sípò gómìnà tó ń rúgbó bọ̀ nípínlẹ̀ náà. Àṣẹ ọ̀hún ló di fífi léde nínú ọ̀rọ̀ kan ti adarí àwọn òṣìṣẹ́ alàgbà Ayanlẹ́yẹ Aina tó buwọ́lu òjẹ̀kùdì mímọ́ wípé ọjọ́ àìsí iṣẹ́ ọ̀hún òní wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ fún àwọn òṣìṣẹ́ ìjọba láti lè ṣe ohun tó fin ni pé kí wọ́n ṣe. Òjẹ̀kùdì mímọ́ wípé àwọn òṣìṣẹ́ tíṣẹ́ wọ́n ṣe pàtàkì kan bí àwọn elétò ààbò àti àwọn elétò ìlera òun ni wọn ò sí nínú àwọn tí wọ́n fi rú orí ọ̀fẹ́ bẹ́ẹ̀ fún ẹwẹ̀ ṣe ló wá rọ wọ́n láti wá ọ̀nà eléyìí tí yóò mú kí ètò náà kó dọ́dọ̀ wọn. Gómìnà Adeleke wá rọ gbogbo àwọn ẹni tí wọ́n lórí ọ̀fẹ́ láti dìbò láti lọ gba káàdì ìdìbò alálòpẹ́ wọn láì ní ìdádúró. Ó sì ṣàlàyé ètò náà gẹ́gẹ́ bí ohun kan rìn sí ìtẹ̀síwájú ìṣèjọba àwarawa nípínlẹ̀ Ondo. Ẹwẹ̀ ẹni tó jẹ́ kọmíṣánná fájọ elétò ìdìbò nípínlẹ̀ Ọ̀ṣun Olúwatóyìn Babalọla ni ló ti bẹnu àtẹ́lu ìkọlù kan tó ṣẹlẹ̀ sí ibi táwọn ènìyàn ti ń gba káàdì ìdìbò alálòpẹ́ wọn yẹn nílùú Òkùkù ìjọba ìbílẹ̀ Odò Ọ̀tìn nípínlẹ̀ ọ̀hún. Ròyìn jẹ́kọ̀dì mímọ́ wípé àwọn òṣìṣẹ́ àjọ elétò ìdìbò òun ni wọ́n ń pín káàdì ìdìbò alálòpẹ́ ọ̀hún ní gbọ̀ngàn ilé ẹ̀kọ́ Oyinlọ́lá DC ìyẹn ní wọ́ọ̀dù kejì nígbà táwọn gidi kan kó kan tí wọ́n wọlé ṣínà bọ́n bolẹ̀ tí wọ́n sì kó ọ̀pọ̀lọpọ̀ káàdì ìdìbò alálòpẹ́ lọ. Arábìnrin Babalọla jẹ́kọ̀dì mímọ́ wípé òun ò tíì ní ẹ̀kúnrẹ́rẹ́ òǹkà àwọn káàdì ìdìbò alálòpẹ́ eléyìí tí wọ́n kó lọ báyìí ṣùgbọ́n nǹkan tó mọ̀ ni wípé ètò ìdìbò náà yóò lọ lẹ́sọ̀pẹ̀lẹ́ tẹ́jọ́ ń gàgbọ́n. eyi lo pe royin ni kutu awa toni lati ile ise adaba 88.9 fm akure adeyemi la wa nlo lotu royin adeboye galani loruko temi okiyin eya se loni ani jeun ti o te wa lorun

0: Ondo today, where excellence led the way. We've got the right path for you from the College of Social and Management Sciences, College of Natural and Applied Sciences, College of Environmental Design and Management, College of Agriculture, Food and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering to the College of Public Health. Building leaders for tomorrow across every profession. Undergraduate, postgraduate, subdegree and part-time programs available. Plus, enjoy an exclusive 50% tuition fee discount on selected courses. Apply now at www.wesleyuni.edu.ng. For inquiries, please call 0807-096-2165 or 0803-482-7190. Wesley University, Ondo, knowledge and character for development. Apply now and secure your future today. And enter management.
1: Aṣọdúnmọdún ní ìṣàwọ̀ aṣọdúnmọdún. Ìpèrègún bá ti yọ. Ìlọdún tó ní. Kàgbà ọ̀bà bá ti múra ní méjì méjì. Ìlọdún tó lọ́nà ọba. Èyí nínú èmi Prince Badébọ̀. Adéòsì.
2: Aládé tó yé.
1: Kèlúlu United Kingdom. Èyí UK. Omuki Regent Adéfolúkẹ́. Agúnbíadé Adú. Àti kètekété. Èyàn olóyè ọba ilé. Àti kètekété. Èyàn ọmọ ọba. Lọ́kùnrin lọ́bìnrin. Kèlúlé àtẹ̀kẹ́lé ni ó di. Lápapọ̀ ọdún òpàgbọ. Èkà ayé àṣe yìí. Níjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù keje ọdún àáyí. Fọ àràmọ́dún ó di o. Àṣẹ ìṣàmọ́dún. Èkú ake bí eku. Ẹyẹ ake bí ẹyẹ. Ọmọ ènìyàn. Afọ̀hún bí ènìyàn.
3: Ilé ìjì ọba. Ọmọ òlàlẹ̀. Ọmọ ajígbàgbà orin. Bọ́ ọdún kan ọdún. Èjè ru ọba sá. Wá ti gbọ́ ìlẹ́ òlẹ́ òlọ́ba. Ìlọdún tó ní. Ìlọ máa mú òkùnkùn yún gbẹ bọ. Mọ̀tùpá jèrè bọ̀. Ìlọ máa ajígbàgbà orin. Àìrégbé disán. Ọ̀dọ̀ fi roko. Àìrégbé dọ̀rú. Ọ̀dọ̀ fi bọ̀ alé. Ọmọ aṣòro. Mọ̀ ṣàkà ṣòro. Ọ̀ṣàkà oníbàtí mọ̀ sùn. Nọ̀pá já sí lọ́nà ọba.
1: Òkìrìkì sí.
3: Ọmọ àtọ̀run ọ̀.
1: Ǹjẹ́ lórúkọ Prince Badébọ̀ Adéòsì.
2: Aládé tó yé.
1: Ìfọ̀ kí mi fọ. Àti ṣọdún yìí. Àṣẹrẹ̀ mi rè.
4: Bó ti wù ká pẹ́ láyé, a pẹ́ jù bẹ́ẹ̀ lọ́rùn. Ilẹ̀ ti pé wuradà, yèyí ọmọ ti lọ. Sìnmi láyà Jésù Olúgbàlà. Gbogbo ẹbí àti ọmọ màmá wa. Queen Mother Janet Abiye Oluwaṣọlá. Aya Ọláṣẹ́yìndé Ajayigo. Ọmọ Kọ́líù làwà. Ọ̀tún ìyá ìjọ CAC. Òkè ìlérí. Olúwa Àkúrẹ́. 95 years. Ni màmá lò kọ́lọ́jọ́ tó. Ṣíwọ̀ wọn láyé o. Bí ètò ìsìnkú màmá yóò ṣe lọ nìyí. Wednesday, August 5, 2026 ni àṣálẹ̀ orin onígbàgbọ́. Ilé màmá ní Ṣọlágbadé Street. Isani Muslim College. Òwe Àkàlà Àkúrẹ́ Ondo State. Thursday 6, August 2026. Àárọ̀ lẹ́yìn ìfẹ́rúfẹ́rú yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ nílé màmá. Òun náà ni ìdúpẹ́ níjọ CAC. Òkè ìlérí Olúwa Off Commercial Secondary School Àkúrẹ́ Ondo State. Gbígbàlejò yóò wáyé ní Saturday August 8, 2026 láago mẹ́wàá òwúrọ̀ ní St. Luke Event Center ìdí àgbà tuntun Àkúrẹ́ Ondo State. Ó kárí oyè yìí ọmọ.
5: A máa lẹ ìgbàlè gàrà gbogbo. A máa bí oṣù ọmọ. A máa jájá tán máa lẹnu kókó lulẹ̀ oṣù ọmọ. A máa bẹ ẹni mọ́ta máa ra àwọn ènìyàn kọ́nu. A máa gbé ìlú eré jẹ́ ọmọ ló máa lẹ méjì tákọ́ tábó.
6: A máa mégígún bọ̀ kó mọ́ sanyìn bọ́ kó. Mégígún nù kọ́ lọ mọ́ bọ́ kó sanyìn rẹ̀ lábẹ́ ìyá.
7: Àpapọ̀ lọ́dún tó ti pẹ́. Ó ń fọ̀n lójoojúmọ́. Pẹ̀lú èsì ìdánwò tó yẹrantí. Iléèwé fẹ̀fẹ̀. Ó kàǹkà. Àwọn olùkọ́ yẹrantí. Mr. Bọ́lájì Adéníyí. AKA Master. The Multiple Award Winning Proprietor. Iléèwé ẹ̀gbọ́n orí ọ̀fẹ́ àtòtẹ ìjọba. Ẹ̀kúṣe ọpọlọ. Iléèwé tó ti bẹ̀rẹ̀. Láti CREST. Títí dé Primary School. Secondary School wọ́pẹ̀ láti GSS 1 àti 2 SS 3. Iléèwé ti wá kọjá. Ká kọ́ mọ. Ká rẹ́gísítà ọmọ fún WAEC àti NECO. Nílẹ̀ Egypt. Ká wá kọ́ mọ ń lọ ṣe ìdánwò nílẹ̀ Kenani. Rẹ́gísítà WAEC àti NECO ọmọ ẹ̀. Lọ́dọ̀ wa. Kó sì mú lẹ́ẹ̀kan ṣoṣo. Ọmọ kan kọ̀m̀pútà kan. Àbẹ́ ti ìbọn ni. Pépọ́ pọlọ ọmọ bá kú pátápátá. Tí ò mọ̀ wé kà. Kò tí dé iléèwé Oxford Great College ni. Àwọn aṣòkú dala yọ ọpọlọ. Olùkọ́ tó mọṣẹ́ ìníṣẹ́. Kùbà ọ̀kà. Ìsímẹ́rin. Ẹ̀pìnmẹ̀ àkókò. Ògbẹ̀ àkókò. Ìkàrẹ́. Arigidi. Àkùngbà. Ìbòròpá. Wọ́n lè jẹ́rìí sí dáadáa. Ṣé dé ilẹ̀ ń fẹ́ ni? Happy body. Àwọn mọ́tò tó máa kọ́ ọmọ yín wà ń lẹ̀sẹ̀ pẹ́. Ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́. Bẹ́ẹ̀ náà ni registration NECO àti WAEC. Ògbẹ́yìn. Tẹ̀ bá fẹ́ pè wá. 0816-439-8283. Oxford Great College. Ọgbọ́n bẹ èèyàn wà.
8: Ọ̀kadé ti 2026 yìí máa ti wọlé dé o. Let's do it together.

0: ọmọ ìlú ọ̀dá.
1: Ọdún aláwùjọ rẹ̀ àti yí ọlẹ́ wẹ́rẹ́.
0: Bẹ̀rẹ̀ láti jọ ajé Mọ́ndé.
1: Níjọ kẹta àdínlọ́gbọ̀n.
0: Oṣù keje.
1: À gbé àpòporo sódò.
0: À sàmẹ̀ sọ́dún ìbílẹ̀ rẹ̀.
1: Tọ́ba àdíjọ kẹta.
0: Oṣù kẹjọ.
1: Ọdún yẹn.
0: Náà sàmójú.
1: Kedere.
0: Ènìyàn ayé.
1: Ní ìbámu.
0: Pẹ̀lú.
1: Ìṣẹ̀ṣe rí alúlù ọ̀dá.
0: Bámbábá rí rẹ̀.
1: Ayẹyẹ.
0: Ọdún aláwùjọ.
1: Níjọ ìṣẹ́gun Tuesday.
0: Kálíjọ kẹrin.
1: Oṣù kẹjọ.
0: Níbi kì í ketekete yan.
1: Aláòrò ọdún.
0: Àti yan.
1: Ọ̀dọ́.
0: À ń sígbó ọ̀sán.
1: Ọyá ìmọ̀ gbọ́ mi dáadáa o.
0: Ẹ á máa yé gbá.
1: Ẹ̀yàn ọlẹ́ dáadáa ọlẹ́run àtọ́dá.
0: Lúlu ọ̀dá.
1: Bá a bá ti yọjú pọ̀ ọ́bẹ̀.
0: Ojú rẹ̀ bá ti rí.
1: Wọ́n fara mọ́.
0: Orífọ̀ ọdún èyí á dùn.
1: Lásìkò ọba rẹ̀ a ti tún yanran yanran.
0: Ẹ̀jẹ̀
1: kábíyèsí.
0: Ìlú Fábílóyè.
1: Ọba Dr. Olúgbẹ̀ngàn Àlùkò.
0: Àjílúyẹ̀ kan.
1: Adégbé.

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
4: Ẹ tọ́ ìgbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wápọ̀, ìjọ orán tí pò ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi. Fìríjì kọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
3: Ẹ ní tòótọ́.
5: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
3: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDCare wà.
6: Èmo ló tún jẹ́ CDCare báyìí.
3: Bẹ́ẹ̀ ni o, CDCare, ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
3: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
5: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
3: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí ìléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
7: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
8: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
9: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53. 091-60-62-53. Orúkọ mọ́ni Ìjánu ọmọ 24/7 Abba Mixure.

0: ṣáde kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
1: Màámi.
0: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
1: Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: Kivo 3-in-1 o mini kaloku ko fi kun
1: Kivo
2: Dari Mix.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

ẹ ṣàmì kẹ gbé tó àdúrà ẹ mi. Ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ mà, ẹ káàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́. Àwọn àgbà kan àgbà kan. Àwọn àgbààgbà ńlẹ̀ Yorùbá wọ́n sọ̀rọ̀ wọ́n bùlá. Wọ́n ní sẹ́kẹ̀rẹ̀ ìròdé ìbànújẹ́ gángan ìròdé àrèmọ́bọ̀. Gángan ìròdé ìbànújẹ́ sẹ́kẹ̀rẹ̀ ìròdé àrèmọ́bọ̀.

0: ṣe ìjọba ti ṣe tán láti prosecute àwọn bàbá àṣálẹ̀ àti tú ẹ̀mẹrin ẹ̀ márùn tí àwọn èèyàn ti jáde tí wọ́n fi orúkọ àwọn tí wọ́n gbàgbọ́ wípé wọ́n jẹ́ bàbá àṣálẹ̀ fún gbèsùmọ̀mí lórí ilẹ̀ tí wọ́n fi léka ìjọba buhari ò ṣe nǹkan síbẹ̀ ẹ rántí àwọn ọmọ wa tí wọ́n mú ní saudi arabia nígbà yẹn nígbà tó prosecute wọn èrò wọ́n dárúkọ àwọn kan tán wà ní inú ìjọba pé àwọn ni wọ́n ṣiṣẹ́ fún láti gbé owó lọ fún àwọn gbèsùmọ̀mí a rò pé nígbà yẹn pé ìjọba máa ṣe nǹkan kan wọ́n ṣe nǹkan kan di ọ̀la yìí èrò so ìjọba mọ àwọn agbésùmọ̀mí ìjọba mọ wọn ìjọba mọ bí gbèsùmọ̀mí ṣe bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè yìí bọ̀ ìjọba ò ṣe tán láti dojúkọ àwọn if you are not ready to step on toes then we cannot stop this.
1: ó dà kí wàá ní nǹkan tẹ tẹ rò pé kí ìjọba ṣe kí ìgbésẹ̀ tó ń gbé yìí kó lè ní kó lè kẹsẹ̀ járe láàrin ìṣẹ́jú méjì.
0: ẹ ṣe kẹ́rí ọ̀rọ̀ ẹnu lásán ó yàtọ̀ sí ọ̀rọ̀ tó jáde láti ọkàn most of the time listening làwọn kan tá a máa ń rí. But ṣe political will wà níbẹ̀ kí ìjọba bá ẹwọ nǹkan tó ṣẹlẹ̀ ní Ọyọ́ state ẹ rí i pé ìjọba ṣetán láti dẹ́kun tó ṣẹlẹ̀ ló ṣe ṣe ṣe.
1: wọ́n fẹ́ gba àwọn ọmọ yẹn jáde
0: àwọn èèyàn gbóríyìn fún àwọn ọmọ pé wọ́n ṣiṣẹ́ wọn iṣẹ́ kì í ṣe wípé wọ́n ṣiṣẹ́ kàjàdà lára iṣẹ́ wọn ni wọ́n ṣe bó ṣe máa ń ṣe nìyẹn ṣùgbọ́n torí pé kò sí political will there is no that determination. lọ́dún àwọn gómìnà míì àti ìjọba ló dàbẹ̀ ní pé kò ṣeéṣe. number one ṣé ìjọba tó wà lóde ṣetán láti dẹ́kun ìgbésùmọ̀mí tàbí lọ́wọ́ nìyẹn.
1: ìbéèrè ńlá ni o
0: ṣé wọ́n ṣetán láti tẹ especially ní àkókò tí ìdìbò ń bọ̀ yìí ṣé wọ́n ṣetán láti tẹ àwọn ènìyàn tí wọ́n jẹ́ bàbá àṣálẹ̀ gbésùmọ̀mí táwọn náà dẹ̀ mọ̀ tí wọ́n súnmọ́ wọn ṣé wọ́n ṣe tán láti tẹ̀ wọ́n lẹ́sẹ̀ mọ́lẹ̀ àti láti gbé ojú àgbẹ̀ wò wọ́n láti bá wọn jà
1: láti tẹ̀ka bọ̀ wọ́n lójú
0: tásìkò ìbòdè ń bọ̀ tí wọ́n dẹ̀ ti ń pariwo ọdún mẹ́jọ tipẹ́tipẹ́ ẹ rí wípé kò lè ṣe é ṣe bá a ṣe rọra máa bayí náà nìyẹn kó ní kálukú kò ṣe tán láti ṣọ́ rẹ̀ ìgbésẹ̀ tó dára ni affairs pan is a very good decision is a decision that so many other advanced nations ta máa ń make tó dẹ̀ máa ń ṣe fún wọn ṣùgbọ́n ìjọba gbúdọ̀ ní ìpinnu rere yẹn láti rí you understand then ìgbáyégbádùn àwọn ọmọ nàìjíríà ó ṣe kókó ebi ń pa àwọn ènìyàn ò sì ń ta àwọn ènìyàn ẹni tí ebi bá dé ẹ̀ ń pa kò sí nǹkan tí ò lè ṣe ẹ wò pàtàkì àwọn lakúráwà tí wọ́n dé sí northwest sokoto báwọn náà ṣe ń recruit àwọn youth gbogbo àwọn yúùtù tán ti kàwé tán ríṣẹ́ ńgbà yẹn
1: wọ́n ní wọ́n sáìn
0: láti jẹ́ gbèsùmọ̀mí báwọn ṣe ń sáìn wọn wọ́n fún wọn ní 1 million everybody gbogbo yúùtù ló sáà lọ wọ́n láwọn ò rí 1 million láyé àwọn èrò mo kàn sáìn láti gbèsùmọ̀mí wọ́n fún wọn ní 1 million lẹ́yìn yẹn dẹ̀rẹ́ wọ́n tún wá gbé wọn sí owó oṣù
1: salary
0: wọ́n ṣe fẹsẹ̀ múlẹ̀
1: salary pẹ̀ ń dà lóru
0: ẹ ṣeun ṣùgbọ́n ká sọ nípa àwọn olùpè wọn ṣiṣẹ́ pọ̀ tí ẹ̀rí tó 1 million rí tó ń rí owó tó ń wọlé lóòrèkóòrè wọ́n rí wípé iṣẹ́ ìpànìyàn kì í ṣe iṣẹ́ gidi kì í ṣe iṣẹ́ tí ó dára wọ́n òṣì wà níta àìníṣẹ́ wà níta kò sí iṣẹ́ gbogbo nǹkan ló gbówólé lórí so ní ìlú tí rùkọ́ bá ibà rẹ̀ ti wà rògbòdìyàn máa ń ṣẹlẹ̀ kíjọba bá wa wo àwọn ìpele yẹn nǹkan tó fẹ́ ṣe dára o ṣùgbọ́n láti bójú wo orí ń ta àwọn ènìyàn tó pọ̀ ṣèjọba gbúdọ̀ ṣiṣẹ́ lórí àwọn yẹn
1: náà. ẹ ṣe o láàrin ìṣẹ́jú àyà ohun tẹ́ ǹjẹ́ kò di mímọ̀ fún wa ni pé bí ìjọba bá ṣe tá àti pinwọ́ ọ̀rọ̀ mọ̀dàlúrú tó wà lóde yìí àwọn ojú bíi sísin báyìí lọ lọ́wọ́ erin àwọn ọmọ ológun lẹ̀ yìí. hello ojú òpó hello àlejò wa
2: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine

0: kú sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
1: Màámi.
0: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
1: yẹn. Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Guy, we don't dey talk since o. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
4: Oh boy, you don't talk. How ba? You know the tire.
3: Na the new level be that o. This new MTN sachet bundle don't make life easy for me.
4: Brotherly, involve me na. Make myself dey follow ya like you.
2: Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 naira. Load am, talk the go.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wẹ̀ kan lásán, aróyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
7: Púpọ̀ ló wà láti fi ìfẹ́ hàn. Àwọn kan ń fi hàn ní gbangba, àwọn mìíràn ń fi hàn láìṣe ariwo. Ṣùgbọ́n tí ìfẹ́ bá jẹ́ tòótọ́, bóyá fún ara ẹni tàbí fún ẹlòmíì, ó máa fi hàn pẹ̀lú oúnjẹ òwúrọ̀ mílìkì pig tó rọ̀ tó dùn tó sì ní ohun aṣaralóore. Ó kún fún vitamin, protein àti calcium tó máa mú kí o ṣètò dáadáa fún òòjọ́ rẹ. Nítorí oúnjẹ òwúrọ̀ ò ní pig.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: E kaabo pada eyin alara wa oro to ni se nipa igbese ijoba lati kenu eto abole yi o lati npe kelu lori eto lataro alejo wa ti won si wa pelu wa awon na ni Dr. Okunla Adekunle ti won je onimo nipa eto abo nile yi akoko re feyin ara le lati da si oro to wa nile alejo wa ki yen kaabo pada sori eto ojo opo to luja si lere loni feyin ara le 0816 251 9991 te ba ni bere fun alejo wa ese ni shoki be ba si to ba je pe se le fe asoro lori o ta nsoro le lori loni eso ni shoki. Hello, somebody ekojumo e se oruko yin lati bo
2: o pe lati waroka
1: oda
2: comrade awe arogun jojo inte mi ma se so ni wi pe ki ijoba kon na tan lori oro gbesimo mi yi e je ki won gbe igbese lati ri pe won tete do la emi tori emi sofu oro aje dori kodo nipa ti igbesimo mi ki ijoba apako kon ye ti awon ologun wa ti ja ekun fi orun sise si won lapo nkan ti ijoba n se niyan o eje kun oko na tan ajuwa se
1: da ami 0816251 9991 hello e karo hello e karo e se agbo yin dada ya 0816251 9991 hello e karo e se gbo soke
3: o
1: yen sole hello e karo hello oda hello e karo hello e ti wa nbe e ti wa nbe karo
4: hello sir
1: e se oruko yin lati bo
4: e da sekere lati lokaro
1: en so nle
4: mo ki oga wa te ko wa sori eto laro yi
1: awon na gbo
4: opolo yin oni doba orile ede yi ikanu isoro ti mo ti a ni olodun fun a ni opolopo ebun nipasẹ awọn eyan ti laakaye ọgbọn wọn oye wọn to nitumọ beta lo wọn bo se ka lo wọn ta fi le gbadun iru ọrọ ta sọ da nigba ta pe ijọba lo ku si lọwọ ijọba naa lo n gbe igbesẹ fun wọn pe gba eyan kan ba le pe eto abo ba le dara ewo ni ka wa simi le nigba to pe wọn mọ awọn nkan to n ṣẹlẹ laitẹ ti ko ologun jade wọn mọ awọn nkan to le ṣe wọn àtẹlẹ irú gúmi yẹn gbogbo èèyàn lọrọ ló ti ń sọ ní gbogbo èèyàn tó ti wo pé irú tẹwẹ ẹni jẹ tó pẹlú àwọn ogbésùn ẹjọ ń wọlé wọde bẹẹ gbèbísẹ nípa ẹ mo fi ìpele ló yẹ kí ẹyin tẹ ní lóye jù wá lọ sọrọ iye ẹ jẹ ká kọ pariwo gan lórí àwọn nǹkan wọnyẹn pé kàn bá ṣe wọn kàn dà kí wọn wé sówó síbì kan ni tó tọ́jẹ́ bí ọ̀rọ̀ tó sọ àti lè pè òkúta kan ààrẹ di division within 2 months ó possible ni. So nkan bíi ládàá ta ṣe sílẹ̀ à ń palàpalàpa ẹ jẹ́ kí wọ́n ká mú ọ̀rọ̀ wa níbi tó tiẹ̀ ká mú kó ba lè ní èrè ní èso tó yanjú ọlọ́run yìí lọ́wọ́.
1: Alejo wa Dr. Okunla Adekunle ìbéèrè kan láàrin ìṣẹ́jú àyà ẹ̀rú ń ba àwọn ènìyàn intelligence gathering ẹ̀rú ń ba àwọn èèyàn láti pé ológun ẹ wá wo nǹkan tí ń ṣẹlẹ̀ níbi kan mọ̀mọ́ wọn ni first suspect. Ọ̀nà wo làátọ̀ lórí nǹkan báyìí.
5: Ẹ ṣe ṣe rí ìyẹn lásán ó ti jẹ́ wàhálà tó ti wà nílẹ̀ tipẹ́tipẹ́ àti rí àwọn tí àwọn jàǹdùkú ti lọ fìyà jẹ nítorí pé wọ́n lọ ṣe abẹ́ fún àwọn ọlọ́pàá tó ẹ pa àwọn ọlọ́pàá dẹ̀ tún disclose identity ẹni yìí ṣùgbọ́n nǹkan ti yàtọ̀ báyìí o nǹkan ti yàtọ̀ ní ilé sáyé ọ̀gágun àgbà gẹ̀ẹ́sù tó wà fún àwọn ọlọ́pàá ti sọ wípé kò kìí ṣe wípé ọlọ́pàá máa dáàbò bo identity ẹni tó wá
1: to wa fe to wa
5: awon lopa tun ti reward you won ti se ipese owo pabenu fun awon ti won ba fun won ni abi to je to to whistleblowers are being rewarded now in Nigeria. Then ijoba ti wa fi awon number kan si ta to je wipe ta ba ti dial your number yin ko ti e ni di pe a gba lowo lori phone wa a ni da ti daruko akaso pe
1: ni bye bye o
5: la wa awon state ko kan ni New York state is 115, general is 118, 119, 121. Check when you live, but the diary, you know, and no matter if you tell you, I'm not a friend, I'm not a friend, I'm not a friend, I'm not a friend, I'm not a friend, I'm not a friend, I'm not a friend, I'm not a
1: friend, I'm not
5: a friend, I'm not a friend, I'm not a friend, I'm not a you know. But we have two more machines, more of where that I call you our rally. Cut them with them to one of them because to tell you, to tell you, as you know, she had me, you know. Or do she have a way near? See, in Bokuti, I said, we're not there near. What people see, people will say, oh, Tabari, Tabitabago, Aguloto. So take my power, take my name, so continue to go to you. So she did it. Only we pay.
1: Ah pa mo nu wa nle wu ni
3: e to ba se wi
1: pa yan e kuro so ipa yan
3: e ti kuro oja e ja gbe pe
1: hello e
3: ko ojumo o hello e ko eto e se oruko yin lati bo king gani ya lati lore en sunle o ma wo awon eyan lati se alani a ma lo po social media ta de wa o easy lati mo rent to ba wa se wa alani bayin. So I really man je paya fun opolopo awon eyan awon ro ijoba apapo to ma fe ki security wa ko mule ni orilede ta wa awon to je military wa awon soldiers won need lati ni do no ma ko si se lo si waju fun won lati le je ki won mo ru bi ti won fe wo
1: do vu abi ki le pe
3: awon kan ta ma fi mo to wa ni abele olo ma sise fun won lati le ma awon kan wa ti pe quality by quality ni awon kan wa ti pe ti awon eyan ba ko do si abe igi ti o ri na ri awon to wa nbe o ma je ko yi won pe human being lo wa ni abe ebe yen so a fun won ni anfani ati sise won ni awon ile to ta won agbesumo mi ba wa won o ni kan lo with the risk of life tan ba te be life se pe awon imagine ti so fun won pon wa nbe won ni le pada wa si le ton ma wi ti won ton ma ti mo pon wa nbe won mo won se ma wole won lara die die ele se pataki fun ijoba
1: la
5: e ti ran so ko ke di ni lori nkan ti mo so
1: mo ba yin bo
5: nigbati ati e gbo ko won ti de pe won fin se division mi local ti wa e ka ta ro ni pe drone division ni won fe se
1: bi won se se drone division le wa to ye pe drone nikan ni o mo sise nbe abi
5: drone division wa dada o ma ni bo kini afasori to sun wa yi ni nkan bi osu meri seyin ayaju agbaye next station won gbe awon orile ile ti igbesunmo mi to po gan ilu to ba won kira won gbe list won jade Nigeria wa ni number 4 after Iran, Pakistan, Burkina Faso, then Nigeria number 4, Iran number 1, Pakistan number 2, Burkina Faso number 3, then Nigeria. Don't you ever say Burkina Faso degree to want create a drone division. Now, drone division, I want more power call airport and it, but I want more people to say, we have a network, we have a
1: network. We have a network, we have
5: a network. We have a monitor. Screen. One division, one drone. You know, you go. Only man take photographs and videos. So man, so go to share it.
1: She drone. She drone. Here, ki upari guni. Tawo oni tawo fili ma kwenye kaka mfoli yoke lori yon.
5: Kuki upari mo. Kuki upari. One is Java. One is Unibo. Chukota na Unibo. Kusiwa kashariki.
1: Yo ti mu nkan to ti e fe mu gan ranse.
5: Ati mu nkan to fe mu mo gbe so wa ti ri pe drone tu wa loke o ti mo pe
1: won wa ti de
5: WhatsApp group so on ti wa kina de paso lo ni ti to je pe gbogbo awon gbe so bi to wa le lu ni lu wo won ti kan lo ti ni je Mali amada school ni je Mali odo wa lo mo ni Nigeria ti so ko to so drone division la mo pe da sile because security ko ja and fair show police ni technology ni won lo technology ni and olorun to fi ogun drone si awon eyan ni ni lati se e ko ye ka samulu e drone lo ye ki won ran lo won se ni oyo state na won se ni oyo state drone ni won ran lo sinu bo ye so fi get identity awon kidnappers ye ti won fi lo mu awon ebi won kakiri lórílẹ̀-èdè Nàìjíríà tí ìjọba wọn fẹ́ ṣiṣẹ́ wá ṣiṣẹ́ tọ́nà bàbá bẹ́ẹ̀ iṣẹ́ wá ṣiṣẹ́ tí àdìbà wọn iṣẹ́ wá ṣiṣẹ́ wọ́n mú àwọn nǹkan tá à ń sọ yìí kì í ṣe pé wọn ò mọ.
1: Hello, ẹ káàárọ̀ o.
6: Ẹ káàárọ̀ sá o.
1: Ẹ ṣe orúkọ yín láti bọ̀.
6: Mr. Ìdòwú láti ọ̀rọ̀ ni sá.
1: Ó yẹ ìṣó ńlẹ̀.
6: Kárí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí, ọ̀rọ̀ drones tí wọ́n ń sọ yìí sá, òun ló máa ṣe kókó. Hello, sir.
1: À ń bá yín bọ̀.
6: Hello.
1: À ń bá yín bọ̀, à ń bá yín bọ̀.
6: Wọ́n ṣe ń fi ẹ̀mí ṣòfò yìí, ó jẹ́ nǹkan tó lágbára. Kárí ọ̀rọ̀ drones yìí, a ṣiṣẹ́ gan-an tó jẹ́ wípé àwọn sójà wa gan ọkàn wa balẹ̀. Ibi tó bá fẹ́ lọ, wọ́n á ti máa bí tó fẹ́ lọ, wọ́n á lè rí iṣẹ́ wọn ṣe. So, ẹjọ́, ẹ bá wa pàrọwà fún ìjọba wa. Tí wọ́n bá wa ṣe ti drone yìí, kò sí fẹ́.
1: O ti da, o da, o da, o da, ẹ ṣeun gan. Àlejò wa Dr. Okunola, tí wọ́n jẹ́ onímọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ yìí, àwọn náà láti ń gbà lálejò látàárọ̀. Àlejò wa láàrin ìṣẹ́jú àyá, ẹ bá fi ìmọ̀ràn kékeré káàdì ètò ńlẹ̀.
5: Iṣẹ́ ìgbógun ti àìsí ààbò kì í ṣiṣẹ́ ìjọba nìkan o, kì í ṣiṣẹ́ ọlọ́pàá àti àmì nìkan, ojúṣe gbogbo wa. Mo dẹ̀ ti sọ lẹ́ẹ̀kan láìsí àmì kò lè sí ohun tí àwọn elétò ààbò máa ṣe o. Àwa náà lẹ́lẹ̀ gbọ́dọ̀ máa fún àwọn ọlọ́pàá especially ní àmì èrò torí nǹkan tí a bá rí tàbí tá a bá gbọ́ ní àdúgbò wa ní àdúgbò wa àdúgbò sọ mo lè ti sọ pé ìpayà wípé bí wọn lè lo nọmba mi tàbí lo orúkọ mi wọn ti mú kúrò kò sí orúkọ bẹ́ẹ̀ yẹn wọn lè sì yí in fact tá a bá fún wọn ní information tó jẹ ní o secretly wọn ti máa reward wa wọn ti ń reward àwọn èèyàn ẹ jẹ́ ká dígírì sí ojúṣe wa tá a bá ṣe tiwa tíjọba ṣe tiẹ̀ àbọ̀
1: a lè ro tótó
5: ní agbègbè wa ìnù sórí bá ṣe sọ yìí ìpákáléèkè pọ̀ o àti sáàmù láti kọ sí ìlú gòmìnà wàhálà ni ọlọ́run àwọn wa dé
1: ìpè. Ẹ ṣeun gan, a dúpẹ́ lọ́wọ́ yín ojú òní tì yín o. Ẹyin alára wa ibi náà ni yóò ti mọ ọ̀rọ̀ tó mú lórí ètò yìí láàárọ̀ tó ní yóò kùtù di ọjọ́bọ tí ń bọ̀ yìí lágbára ọlọ́run ọba. Adébóyè Galani ló kọ tèmi, a ní jẹun tí ò tẹ́ wa lọ́rùn, ẹ káàárọ̀ o.
7: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
8: Yéè, mo gbé o, dátà tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
7: Ṣé mi ò sọ fún ẹ?
8: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi dátà rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
7: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ dátà ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó dátà rẹ.
8: Jẹ ìgbádùn dátà rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
9: Ẹ tó kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. e kaabo sori akanse eto ni ikanni ta wa yi e tun ba wa sun idi radio yin tori pe eto yi yo se yin lanfani pupo pupo papa julo ninu idile yin ile ise ton se gbogi 24/7 aba mixture awon na ni won se onigbowo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti funra wa ka si mo towo tin do wa bo abi aso se bi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti nyapon yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa idile kan to ti n toro tele laarin oko ati yawo biri o na loye lo wa bere ni je pe yanpon yanrin o n sele laarin won ase inu yawo yi ko do si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile depo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be depo ko gbe igbese pelu oko re nse lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si nru to si bere si nbe ibi ti won tin gbe kiri ohun ibe lo ti wa jewo wipe e dakun e ba nbe oko mi e si ba nso pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to ba dore koko ase eni to ba dore koko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo nwa kiri o wa di pe obirin ohun o ge ka ba mo je nigbeyin esi ma wi pe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọrun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa ngbara wa niyanju wi pe iwo yawo to ba mo wi pe oko re o se daada to ninu ile gbiyanju ke ejo wa ojutu si ona abayo ni ki se wi pe awon beta ana seta o na lo le jona abayo iwo na gbiyanju ko ra egbogi 24/7 aba mixture ko ra foko re ko bere si ni ta kebe a nje n to dun a mu n to dun elomi wa ko le bere mu nkan le mo be elomi wa ko le ririn seju marun yo ti ma fowo le badi gbogbo awon nkan ta nje dedun dedun yi to sakoba fun ago ara wa laye atijo awon baba nla wa ti won ba je nkan dedun o lawon egbogi ti won fi mo koju e awon egbogi na la wa po papo sinu 24/7 aba mixture lati mo je iwulo fun gbogbo awon eyan o wulo fokunrin o wulo fobirin o wulo fomode be lo wulo fun agbalagba e si wa mo wo egbogi ta n soro re yi ko lo tinu rara omi ponbele na fi se ajo NAFDAC si fontelu iwo na lo ra loni tori pe ija wa ija osi always guide ni won ni ko guide ara re e je n koko doke lo na mo si n pada abo e ku kale
10: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti sumi, ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, ti e kon sun lo ni.
11: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 aba mi sho, korojo gbogun bile ta won kunrin bire fun gba gbogbo, akanse gbogi bile, ta gbe kale lona ti gba lode, 24/7 aba mi sho, ko lo ti nu rara, o ka gbo eyin didun, ara riro, a fo gede gede do ti ara danu, logo lo mo ko ya ba duro to ti o si ba sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo NAFDAC fonte dugba o da lagu ara 24/7 aba mission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062623 0916062623

Bẹ́ẹ̀ni, ìjà wa ìjà ò sí, always guide náà ni. Ṣé wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 abamixo yìí. Nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ́ pé 091-60-62-62-53. Ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53. Tó, ó tún dìgbà míì náà tá a tún mọ́ pàdé. Ire

0: kú sí ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dà bíi titun.
0: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
0: Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúríkì ìgbàlẹ̀ rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: pọ̀lọ́ wà láti fi ìfẹ́ hàn. Àwọn kan ń fi hàn ní gbangba, àwọn mìíràn ń fi hàn láìsí ariwo. Ṣùgbọ́n tí ìfẹ́ bá jẹ́ tòótọ́, bóyá fún ara ẹni tàbí fún ẹlòmíì, ó máa fi hàn pẹ̀lú oúnjẹ òwúrọ̀ mílìkì pig tó rọ̀ tó dùn tó sì ní ohun aṣaralóore. Ó kún fún vitamin, protein àti calcium tó máa mú kí o ṣètò dáadáa fún òòjọ́ rẹ. Nítorí oúnjẹ òwúrọ̀ ní pig ní ìfẹ́ oní pig.
1: Reach for your peak.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: Get M-Copa, Samsung phone for any of our M-Copa shop within near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copa, own now.
1: Ọ̀nà púpọ̀ ló wà láti fi ìfẹ́ hàn. Àwọn kan ń fi hàn ní gbangba, àwọn mìíràn ń fi hàn láìṣe ariwo. Ṣùgbọ́n tí ìfẹ́ bá jẹ́ tòótọ́, bóyá fún ara ẹni tàbí fún ẹlòmíì, ó máa fi hàn pẹ̀lú oúnjẹ òwúrọ̀ mílìkì pig tó rọ̀ tó dùn tó sì ní ohun aṣaralóore. Ó kún fún vitamin, protein àti calcium tó máa mú kí o ṣètò dáadáa fún òòjọ́ rẹ. Nítorí oúnjẹ òwúrọ̀ ní pig ní ìfẹ́ oní pig.
2: Reach for your peak.
3: Ṣadé kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
4: Màámi.
3: Ṣùgbọ́n dúró náà, ó ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
4: yẹn. Hypo kẹ̀.
3: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúríkì ìgbàlẹ̀ rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
5: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
6: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tó wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
7: Ẹ̀tọ́ ìgbéyàwó láyé.
8: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
9: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi? Fíríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
6: Ní tòótọ́.
8: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
6: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDKẹ wà?
9: Èmo ló tún jẹ́ CDKẹ báyìí.
6: Bẹ́ẹ̀ ni o, CDKẹ, ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
6: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
8: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
6: Pẹ̀lú CDKẹ, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDKẹ lórí Play Store àti Apple Store.
10: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-483-3351.
11: CDKẹ, sọ́rí ẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
12: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
13: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
12: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
13: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: fi ń gbogbo òbí àti alágbàkọ láti kó àwọn ọmọ wọn wá.
1: Holiday Free Lesson
0: ní ìtí ìjọba ìbílẹ̀ òwò pẹ̀lú àjọṣowópọ̀ àwọn
1: Local Government Area Student Union.
0: Ṣé gbogbo wa náà la mọ̀ pé tí ọmọ bá gbọ́ olùdí ọlọ́jọ́ gbọ́ọ̀rọ̀ ó ṣeéṣe kí wọ́n gbàgbé ohun tí àwọn olùkọ́ wọn ti kọ́ wọn
1: kó tó di pé wọ́n padà wọlé.
0: Ìdí ni ìtí ìjọba ìbílẹ̀ òwò ṣe pèsè àwọn oríkò kọ̀ọ̀kan pẹ̀lú àwọn olùkọ́ tó yanrantí
1: àti àwọn ẹ̀ṣọ́ aláàbò
0: kí àwọn ọmọ wọn yìí bá lè ṣe lẹ́sìn ọ̀fẹ́.
1: Lákòókò olùdé yìí
0: gbogbo àwọn ọmọ tó bá fẹ́ jàǹfààní lẹ́sìn olùdé ọ̀fẹ́ yìí kí wọ́n máa lọ sí àwọn oríkò wọ̀nyí.
1: Primary school Òkè Owó-Owó.
0: Methodist Primary School Fajuli Road Òkè Owó-Owó.
1: CSE Groko Primary School
0: AUD Primary School Ìjẹ̀bú Owó.
1: LA Ìsúwàdà Primary School
0: Ìpele Grammar School
1: Ìpele
0: Ùsò Grammar School
1: Ùsò.
0: Bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹta oṣù kẹjọ August 3rd ọdún 2026 yìí
1: kí gbogbo àwọn ọmọ iléèwé bẹ̀rẹ̀ láti GSS 1
0: GSS 3
1: máa lọ sí àwọn oríkòkò wọ̀nyí láti lọ ṣe lẹ́sìn ọ̀fẹ́.
0: Executive Chairman of Olókùn Tọ́
1: Bẹ́ẹ̀. Ẹ̀dá Honourable Tọ́pẹ́ Ọmọláyọ̀ ni olùkéde.
2: Ọba Eti. Ọba Eti.
3: Ọba Eti.
2: Ọba tó ń jọ ọba tó ń káà tó ń jọ ọba tó ń jọ ọba tó ń káà tó ń jọ.
4: ọdún mọ̀dẹ̀ tí jọ o kètíkétí ọmọ ọba ò lé lúlé lóko àti ló dálẹ̀ tẹbí tẹ̀rẹ́ àtọ̀rẹ́ atọ́lójò ni ó dojú ògún káyà bá adélé ọba rẹ̀ princess adu adéfolúkẹ́ agúnbẹ́ adépàgbọ́n tọdún ni èyí ni ilé jọ tuesday ìjọ kejìdínlọ́gbọ̀n oṣù kejì ọdún ni 28th July 2026 kàti arìnrìn mọ́jú péré káàkiri àpapàrà rodé ní kètíkété ọ̀sán ìjọ ọ̀hún mo yín o mọ́ bọ́ o oyin mo toro mọ́ oyè oyin mo toro mọ́ oyè orin ilà àgbà kí a mú kọ̀ọ̀tsàkà sóde ìkété òlú kà á mújó sí àtọ́bá àtijọ́yè kàmọ́sẹ̀ rájó pẹ̀lú ojú àjòmọ́jú lùdọ̀ ọ̀bà olé lakurẹ́ north àmọ́ra mọ́dún òdi o àmì balẹ̀ club usa lọ́kọ̀ tó mi ṣọ̀kùnrin yìí.
5: ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí ìwọ tí nin rẹ ti sọnù àbí ìwọ tí kò tí ṣe nin rí yálà o ní ìpèníjà pẹ̀lú nin rẹ nípa ọjọ́ ìbí àti orúkọ àbí o fẹ́ sọ nin rẹ di plastic oníke alágbèéká kàn sí alpha computer ojúlówó nin enrollment agent ṣe àwárí ọ́fíìsì alpha computer kí o dẹ̀ tún ṣọ́ra fún àwọn alọ́nilọ́wọ́gbà tí wọ́n ń lo orúkọ alpha computer lẹ́gbẹ̀ẹ́ wema bank fún ẹ̀rí dájú àti àlàyé pé alpha computer sórí nọ́mbà yìí 08162453103 lẹ́ẹ̀kan sí 08162453103. Please listen to this important announcement. Have you lost your NIN or you have not been registered for NIN? Are you facing challenge of any kind, such as error in name and date of birth on NIN? Or probably you are interested in converting your NIN slip to plastic card? Please contact Alpha Computer, a licensed NIN enrollment agent. Ensure you locate office of Alpha Computer beside Wema Bank, Obade Shida Road, Akure, and beware of fake agents around the area. For inquiry, contact Alpha Computer on this number 08162453103. 08162453103. Once again, 08162453103. Thank you.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ọmọlúàbí àtàtàkà ni mo mà ti ń bọ̀ tàràrà yìí o.
2: Ìyá ọ̀nàrẹ́bù fún Sọ́jẹ́ Ọláṣẹ́ ní alẹ́ ìbá.
1: The principal launcher of Okade 2026.
2: Oníkàlọ̀ kíká bíèsí wa.
1: The Imperial Majesty.
2: Ọba Dr. Yusuf Adeborí Adeleye.
1: The Olúbàkà and Paramount Ruler of Oka Kingdom.
2: Kátó kíká bíèsí wa.
1: Ọ̀jájáde second ọ̀ní ọ̀fílẹ̀ ìfẹ́.
2: Pé wọ́n máa káàbọ̀ fún ti ayẹyẹ Ọ̀kadé yìí.
1: Kábíyèsí Ọba Stephen Ọlọ́run tẹ́lẹ̀ Ògún Oyè wà.
2: Lolúṣe Ọ̀fọwálóṣe Ìwárò Ọ̀ka.
1: Kábíyèsí Ọba Pius Omiye Jọlá Àkàdé Àjàbálùkù wà.
2: Díásí Ọ̀fọ̀ká Odò.
1: Gbogbo àwọn ọba in council.
2: And all good people of Ọ̀ka Kingdom.
1: Gbogbo ADC members.
2: In Àkókò Southwest Constituency wà.
1: Ọ̀ka.
2: Àwọn NURTW.
1: Ìwárò àti gbogbo Ọ̀ka.
2: Ẹgbẹ́ Ọlọ́kadà Àkómọ̀ràn.
1: Àkókò Farmers Congress Ọ̀ka Branch.
2: Fún ti empowerment tó máa wáyé fún àwọn àgbẹ̀.
1: Ní Friday 31st of July.
2: Ní Ewu Community Hall Ìkànmú Ọ̀ka.
1: Tó
2: Ọ̀nàrẹ́bù fún Sọ́jẹ́ Ọláṣẹ́ ní.
1: Alẹ́ ìbá.
2: Candidate fẹ́gbẹ́ ADC.
1: Ní Àkókò Southwest Constituency wà.
2: Láti lọ díje fún ipò House of Assembly.
1: Òun ló máa ń kí wa o.
2: Fún ti Ọ̀kadé celebration.
3: Another time for the youth at Apostolic Doctrine and Deliverance Outreach Be Refreshed is here again. The annual National Youth Convention for Adult Youth Worldwide comes up this weekend with this theme, Be Strong in the Lord. It starts with the welcome service on Saturday, 1st of August by 2 p.m. and Sunday, the 2nd, is the convention Thanksgiving service that starts by 9 a.m. The following weekend, the 8th day of August, is the annual Thanksgiving of all adult churches worldwide. And it starts on Saturday, the 8th day of August, with praise night by 6 p.m. And Thanksgiving service is 9 a.m. on Sunday, the 9th of August. All these programs come up at Apostolic Doctrine and Deliverance Outreach Cathedral as Salvation Grand
4: Wolede Quarters, Akumia,
3: where the church president,
4: Apostle Oswald Komolafe,
3: and other anointed men of God will be on ground to minister powerfully into our lives.
4: Gbogbo ọdọ ijọ adọ kakiri agbaye yoo maa parapọ ni opin ọsẹ yii fun youth convention.
3: Bákan náà ni ìdúpẹ́ lọ́dọọdún tí
4: gbogbo ijọ adọ kakiri agbaye yoo maa tẹ̀lé ní ọ̀sẹ̀ kejì tí ń ṣe ọjọ́ kẹjọ àti kẹsàn-án oṣù kẹjọ ọdún tí a wà yìí.
3: Bàbá wa alákòóso gbogbo ògbò fún ìjọ adọ kakiri agbaye Apostle Oswald Komolafe
4: àti ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run Ọlọ́run yóò máa lò
3: fún wa níbi ètò yìí.
4: Má ṣe aláìwá.
3: Ìgbìmọ̀ ìjọ adọ
4: lápapọ̀ ló ń kéde.
5: Dragon
6: Super!
5: Abalaye tí gbogbo àwọn àgbẹ̀ fi yẹ Dragon Super láàyò gẹ́gẹ́ bí ojúlówó ògùn pakopako.
6: Ìyẹn láì ní mú wàhálà tàbí ìpalára fún gbogbo nǹkan àgbẹ̀ èyí tí a bá gbìn bíi àgbàdo, kòkó, iṣu, kùkúmbà, wọ́támélọ̀n, tomato àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ tí Dragon Super ṣe ó lékè ka. Abalaye tó fi wá jẹ́ wípé gbogbo àwọn àgbẹ̀ Dragon Super òun ni wọ́n yẹ̀ láàyò lákòókò tá a wà yìí. Àpàtúpa ni Dragon Super ló máa pa gbogbo koríko tá a bá fi fín. Bá wá kíyèsí wípé ìkè Dragon Super ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Ẹ má lọ dáútú ẹ̀. Iṣẹ́ tó ń bẹ nínú Dragon Super Jágunlábí Gbáńkọ́gbìn tẹ́lẹ̀ ló ń bẹ nínú Dragon Super eléyìí tẹ́ ẹ máa rà lọ́wọ́lọ́wọ́ báyìí. Dragon Super tún ti wá mú kí wàhálà àwọn àgbẹ̀ dínkù. Ẹ lè rí Dragon Super rà léyìíkéyìí ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn pakopako ìyẹn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀lú ẹ̀lú. 08118910336 tàbí 08118910234
5: Dragon.

0: kí n kú ikú olódodo kí ìgbẹ̀yìn mi kí ó sì dàbí tirẹ̀. Agbájé ní àdúgbò ọgbọ̀n tó kí àgbà àkókò ń kéde sìkọ́ ìtàṣe kábẹ́ òkú bàbá wa.
1: Ìránṣẹ́ Ọlọ́run àlàyé olùṣọ́ àgùntàn Gabriel Ọlọ́run dá agbájé JP.
0: Ẹni tó fìgbà kan rí jẹ́ rẹ́gísítrà CSC Theology Ilé-Ifẹ̀.
1: Provost of Same Seminary Ilé-Iṣà.
0: Founder of Christ International Bible College Ìkàrẹ́.
1: PTA Chairman Òkè Àgbẹ̀ High School.
0: And Pastor CSC Ọlọ́run dá mi lẹ́rìí àjò Òkè Àgbẹ̀ àkókò.
1: Bàbá wa agbájé ti fi ayé àti ìgbàwọ̀n fẹ́ Olúwa àti àwọn ènìyàn.
0: Nígbà tí ó tó àkókò ní ojú Olúwa,
1: Ọlọ́run sì ran Jésù pẹ̀lú Apostle J. A. Babalọla.
0: Tí Angẹli Gabriel láti gbé Pastor Gabriel Ọlọ́run dá agbájé gẹ́gẹ́.
1: Ó ní okùn àyà Ábrahámù lọ́jọ́ kìíní oṣù kìíní 2026.
0: Ẹyẹ ìrìnlélàádọ́rin ọdún 74 years.
1: Thursday 30th July 2026
0: laago márùn-ún ìròyìn.
1: Ìjà ìsòkò onígbàgbọ́ yóò wáyé ní Christ Apostolic Church District Coordinating Council Headquarter.
0: Òkè Ìbàlà Òkè Àgbẹ̀ Àkókò.
1: Friday 31st July 2026 ní dédé aago mẹ́jọ àárọ̀.
0: Ìjà ìsìnkú yóò wáyé nílé
1: late Pastor Agbájé
0: tó wà ní High Stroke 3 Ọgọ̀sọ́gẹ̀ Òkè Àgbẹ̀ Àkókò.
1: Lẹ́yìn tí a bá ti fi ara bàbá fún ilẹ̀.
0: Ètò ìsìndúpẹ́ yóò tẹ̀lé ní CSCDCC Headquarter Òkè Ìbàlà Òkè Àgbẹ̀ Àkókò.
1: Laago mẹ́wàá àárọ̀.
0: Lẹ́yìn ìsìn ayẹyẹ ìgbàlejò yóò tẹ̀lé lórí pápá ìṣeré òfin ọwájú Òkè Àgbẹ̀ Àkókò.
2: Ààrẹ mú ọmọ Jogundúlà.
3: Ọmọ agbúpọ̀ bí ẹnu
2: omi. Ọmọ kífíkífí kanba.
3: Ọmọ ìjàkùn mẹ̀gbọ́n.
2: Ọmọ òrìṣà òkè jẹ́ làbí tonílé yìí.
0: Súré o, olùṣọ́ àgùntàn Gabriel Ọlọ́run dé agbájé JP.
1: Gbogbo ọmọ ni olùkéde lórúkọ ẹbí.
4: Ikú kó pa bọ́lámọ́láyà ò mọ ya béèrè o. Ikú pa bí abiri tukú ikú mi àkọ́kọ́ mi àkọ́kọ́ dànù. Èèlà mú kéde fọ lé pa Matthew. Olúwàfẹ́mi ọmọ méjì. Bàbá Kẹ́misọ́lá Ọbámọ́yẹ̀gún.
5: Kẹ́misọ́lá APC ó ṣèrìyàn.
4: Ó gbẹ̀kurujẹ lọ́wọ́ bọ́ra o.
5: Èèlà mú kéde kẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀nìyàn fọ.
4: Bàbá Kẹ́misọ́lá
5: APC
4: ó ṣèrìyàn.
5: Nípínlẹ̀ Ondo ti gbẹ̀kurujẹ lọ́wọ́ bọ́ra o.
4: Ilẹ̀ àbá
5: agbọ́run aṣọ rúre o.
4: Kó bá jìlá jùlọ nípa bá wọn jẹ o.
6: Bàbá Kẹ́misọ́lá Ọbámọ́yẹ̀gún ó ṣèrìyàn. APC.
4: Bàbá Bukki.
5: Bàbá Ṣẹun.
4: Bàbá Ọlámi Ọ̀tán.
5: Bàbá Abiodun.
6: Bàbá Kẹ́hìndé.
4: Bàbá
6: Lékan. Àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọmọ.
4: Ilẹ̀
5: àbá Luka Luka.
4: Bàbá kò mú tọ́jú ọmọ.
5: Ojúkọ mú ọmọ lùgbàkú ẹ láyé.
4: Kò mọ̀ pojú dá o.
6: Tó bá ti di under 27.
4: A
6: jẹ́ òkú bàbá gẹ́gẹ́gẹ́.
4: Fún Line and State nílé bàbá.
6: Tó bá ti wá di ọjọ́ kejìdínlọ́gbọ̀n ìyàn 28. Ní àgbẹ̀ bàbá wọ kálẹ̀ sùn. A ṣiṣẹ́ pápá ṣinṣin kọlù sáwọn èèyàn bá di.
4: Dúpẹ́ lọ́wọ́ náà bá mi Ẹ̀dùmàrè wípé bàbá òkú àkúrun bí iṣu.
5: Ìwọ ni mòkun àdínàmọ wẹrẹ.
4: Ìwọ ni ọmọ ẹlẹ́fọ́.
5: Ẹ̀fọ́ sì gbé mọ gbayì.
4: Ìwọ lọmọ òrè látún ọmọ òrè ló sì.
5: Agbọ́run aṣọ orin rẹ àbá.
4: Kẹ́misọ́lá ó ṣèrìyàn APC.
5: Bí kéde fọ àbá ó ti gbé kurujẹ lọ́bọ̀ọ́ra o.
7: Sábàjọ́ Ọlọ́lá gómìnà wa.
8: His Excellency
7: Dr. Lucky Olumisa Ayédàtúwa.
8: Gómìnà ìpínlẹ̀ Ondo.
7: Afẹ́nifẹ́re
8: Ọ̀rẹ́mẹ̀kúnnù
7: Ìlúfẹ́mi Lóyè.
8: Àwọn làwọn

0: pàdé.
1: Dọ́dún.
2: Pẹ̀lú bí wọ́n ṣe fẹ́ ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè yìí ní báyìí, Primate Ijo Kerubim and Seraphim Protection Church of Zion, Dr. Sunday Oluwadaisi, ìlú náà ló ti sọ pé kí wọ́n jẹ́ kí ọlọ́pàá ìpínlẹ̀ wọ̀nyí kó di dídásílẹ̀ o láti lè wá ojútùú pátápátá sí ọ̀rọ̀ ààbò yìí tó mẹ́hẹ káàkiri orílẹ̀-èdè yìí. Ó pe ìpè náà nígbà tí wọ́n ṣe ìpàdé ìtanijí èyí tó wáyé nínú ìjọ rẹ̀ léètè ń bẹ ní Àbẹ́rẹ́kẹ́ ní ìjọba ìbílẹ̀ Ìlàjẹ ní ìpínlẹ̀ Ondo. Dr. Oluwadaisi sọ pé láti pé kí wọ́n lè dojúkọ ọ̀rọ̀ ààbò tó mẹ́hẹ náà, ó gbà láti pé kí ìjọba, àwọn ẹ̀ṣọ́ aláàbò, àwọn orí adé àti gbogbo àwọn adarí ẹlẹ́sìn gbogbo bóṣùmọ́ gbogbo àwọn adarí ìlú àti àwọn ọmọ ìlú kí wọ́n fọwọ́sowọ́pọ̀ láti lè jẹ́ kí gbogbo ogun ààbò tó mẹ́hẹ ní orílẹ̀-èdè yìí kó lè rokun ìgbàgbé o. Ó ní torí ọwọ́ tí ìjínigbé ìpànìyàn tó fi ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè yìí, ó ti bẹ̀rẹ̀ sí ń dúnkùkù lájà mọ́ ìgbé ayé rẹ àwọn ọmọ ènìyàn, àti pé èyí gan ò jẹ́ kí ọkàn àwọn èèyàn balẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ń lo sọ pé kí wọ́n rọ àwọn ọ̀dọ́ lágbára, kí wọ́n sì jẹ́ kí iṣẹ́ kó wà ní yanturu fún àwọn èèyàn láti ṣe, kí wọ́n sì lo ohun ìgbàlódé láti máa fi ṣe ọ̀tẹlẹ̀múyẹ́, àti pé kí wọ́n lè máa fi wo gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní àwọn pápá wa àti gbogbo àwọn nǹkan tó nílò láti pé kí ọ̀rọ̀ ààbò kó lè fẹsẹ̀ nílẹ̀ dẹ́ndẹ́n ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wo fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà, ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ́ ẹ lọ kà á. Àṣẹ ẹ̀wọ̀n ni ẹni tí ó gbọ́ tẹnu ẹ̀gà ló sọ pé ẹ̀gà ń pàtó. Iléeṣẹ́ ìsọ epo dọ̀tun ti Dangote, ó mọ̀ ti ṣe àlàyé báyìí, èrèdí rẹ̀ tó fi sọ pé òun ò ta epo fún ẹgbẹ́ àwọn alágbàtà epo pẹntiró ní orílẹ̀-èdè yìí o, pẹ̀lú owó náírà mọ̀ wípé owó dọ́là ni kí wọ́n máa ra epo náà báyìí. Nígbà tí ìkan lára àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ náà tí ó ń bá àwọn aṣojú kọ̀ròyìn sọ̀rọ̀, ó ní kì í ṣe pé bóyá ọ̀rọ̀ pé bóyá wọ́n fẹ́ pé epo ò sí mọ́, ni wọ́n ti yanjú ò pé òun ló jẹ́ kí wọ́n sọ pé wọn à ṣe bẹ́ẹ̀ láti pé kí wọ́n máa ta epo ọ̀ ní owó ilẹ̀ wa tí í ṣe owó náírà. Ó ní nǹkan tó fà á ni pé ó ní sẹ́ẹ̀rí àwọn alágbàtà epo nìgan, ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé wọn ro ti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rárá àti rárá ni o. Ó ní nítorí pé ìgbésẹ̀ tí wọ́n gbé ni wọ́n gbé ni fún àǹfààní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀, kó má bàa di pé àwọn èèyàn yìí yóò tún máa wá epo káàkiri, àti pé kí wọ́n lè jẹ́ kí owó epo náà kó tún lọ sókè. Ó ní sẹ́ẹ̀rí àwọn alágbàtà epo pẹntiró ni, ó láwọn gan ni wọ́n fà á o. Ó ní nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ní epo tí wọ́n sì gbé epo sí inú kòtò wọn tí wọ́n tà rárá, tí wọ́n rò pé bóyá wọn yóò jẹ́ kí owó epo náà kó lọ sókè gegerege kó tó di pé wọn yóò bẹ̀rẹ̀ sí ní ta fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìgbà tí àwọn wá wo sàkó ọ̀rọ̀ náà, tí wọ́n wò pé ńṣe ni wọ́n fẹ́ máa fá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú owó gọbọi èyí tí wọ́n ń retí pé kó gun orí owó epo náà, ni àwọn bá gba ọ̀nà ìbùrú yọ sí wọn táwọn sọ pé tọ́ bá wá rí bẹ́ẹ̀ àwọn ò wá ta epo ọ̀hún ní owó náírà mọ́, ṣùgbọ́n ṣá owó dọ́là ni wọn yóò máa fi ta epo náà. Ẹ náà ti pé ẹgbẹ́ àwọn alágbàtà epo pẹntiró náà ni wọ́n kọ̀ tí wọ́n lọ gbé epo látàrí bí wọ́n ṣe ń ṣe àròyé ṣá pé ṣé rí dọ́là yìí tí iléeṣẹ́ Dangote sọ pé kí wọ́n wá máa fi ra epo náà, kò ò sí bí àwọn ṣe máa rí o. Ìdí nìyẹn táwọn fi wá sọ pé adàfọ́ wípé àwọn ò ní lọ láti lọ máa gbé epo ọ̀hún mọ́ o, ṣùgbọ́n ṣá iléeṣẹ́ Dangote ti wá jẹ́ kó di mímọ̀ ó ní irọ́ náà pa, kì í ṣe pé bóyá ṣe ni wọ́n rí owó dọ́là láti fi ra èròjà ọ̀hún. Ó ní nǹkan tí wọ́n ń ṣe àti ọgbọ́n tó ń dá ni pé kí wọ́n kó epo náà kí wọ́n kó o sínú kòtò wọn, kí wọ́n má tà fún àwọn ará ìlú, kí wọ́n wá máa retí àsìkò tí wọn yóò sọ pé owó epo ti lọ sókè kí wọ́n bá lè má ta epo náà ní owó gọbọi fún àwọn ará ìlú ni o. Ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ́ ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: Káyọ̀dé.
1: Borí tó jẹ́ orí tape ìjọba ìbílẹ̀ Kànà nípínlẹ̀ Rivers ni wọ́n mọ̀ ti wà nínú inú fu àyàfo àti àbàlẹ̀ ọkàn lẹ́gbàá tí àwọn agbébọn tí wọ́n yìnbọn pa ẹni tó jẹ́ olórí ẹ̀ṣọ́ aláàbò tìjọba ìbílẹ̀ ọ̀hún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí tán porúkọ rẹ̀ nílẹ̀ Tamkin ní ọwọ́ délé ní ọjọ́ Àìkú ọ̀sẹ̀ yìí. Ìròyìn tó ròyìn gbàjọ lánàá ọjọ́ Ajé ni wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní pópónà Polytechnic ní Borí ọ̀hún ní bí àwọn tí wọ́n ti fi ẹ̀sùn kàn pé aṣekúpani náà bí wọ́n ṣe ń rò

ọlọ́pàá tó dé síbi ìṣẹ̀lẹ̀ náà nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ẹ tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ kànà ẹni ọ̀mọ̀wé thomas bariere ló bẹnu àtẹ́lu ìṣekúpani ọ̀hún tó júwe rẹ̀ bí ìṣekúpani àti làásìgbò rògbòdìyàn aláìlọ́pọlọ rárá ọ̀mọ̀wé bariere nínú àtẹ̀jáde tó ta rista lánàá ní ọjọ́ àìkú ọ̀sẹ̀ yìí láti ọwọ́ adarí ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ níjọba ìbílẹ̀ kànà ọ̀hún ẹni bàrí ni mana lójúwe bí wọ́n ṣe kópa kíni ọ̀hún gẹ́gẹ́ bí ohun tó jániláyà tó sì bani lọ́kàn jẹ́ àti wípé ìwà ọ̀daràn gbáà ni o kò sì síbi tí àwọn oníwà ìkà àti ìwà ọ̀daràn tán fẹ́ sá sí láwùjọ ẹnu kàyókù nínú ìwé ìròyìn punch daily post vangard àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.

0: jáde.
1: Bíọ́dún.
0: Agbẹnusọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu yẹn Báyọ̀ Ọ̀nànúgà ló mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní tako nǹkan tí ẹni tí í ṣe olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú NDC yẹn Ọ̀gbẹ́ni Peter Obi tó sọ lórí ẹ̀rọ móhùnmáwòrán nígbà tó ń sọ̀rọ̀ tó sọ pé nígbà tí ẹni gan tó ń ṣe atọ́kùn ètò náà yẹn ṣeun Ọ̀kínbàlóyè tó ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ń lòun rí i pé ó dàbí ẹni pé Ọ̀gbẹ́ni Peter Obi kò tiẹ̀ mọ nǹkan kan tó ń sọ rárá àti rárá ni o nítorí nǹkan méjì ló bí òun tó fi jẹ́ pé òun fi wá wò pé kí lòun fẹ́ máa gbọ́ nínú nǹkan tí eléyìí ń sọ gan nítorí àwọn nǹkan tó jẹ́ pé kò wáyé rárá rá ni ó ń jáde láti ẹnu rẹ̀ ó ní bó ṣe ń lọ láti ibìkan ó ní bẹ́ẹ̀ náà ló tún bọ́ sórí ìkejì lórí àwọn nǹkan tí wọ́n béèrè tó sì ń ṣẹnu kábàkàbà ó ní torí lákọ̀ọ́kọ́ ó ní nǹkan tó kọ́kọ́ bí òun nínú ni pé nígbà tó sọ pé ipò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wà ń lòun náà wà nítorí òun dúró lórí ẹsẹ̀ ó ní tí gbogbo àwọn èèyàn bá sì wo ọ̀rọ̀ tó sọ yìí wọ́n mọ̀ pé Ọ̀gbẹ́ni Peter Obi kò fìgbà kọ̀ọ̀kan dúró lórí ẹsẹ̀ rẹ̀ rí nítorí pé bó ṣe ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú kan bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ń bẹ sínú ẹgbẹ́ òṣèlú míì tó sì tún lọ sínú ẹgbẹ́ òṣèlú kejì ó ní ṣe rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń tiẹ̀ láti ọdún 1991 sí ọdún 1992 tó ti darapọ̀ mọ́ ọ̀rọ̀ òṣèlú ló jẹ́ pé ó ti wà lórí ẹsẹ̀ rẹ̀ nínú ẹgbẹ́ kan ṣoṣo tó sì jẹ́ pé kò sí ìgbà kankan tó yẹsẹ̀ oníkọ́dà lásìkò ìgbà tó díje nínú ẹgbẹ́ òṣèlú SDP gan ó ní ó lọ sí ipò sẹ́nétọ̀ ńgbà náà pẹ̀lú àwọn ìbò tó jẹ́ pé ó rí gbọ̀rọ̀ gbọ̀rọ̀ léè tí ò tí ì sí eléè tó pọ̀ tó rí ní orílẹ̀-èdè Nàìjíríà nínú ìtàn orílẹ̀-èdè yìí ó ní gbogbo eléyìí ni òun rò pé ó yẹ kí Ọ̀gbẹ́ni Peter Obi kó tiẹ̀ mọ nítorí Ọ̀gbẹ́ni Peter Obi tá à ń sọ yìí ó mọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ṣe ojú méjì kankan nínú ẹgbẹ́ òṣèlú rẹ̀ rí ó ní ṣe sì tún rí ó ní ìkejì tó tiẹ̀ tún bí òun nínú ni pé ó tún sọ pé òun lòún jáwé olúborí nínú ètò ìdìbò sí ipò ààrẹ yìí tó wáyé lọ́dún 2023 nígbà tí ilé ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè yìí gan tó ti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ tó sì fi ìdí rẹ̀ múlẹ̀ pé kò jáwé olúborí nínú ètò ìdìbò ọ̀hún onílòótọ́ àti lódodo ó la mọ̀ pé Ọ̀gbẹ́ni Peter Obi ó gbìyànjú dáadáa nínú ètò ìdìbò náà nítorí ti ẹlẹ́yàmẹ̀yà yìí tí wọ́n ti bọ ọ̀rọ̀ ètò ìdìbò ọ̀hún ó ní ṣùgbọ́n oníṣẹ́ mọ̀ pé ipò kẹta lọ́hùn lọ́hùn ló ṣe ó ní tí kì í bá ṣe ti àwọn èèyàn tó jẹ́ pé wọ́n dúró tì gbágbágbáǹgbà náà oníkọ́dà ó ní ipò rẹ̀ yóò ju ipò kẹta lọ ó ní ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ilé ẹjọ́ tó ga jùlọ tó ti dá ẹjọ́ pé kò jáwé olúborí nínú ètò ìdìbò náà tó pàpà ń sọ káàkiri pé òun lòún jáwé olúborí ó lóun kọ́ wàá wò ni pé irú rẹ́dẹ̀rẹ̀dẹ̀ wo lé ń sọ nítorí náà ń lòún ṣe lọ pa ẹ̀rọ móhùnmáwòrán òun.

0: Ese opolopo awon eyan ti mo ilewe ikini nti eni fun awon to ngbo wa bayi
1: gege bi awon eyan se mo wa ni ilu gbogbo pe ilewe Cedar Seductional Consult ati gbe kale lati ojo pipe lati ma ran awon omo lowo lati bo si ipele keji ni university ni orilede wa nbi bayi ti omo ba fe lo
0: kini awon ti omo gbodo ni lati kopa ni bi eto yi
1: akeko to ba fe kopa o kere ton o gbodo ni credit marun ni neco tabi waec o ni se pelu eko ti omo ba fe loko ni ipele keji ni university to baun lorilede wa nigeria ni bi
0: bo ni ti orowo san ati legbe ni bo ni ilewe yi si wa kini awon ojo opo ti won mo ba yin soro
1: gege bi a se mo ilewe Cedar Seductional Consult pe awa ni egbe Kajola Hotel ni Edo Lodge ni okeje ni akure owo ilewe wa kogun parara o akini awon obi lara tori gege bi a se mo bi akoko yi bo se ri an fi ero awon obi lorun lati ma san ni pele owo hostel wa na ko de gun parara gege bi a se mo wa akin fi owo ilewe ati owo hostel akifi ni awon obi wa lara ero ibanisoro wa ni 08033312794 lekan si 08033312794 ilewe Cedar Seductional Consult o kale si egbe Kajola Hotel ni Edo Lodge ni Okejebu ni Akure
0: kini awon eto tuntun eleyi ti ilewe yi tun ni fun awon omo to fe lo kawe loke okun
1: adupe lowo Olorun fun aseyori ati aseyege eleyi ti Olorun sese se fun wa ni dede asiko yi ni owo lowo lo bayi Olorun ti ran wa lowo lati le ran omo lowo awon omo ti won ba ni ife lati lo kawe ni oke okun lowo lowo bayi ati ni university ni country merin ni Europe adeti ni university ni country merin ni UK omo to ba fe se foundation program ni Europe ani omo to ba fe se first degree adeni master's degree fun anybody ti o ba fe se owo ti won fi se kini kogun para tori ipele ni pele ni owo won won kin san ni ekan tori won ti mo bi gbogbo e se ri so won fi ni anybody lara ni pele bi o ba de se ntese waju ni admission process yen iwo fura re wa ma ri gbogbo e ninu mail ye bi gbogbo e ba se nlo ilewe Cedar Seductional Consult Olorun ti ran wa lowo de bi a le se ju country merin lo awo kin se oni jibiti ati no itese waju awon mo wa ohun lo je wa logun nitori e la se tun gbianju lati tesiwaju nkan ti ilewe wa le se lati ran awon omo lowo ni asiko yi gege bi orilede wa se ri lowo lowo bayi olorun de ti ran wa lowo lati le ri ile iwe merin ni country merin ni Europe country merin ni United Kingdom lowo lowo bayi
0: awon to ba fe kopa kini igbese ti won ma gbe bayi bayi
1: igbesi akoko ton ma kokko gbe na ni pe won wa si ilewe wa ni Cedar Seductional Consult ibe lati ma salaye fun won ni ekunre ni ipele tori ipele meta ni eto yi ni ipele eja si so one step after another bo se wa niyan ti Olorun se ma ran wa lowo tun wa fi release iwe teni yen fi ma lo si ilu bi ti won ba ta ba se admission e si o ilu bi to ba fe ninu awon country merin ni Europe tabi ni UK yi
0: awon ojo opo ni won le lo lati mo ba yin soro bere bere katabi keji
1: lekan si ero ibanisoro wa ohun ni 08033312794 lekan si 08033312794
0: imoran yin ni soki fun awon obi atalagbato
1: imoran mi fun awon obi ni akoko yi ni pe ohun gbogbo ni akoko wa fun anfani tari gba ni owo awon university ti a ri ni oke okun e je ka lo anfani yi awa ta ba de ti ni agbara lati le lo awon eto to wa nle ta nse si ipele keji ni university fun omo to ba ni ife lati lo gbogbo e lo wa e je ka make use of this opportunity to wa nle lati le tete lo tori atumo nkan to tun ma sele ni awon odun to nbo ni waju
0: so won ni ke dun ko po soki bayi lo bi oge titi igba mi mu kiyin ire o
2: Sade kusi oko mi mo bi yara igbalejo mi ati yara idana mi se mo ti won de abi titun
3: mami
2: sugbon duro na o se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana
3: yin hypo ke
2: beni awon kokoro efojuri ki igba lero tori na lawa na se gbodo ma pe si abo lojojumo pelu hypo
4: ma gba fa awon kokoro efojuri da bobo ile re pelu hypo
5: aja ki a ma ti gbogbo eyin ololufe wa ni bi ki bi te wa 39 pa ni ati ma
3: gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń tòní jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tún ti sún, yálà ó fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àboríṣiríṣi nǹkan. Wọ́n sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kinní yìí rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn ó di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láì ṣe yípo làágùn. Ilé-iṣẹ́ kan wà tí wọ́n ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
5: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábá yín tí a mọ̀ sí CDCare. Application ni pé tí ẹ bá ti ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, laptop ni o, mattress ni o, kettle pot ni o,
3: gas ni o.
5: Bẹ́ẹ̀ fẹ́ ra àga ó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò ó wà ń bẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánú wípé kí wọ́n lọ sí ojú ọjà. Kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
3: àwọn
5: kinní. Kí wọ́n má ṣe láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tó wà tàbí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
3: Ogójì ọ̀sẹ̀.
5: Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
3: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ sọ iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sọ yòókù díẹ̀díẹ̀ báwo wọ́n ṣe.
5: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀. Tí wọ́n bá ti ń rà á, tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láàmọ̀ gbé ọjà yìí fún wọn tí wọ́n sì máa fi ní àǹfààní láti máa san yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n ń sanwó ìyókù ní oṣù míì táàbọ̀ sí. Tán bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì. Tán bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á máa san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sà.
3: Kí ni ìdí tí ẹ fi ṣe bẹ́ẹ̀ pé káwọn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí tó di pé ẹ gbé ọjà fún wọn?
5: Ẹ ṣe wọn olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè máa sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
3: eléyìí
5: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà, kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ, a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
3: Ṣé àwọn ni wọ́n lọ ná kinní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí a bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ẹ̀ rà fún wọn?
5: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé, a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ orú mọ́tò tán bá fẹ́, kọ́lọ̀ tán bá fẹ́, iye tán bá ń tà, kán sọ fún àwa, àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú, a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípé rà fún mi kò da nǹkan kan, kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ́ ẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn, tẹ́ fi láǹfààní láti máa sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá rárá.
3: Níbo ni ọ́fíìsì yín? Ọ́fíìsì nọ́mbà tí wọ́n lè pè yín sí?
6: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adelosun, beside Olo Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State.
5: Olúléṣẹ́ wa sì wà ní nọmba 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
7: Nọ́mbà wa tí ẹ lè pè sí ni 0707-484-3351. Lẹ́ẹ̀kan sí 0707-484-3351.
3: Ẹ ṣeun olóòtú. Ọ̀rọ̀ lẹ ti bọ̀ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tí ẹ jẹ́ aṣojú CDCare. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bàdẹ tí ó ní dúkìá.
8: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
9: Wo ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni. Nínú gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò. Gáàsì ní ń da wa náà ti fẹ́ jẹ tán. Gbogbo ẹ̀lẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
8: Ara ń tà ń wúnu. Ṣọ́pọ̀ ọ̀bọ nípa CDCare ni.
9: CDCare, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
8: CDCare, CDCARE, Application Àṣírí Ọ̀la ni. Níbi tó ti rẹra gbogbo tó o fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget, electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó ọbàrà lọ́mọ dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò tó ọbàrà fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
9: Irọ́ ni o.
8: Òótọ́ tó hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti ra wọn. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
9: O sì rírú èyí, o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
8: Ìwọ ló béèrè, ṣùgbọ́n ní báyìí tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CDCare ní wẹ̀lẹ̀mù. Ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa CD.

0: 3-in-1. O mini koloku ko fi kun.
1: Daddy Mix.
2: Oh, number one radio. Radio. Adaba FM. Adaba FM. 88.9. Akure. Akure.
3: 1.5 to wa ni lokun Lado Ekiti bakan na le ngbo wa lori eto ise ti gbo yi nikan ni Ado Ipinle Ekiti Midas Radio 90.5 to wa ni Luwado ati ikan ni New Cruise 92.7 FM ko lobo iroyin to wa ni agbegbe Kajola ni lu Ikere bakan na le ngbo wa ni ile ise radio Elero Amijiji a People's 104.1 FM ni agbegbe Fajuyi Lado ati ile ise radio onitesiwaju to je ti ijoba apapo Progress 100.5 FM lona Iworoko ni lu Ado Ekiti nbi to fi mo Voice 89.9 FM to je ile ise radio aladani akoko ni pele Ekiti bakan na le tun wo wa ni KTV channel 41 ati ile ise television ijoba apapo NTA channel 5 to wa ni Luwado Ekiti ni oruko Olorun Oba Adeda ati Aseda Olowo Gbogboro tin yo mo re ninu ofin Olorun Oba on lajuba fun ko to di pe abere ni ori eto eloni ni oruko ajo to ri si bara eni soro ara ilu l'office gomina atepepe eto ise ti gbo laaro yi o ilokunrin lobi omode ati agba ejoko ke eje ajogbo tori nta fe mu wa laaro yi in to kan yin to kan emi na ni ba koko ibere ba to a mo pe wole ni ori eto na ilana sisan owo ori ni pele Ekiti nbi gan ni koko nta fe pe kelu ni aro yi e wa nkan ifidile gege bi ti mo so o ke wa kogbon o ke si wa gba idanileko to peye keyin na ke le bere e je mo fi towotowo ti dunu ti dunu tayo tayo ki oga agba yi un alaga ajo to ri si eka ipowo wole labenu ni pele Ekiti Ekiti State Internal Revenue Service ni pele yi baba wa ola niran ola tona e je nkin yin pe eka aro yi esi kaabo si ori eto ise ti gbo o
4: ẹṣeun lótú akí gbogbo àwọn ya èèyàn wa nílé náà ẹkúlé o
3: ẹṣeun ẹka àbọ̀ sórí ètò ní orúkọ gbogbo àwọn eléwìrì tí wọn máa fẹná wá láti ilé àárọ láàárọ yìí gbogbo àwọn tá a jọ mú iṣẹ òun ṣe tí yóò dùn tètò iṣẹ ti gbọ láàrin kínkín àwọn afẹ̀rọ̀yàwòrán àwọn amojú ẹ̀rọ tí wọ́n wà ń bí akéde ètò àti gbogbo àwọn náà tá a jọ ṣiṣẹ́ òun tí ó dùn dáadáa ó ní èmi Adébọ̀wálé Adéfàbí atọ́kùn ètò iṣẹ́ ti gbọ́ tí mo fi ń kí yín pé ẹ kò déédéé wòyí o aya wa ó bẹ́lẹ̀ orí àárín ló bẹ́ sí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti apá bí yìí bàbá wa Ọlánìran Ọlátọ̀nà àwọn owó gan ni owó orí wà fún ọ̀nà wo ni àjọ yín tí ẹ fi ń gbowó orí lọ́wọ́ àwọn èèyàn o ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀.
4: Gbogbo ẹni tó bá ti jẹ́ pé ó ń pa owó wọlé ó ń gba owó wọlé ó ń ṣe ìṣúná owó ẹni tó bá ti bàlágà tó jẹ́ pé owó ń wọ àpò ẹ̀ ó ń ṣiṣẹ́ ó ń pa owó wọlé ló tọ̀nà pé ó láti bẹ̀rẹ̀ sí san owó orí.
3: Ẹ̀sùn ẹ wá jẹ́ ká wò bí eléyìí iṣẹ́ wo lèèyàn lè bá ń ṣe tí yóò fi mọ́ sanwó orí àbí sáládàáni ni ìjọba ni àbẹ́ni tó ń ṣètò okòwò àbáwọn wo gangan lowó orí tọ́ sí o.
4: Bàbá kan sọ̀rọ̀ ní owó ìgbé òkè ń rùn fún ẹni tó ń gba owó orí kò sí èyíkéyìí tá a lè gbà nù ẹ̀ ẹni tó bá ń bá ìjọba ṣiṣẹ́ ní oṣooṣù kan tó san owó oṣù ẹ̀ ló jẹ́ pé wọ́n á ti yọ owó orí tí ó yẹ kí ó san tá a ti fi ránṣẹ́ sí ilé iṣẹ́ wa a ti san sí àpò ìjọba Ekiti State Government wọ́n á dẹ̀ gbogbo ẹ̀ rí bọ́n ṣe san wọ́n á fi ránṣẹ́ sí ọ̀dọ̀ wa bákan náà àwọn oníṣòwò lóríṣiríṣi náà táwọn náà bá pa owó wọn wọlé wọn bá ti gba ibùgbé oyè báyìí ni mo jẹ lérí nǹkan kan àwọn náà wọn á san tiwọn agbẹ gan tóun náà bá
3: pa owó
4: tó ń lọ oko ó yẹ kóun náà san owó àwọn míì wọn ti ẹ ní ṣọ́ọ̀bù ṣùgbọ́n wọn ń ṣiṣẹ́ lórí ẹ̀rọ ayélujára tá a pè ní íńtánẹ́ẹ̀tì irú àwọn bẹ́ẹ̀ náà ó yẹ kí àwọn náà máa ṣe ojúṣe òun káwọn náà máa san owó orí nítorí owó orí jẹ́ ohun tí ìjọba máa ń lò láti ṣe gbogbo àwọn iṣẹ́ ààbò ní o
3: iṣẹ́
4: ìdàgbàsókè ní o àti ilé ẹ̀kọ́ ní kankan owó yìí náà ni ìjọba máa ń lò láti ṣe gbogbo ẹ̀ owó orí jẹ́ ohun tí a ń láti san fún ìjọba tí ó bá béèrè ẹ̀ fún lọ́wọ́ wa nǹkan tí àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń fi gbégi bági ni pé wọ́n máa ń rò pé tí n bá sanwó orí báyìí ó yẹ kí nǹkan ṣe báyìí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé òfin ló máa ń gbé owó orí dúró ti o ba ti si ofin a ni agbara kankan lati gba owo ori lowo enikeni ṣugbọn ti ofin ba ti so pe ah to ba pa oye bayi bayi bayi o oye bayi bayi lo ye ko san o dina ki a san ilu owo be tori na n baba wa se ma so pe dandan ni owo ori oro yan ni aṣọ ibora e ṣe pupo
3: e ṣeun e wa je ka wo ọna melo lo owo ori ipinse gan o
4: o po die nitori bo te je pe a pe ni owo ori awon kan wa to je pe awon ile ise to ba pe limited liability company ni o ni ile ta awon ma n so ta n pe ni company income tax ilu yen bayi apo ijoba apapo na ma n san si ṣugbọn eleyi ti awa n gba ni owo ori pe eni kọọkan mo n ṣiṣẹ mo n pa owo wọle mo lati san owo ori ti temi gẹgẹ bi eni kọọkan bákan náà àwọn oríwó orí kan wà tó jẹ pé lórí nkan tá a bá rà ní ìlú value added tax
3: báyìí
4: tó o bá ra nkan kan o ní san ṣùgbọ́n a mọ̀ pé kò sí bá a ṣe fẹ́ ṣe náà
3: lóòótọ́
4: tá a ní ra nkan kan tó bá ti jẹ́ pé nkan tá a láti san value added tax lé lórí ni ìyẹn náà owó orí ni bákan náà àwọn owó kan náà wà tó jẹ pé tí a bá bóyá mo kọ ilé mo ti nílé kan mo wá tún kọ mi mo wá fẹ ta eléyìí tí mo ti kọkọ kọ yẹn tí n bá ta bóyá 100,000 ni mo fi kọ́ ní mo wá ta ní 150,000 òfin sọ pé nínú èrè tí mo ti jẹ lórí ilé yẹn náà ó yẹ kí n san kankan fún
3: ìjọba
4: lórí ẹ bákan náà ìjọba ìbílẹ̀ náà ní àwọn tí àwọn náà máa ń gbà fún àpẹẹrẹ tí n bá gbé signboard sí ibi ilé iṣẹ́ mi pé pure water ni mo n ṣe bi o tori pe mo ti n fi mo ti n ṣe ipolowo ọja o ni nkan to yẹ ki n san fun ijọba owo ori o pọ rẹpẹtẹ rẹpẹtẹ ṣugbọn nkan ti ààrẹ orile ede yii ṣe nipa tax reform ni pe báwo la ṣe le ṣe ka tẹle ka kó ọpọ le ta ba le so pọ
3: ka
4: le ṣe gbéyàwó fún ka so wọn pọ ka ṣe yigi fún wọn tóbẹ̀ tí òfin ní ń pọ̀ rẹpẹtẹ rẹpẹtẹ rẹpẹtẹ bíi ti àtẹ̀yìnwá mọ́ torí ẹ̀ fún àpẹẹrẹ ìkan wà ní èkìtì tá à ń pè ní consumption tax tẹ́lẹ̀ èyí ni pé àwa tá a bá ti jẹ yóò tá a mú tó yẹ pé a lọ sílé ìtura tá a lọ jẹ tá a lọ mú irú owó tí àwọn ilé ìtura bẹ́ẹ̀ bá gbà lọ́wọ́ wa díẹ̀ lára òun láti wá sí àpò
3: ìjọba
4: ṣùgbọ́n a ti dá ọwọ́ yẹn dúró nítorí pé kíni lórí pé à ń ṣe báwo la ṣe lè kó àwọn kiní pọ̀ kó má lọ ti pọ̀ jù fún
3: àwọn
4: ará ìlú.
3: Ẹ ṣeun bàbá wa ọlánìràn ọlátọ̀nà láti ọjọ́ pípẹ́ wá láti ìbẹ̀rẹ̀ ni ẹ̀yin àjọ àbí ẹ̀ka tó bá ń gbowó orí àtàràlú ò tí mọ̀ ń sọ̀rẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ pé bí ìnira ni gbígba owó orí ẹ wá jẹ́ ká wò láti ìgbà tẹ́ ti dé orí gẹ́gẹ́ bí alága àjọ yìí ìbáṣepọ̀ wo lẹ ní pẹ̀lú àwọn èèyàn ìpínlẹ̀ Èkìtì nípa ọ̀rọ̀ owó orí ẹ jẹ́ ká sọ ìrírí yín nípa rẹ̀.
4: Ó pín sí oríṣi méjì.
3: Ẹ ṣe àwò sá.
4: Ìkan àwọn kan mọ ẹ̀tọ́ wọn mọ ojúṣe wọn. Nítorí náà ìlú àwọn kan bá mọ ojúṣe wọn, wọ́n mọ̀ pé a wá láti ní ẹnikẹ́ni lára. À ń ṣe iṣẹ́ náà bí ó ti tọ́ àti bí ó ti yẹ. A gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni tí ò bá sí òfin tó sorọ̀ mọ́. Ìyẹn ìkíní. Ìkejì ni pé àwọn kan wọ́n mọ̀. Tó bá jẹ́ pé àwọn tán mọ̀ yẹn náà tó ápí sórí méjì sí méjì. Àwọn kan wọ́n mọ̀ bọ̀ wọ́n mọ̀ páwọn ò mọ̀.
3: Wọn sì fẹ́ mọ̀ àbí wọ́n fẹ́ mọ̀.
4: Ẹjẹ́ àmúlẹ́kan. Àwọn kan wọ́n mọ̀ bọ̀ wọ́n mọ̀ páwọn ò mọ̀. Báwọn kan wọ́n mọ̀ páwọn ò mọ̀.

0: Tí Ọlọ́run ò bá bù kú fún àwọn èèyàn tó wà ní ìpínlẹ̀ kan, ẹ lè rí nǹkan kan gbà lọ́wọ́. Àwọn àgbàbọ̀ wọn ní àwúrẹ̀ ò kì í mú ẹlẹ́wù kan. Ó wá sọ pé àmọ́ owó mo ṣe àwúrẹ̀ ó yá fún mi lóòyá aṣọ tó wà lẹ́yìn láti tó fẹ́ rìn òun
1: ni.
0: Nítorí náà àdúrà wa ń gbà pé kí ọ̀pọ̀lọpọ̀ máa rí ṣe ní ìpínlẹ̀ Èkìtì. Ohun tí a ṣe pàápàá jùlọ ni pé a wò pé àwọn làmìlaka kan wà láwùjọ tó jẹ́ pé tán bá ń san ìlọ́po méjì ohun tán ń san tẹ́lẹ̀ kò tí ì nípa wọn lára. Àwọn kan sì wà tó jẹ́ pé kò là kò ṣagbe ni wọ́n tó jẹ́ pé ẹni tó bá gbé ẹdìyẹ òtòṣì ní ogbéta lárùkà. Sọ́ra nǹkan tá a ṣe ni pé àwọn tó jẹ́ pé ó kù díẹ̀ káàtó fún àkọ́kọ́ fi wọ́n lẹ̀ torí ẹ̀ àti ṣọ́ọ̀bù àgbégi sọ́nà ju láti ó ti lé lọ́dún kan tá a ṣe gbogbo yẹn kẹ́yìn. Now àwọn tó jẹ́ pé wọ́n jẹ wọ́n tún wọ́n ní àjẹṣẹ́kù Ọlọ́run á fún wa ní oore ọ̀fẹ́ pé pẹ̀lú ẹ̀rọ ayélujára àti ẹ̀rọ ìgbàlódé káàkiri káàkiri a lè rí ojú wa tàn a lè rí nǹkan tó jẹ́ pé àárí tẹ́lẹ̀ irú àwọn bẹ́ẹ̀ la máa pè àwé lóòótọ́ 30,000 ló san lọ́dún tó kọjá ṣùgbọ́n ẹjẹ́ àjọ ṣe àjọrò ẹjẹ́ àjọ sọ àsọyé ẹ̀yin náà wo nǹkan tó fi sọ rèé nǹkan tẹ́ ẹ san rèé kí lẹ fẹ́ ká ṣe sí ọ̀pọ̀lọpọ̀ adé pàmí ilé ẹ má pàmí
1: ìta
0: èlò ni kí n san 500,000 lẹ máa san 1,000,000 lẹ máa san àwọn yẹn ganan gbé owó yẹn lọ sí òkè. Nígbà tán dẹ̀ tuntun wá rí pé àwọn ọmọọṣẹ́ wa náà a tún ṣe oríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́ fún wọn báwo lè ṣe máa bá ara ìlú sọ̀rọ̀ àwọn kọ̀ọ̀kan sì lè máa dì bí a ṣe fẹ́ o ṣùgbọ́n tréènì àṣàṣe ìdánilẹ́kọ̀ọ́ báwo lè ṣe máa bá ara ìlú sọ̀rọ̀ báwo lè ṣe máa ṣe nítorí náà a tún gbìyànjú náà láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn àwọn tó bá tún ṣe tó ń sanwó orí wọn a máa ń pè àwọn kan àwọn èèyàn mi lóríṣiríṣi a máa káàkiri ṣọ́ọ̀ṣì a máa káàkiri mọ́ṣáláṣí àwọn kẹ́ni tó bá ti pè wá pé a fẹ́ mọ̀ nípa owó orí à ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn náà nípa bẹ́ẹ̀ àwọn kan wá ń dàbí àmbásádọ̀ wa.
1: Èèyàn bí aṣojú yín.
0: Irú èrùkà ní báyìí wọ́n máa ní pé kí ló ń ṣẹlẹ̀ gan tá a bá sọ fún ni àwọn òkè màá ṣàlàyé fún
1: àwọn
0: ará ìlú nípa bẹ́ẹ̀ tí òye bá ti ń yí àwọn èèyàn sí náà ló di pé wọ́n á fẹ́ máa sanwó bákan náà ọ̀pọ̀lọpọ̀ máa sọ fún wa pé nǹkan tí mo rí tí gómìnà yìí ń ṣe yìí èmi náà fẹ́
1: fìtìlẹ̀ sí owó orí tó ń gbà wọ́n
0: lè dáadáa padà sí question yín nígbà tí mo dé bíi 650 ni million à ń pa ní oṣù ṣùgbọ́n náà ó ti lé ó ti fi bíi 2 billion péré lé ju
1: tẹ́lẹ̀ lọ
0: tá à ń gbà tẹ́lẹ̀ lọ.
1: Ẹ ṣeun gẹ́gẹ́ bí oníròyìn gẹ́gẹ́ bí akọ̀ròyìn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni àwọn kó kọ́ra wọn jọ tí wọ́n ń fẹ̀hónú hàn pé àwọn ò ní gbà ó wọ́n ń fapá jánú owó orí ti fẹ́ báyé wọn jẹ́ o igbá ni o tí wọ́n ń sọ̀rọ̀ káàkiri pé bó ló ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ sì jáde torí ìsọ̀rọ̀ ni ìgbésì ẹ̀yin yorùbá ló sọ pé èso ní ìgbésè gangan gẹ́gẹ́ bí ti yorùbá wí ẹ̀yin náà pe àwọn oníròyìn ẹ ṣàlàyé pé bó ṣe rí lélẹ́yìí o ojú wo lẹ̀yìn náà fi wo ohun tó ń ṣẹlẹ̀ yìí. Àbẹ́ èèyàn bá fẹ̀hónú hàn pé ó ń lọ́wọ́ òṣèlú ni àbáwọn tí ò lóye ni nípa wo orí gbígbà ni wọ́n ṣe bẹ́ẹ̀.

tèmi ìwọ ìwé orí tí àwọn agbowó orí bá ti fún ẹ tí ò bá ti tẹ lọ́rùn bẹ̀rẹ̀ sí pariwo bẹ̀rẹ̀ sí jà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ síjọba bẹ̀rẹ̀ sí kò yín ò sínú ìwé òfin òfin làwa bá ṣiṣẹ́ bó tiẹ̀ jẹ́ pé àwa náà ń mọ̀ nítorí àwa náà ń lọ ọjà àwa náà ń mọ̀ bí ìta ṣe rí nítorí ẹ a máa ń fi àánú ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ máa ń wò pé ah tó bá ti fún mi níwèé orí o tèmi ti bá mi tí ẹ ò bá ẹ o lè jíròrò o lè wá sọ àsọyé ẹgbẹ́ òun tá a béèrè ni pé ókè o o ti san 30,000 tẹ́lẹ̀ bọ́ láàrin iwájú ni a lè rò pé torí 30,000 ló ń san léṣì 30,000 náà ló máa san. Mo ní orí ọ̀fẹ́ láti sọ pé 100,000 ló yẹ. Kò òfin gbà mí láyè láti sọ pé 1,000,000 ló yẹ.

0: se bi ofin se so ni ah olotu awon ti o ti do ewon
1: ori owo ri na
0: 180 sir
1: ah
0: e so 180
1: eh nigba mi mo fe ke salaye bi oro ba de oju ogbagade to di pe ah e mo binu won mo ni awon eyan fe mo lu awon ti won mo ti won lo ko lati pe kan mo pe won lati paro wa si yin ije e ni iru iri bi eleyi ogun wo le nda si o
0: mo ti ri mi o le tan yin mo ne pa ore ofe t'olorun fun mi le pe mi pe eni ba je ba e ba e ko ma se nkan tori gbogbo anfani ti o le lo labe ofin ni ma ti koko jowo fun that is to say pe ka ni pe 1 million lo ye ko so normally ṣugbọn o ni awon idi kan to je pe a fi le so pe okay e ja dari penalty e ja dari interest ji to je pe bi 200,000 la le fi dari ji ma ti yo 200,000 ki so pe 800,000 lo fe so so te ba pe mi pe aye ke n ba da si kan ma ni e ma bo e je ko na ma bo o ye eyin eyan mi ninu oluwa o ya e ja si we ranti ka si gba o to ba ti ma si ohun re ore kile to fe ka si se e fe soju se ni abe fe lo ewo so gba ta ran ti bi e meji e meta e merin wa ni lo ba fun rara e lo mo yo le kan gomina to je oga mi ton gba mi sise won pe mi ri pe ah ba joba mi reduce instead won so pe ah bi e meji e meta na to so pe ah se owo oga nkan ti eni e je ni a ni okay ran yan si ran kan lara awon omo e kan gba owo e won ba eni e san awa ko receipt a lo ko fo oga oga wa fo eni a so pe mo ti be so to dun yo
1: ma si be lojo
0: mi to ba lo dun bo ma ba mi o gba ran se fun eyan bi meji meta awon eyan o wa mo emi fura mi o ti ba won yan so ri tori o ni nkan to fi so to fi ba ni pe oye bayi lo ye ko san emi na ni bi to fi e na ti kai mi na lo ko to fi ba ni pe tori nkan bayi to nse o 30,000 lo ye ko san to wa san ti mi o de le di ti n ba din kini mo fi ma so pe mi o gba abetele lowo e
1: tori ojo waju
0: so emi na mi o ni koja aye mi o gba awon ojise ojise mi na lo ye pe igba mi ma lo ya iwo da 5000 iwo da 10,000 o ma n ya awon eyan lenu o ya owo ori lo san to ba di ọdun to bọ ma wa bi o
1: e seun ki gbogbo e ko to le se daada ki nkan to le ja sayo awon ipenija a ma wa lara awon ipenija on le so die die yi awon ipenija wo lo tun se adina gboku fun eto gbigba owo ori nipinle Ekiti ati pe oto ni ipenija oto ni ka ma wo pe ogbon ta da si re ogbon wo le n wo lati fi wa gbo dekun iru afẹ awon ipenija fe
0: ìpèníjà tèmi rí tó ń ṣì dàbí ó pọ̀ jùlọ náà ni àìmọ̀ pàápàá àwọn tán mọ̀ tán lè fẹ́ mọ̀ tán lè mọ̀ fáwọn mọ̀.
1: ǹjẹ́ ètò ìtanijí yín ìjọ ó péye tó.
0: Ẹ rí a ní kúrokúro là ń dífà dítí kò lójú tèmi à ń ṣe takuntakun ṣùgbọ́n tá a bá wo mélòó ni wá gbogbo àwa tá à ń gbowó orí Lẹ́kìtì gbogbo àwọn òṣìṣẹ́ mi dàrẹ́sà àfẹ́ àti gbogbo apáwọ́tá tó 500 tí àwọn 500 ẹ̀rọ bá ń pariwo lójoojúmọ́ tá à ń pariwo lójoojúmọ́ àwọn tó ń gbé ìpínlẹ̀ Èkìtì a máa lé ní 3 million tí ìdá mẹ́wàá nínú 3 million tó máa bọ́ síbi 300,000 tó ń bá ń pariwo lòdì sí wa táwa 500 ń pariwo ariwo ta ló máa gbọ́ jù.
1: tí wọ́n ní o.
0: so ara nkan tó ń ṣẹlẹ̀ tó fi dàbí pé ìtanijí wa tó fi dàbí pé kò tó nìyẹn ṣùgbọ́n ó kù náà nìbọn ń dún àtúbọ̀ máa ṣe sí ni irú ẹ̀yìn náà báyìí tẹ́ ẹ ti ń ní ìmọ̀ déédéé tẹ́ ẹ̀ ń gan pàápàá ó jẹ ká ọ̀pọ̀lọpọ̀ akọ̀ròyìn Èkìtì bíi tá a dẹ̀ bá dé yìí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀fẹ́ ẹ̀ lè dìsáàfù ká fún ẹni táìtù gan as a tax professional tẹ́ ẹ̀ náà bá ń bá wa túbọ̀ làbí torí táwa bá ń sọ wọn ní torí pé ó fẹ́ gbowó ni ibo tẹ bá lẹ fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ wọn ní torí pé ó fẹ́ gbowó ni àwọn kan fúnra àpẹẹrẹ tó jẹ́ pé ìjì sí ilé ibi tó ti ń tajà àwọn èèyàn rántí pé a fi rú àwọn bẹ́ẹ̀ àwọn tó san 100,000 a fún ọ ní 400,000 a ṣe oríṣiríṣi fún wọn.
1: èyí ò pé ẹ tún ṣàánú fún wọn.
0: a tún ṣàánú fún wọn.
1: àìsára ojúṣe yín nu.

0: only rather be and get me a and the director of that John said, because you know what I'll make it in the and if I want to write, so my mom will be called some mammy. Is she there? Children, a mass of you, yeah, no mass of worry. Ah, can you see a law, maybe? Would you lonely or you shall know you are there? I shall know for you are your back. Ah, need that about little cat little cut to some wood. You want to be ah, I'm a bad one. You pay one per giddy, should bump, see best, if no. Larry, I will cut to your pay. Tori pay one fair pa, Ologini, one fair pa, killer type cat, right?
1: You Olongo.
0: Olongo. Tori pa fair pa, Olongo, I only pay a motecum. Ani ekun ni ka ba le ma so opoloko oruko ta ki nje na so wa elomi ani a enikan te so ni pe ile ise wa ga pe bi orun apad ni to do orun apad nbe wa tan ba wa ya wole ki le ba wa te ni pe ah mo ni pe a le
1: ba yin so
0: a le ba yin so
1: abi iwoye awon eyan ni bon se wo yin pe eru jeje tori opoloko mo wo pe ah awon internal revenue won tu ko wa la
0: awon ki ise eru jeje awa papa agbodo je agofiro tori ti a ba se nkan ti o to awon ara ilu le gbe wa lo sile ejo pe e se nkan bayi se nkan bayi gbogbo awon kan pa wa se nkan kan won se lo le ejo
1: ese on ko to di pe won si oju opo e ni bere meji ti mo fe bere lowo yin ni nkan bi odun die seyin nigba te wa lori ipo ina a ma ri awon omo ajo yin ni boro igba mi won o wa ni oju ona igba mi won o mo ya orisirisi kakiri lori oro wo ri ni sugun e so ninu oro yin sin pe gogo kini won e ti dale sibe na owo to n wole ohun le si kini di te fi dale gan o
0: nkan to sele ni pe won ni ti kini kan ba wo eyin wo a se kini kan be kan be na lo je pe beyan ba rin ni irin ajo o ye ko ma se isiro ibo mo ti n bo ki lo pe mi debi ti mo de
1: yi ibo ni mo n lo
0: mo ise ti mo ko gan ise nipa isiro owo ni mo ko mo de mo daada le ti se o for more than 30 years ma wo pe o ya ki lo n sele gan o ya eje a si pepe ka wo ibo gan lowo ti n wole a ri pe gbogbo pe agbegi sona ati shobu nkan to n mu wole ninu owo ori
1: la
0: oto ìdá kan nínú ọgọ́rùn tí èyí kò tó 1% òun ló dẹ̀ máa ń fa ariwo ló máa ń fa wuyi ló ló pé wọ́n fẹ́ pa wọ́n fẹ́ ṣe nǹkan kan wọ́n á pé ẹ̀jẹ̀ tàbí ọgbọ́n òfin tuntun tó ń bọ̀ ó ti ń sọ wípé àwọn kan àti ẹ̀dín máa gba
1: owó orí
0: lọ́wọ́ wọn mọ́ irú àwọn yẹn àti kókó wọn bíi pé ẹ ká gbójú wa kúrò ní ọ̀dọ̀ wọn la phrase of láti july last year pe e ma je gbegi sona mo e je ko oju si bi to je pe owo
1: siki siki owo wa
0: to ma wa to je pe ta ba kan so fo ke esa e wo nkan to ye ke so te ba so nkan to fi so re o awon e pa mi elo ni ke so 2 million o ya e gba e je ke ma lo a ko oju si awon yen a ti ri pe
1: iye gan be lodu
0: ibe lodu wa so n lowo ori fi n lo oke si ko n se awon
1: kekeke
0: e ba bere lowo awon ni kekeke pe lo gan nansan opolopo won tori awon ta pariwo lenojo meta kan awon ta moruko won mo ni ka te wo record wa gan pe lo nansan fun bi odun mefa opolopo won jo won san ju 15,000 lo
1: eyin o lodun mefa
0: be ni be na la de si ri akole oye moto tan ra ẹ mọ̀ pé ẹlòmíì àwòdì òkè ni kò mọ̀ pé ara ilẹ̀ ń wò ó ọ̀pọ̀lọpọ̀ mọ àwọn àṣírí wọn tó wà ní ọwọ́ wa yọ̀yọ̀yọ̀ àṣírí ìṣúná wọn ṣùgbọ́n èmi ń bọ̀ wá lólu àwọn ọmọogun.
1: ẹ̀sìn ohun kó tó di pé a sì ojú òpó kí wàá ní àfojúsùn yín o gẹ́gẹ́ bí alága àjọ Èkìtì state internal revenue service èyí hùn láti jẹ́ kí àjọ yìí kó tún gbòòrò sí jù báyìí lọ.
0: Ah, ẹ rò pé èmi náà ẹrú tiẹ̀ ti wá ń bà mí báyìí láti ẹ̀sọ́ pé ibi báyìí là ń lọ ó ti fẹ́ dàbí mọ̀ọ́nùmọ̀ọ́kùn torí tí n bá ti lè sọ pé nípa oore ọ̀fẹ́ ọlọ́run bí ìlàdé o a fẹ́ níbi báyìí báyìí báyìí ọ̀tá wa tún máa pọ̀ ju ẹni mi lọ bí a tó fẹ́ pa láti ṣọ́fẹ́ṣe kankan ni nígbà tí mo dẹ̀ ti lọ ìgbà tí ìjàgbá ti gbọ́ngbọ̀n o lẹ́rù ẹ ti fúyẹ́ mo mọ ibi tí mò ń lọ àwọn tá a jọ ń ṣiṣẹ́ wọn mọ ibi tá a ń lọ a dẹ̀ mọ bá a ṣe ráńpa owó wa tá a lè wo ò sí tó yẹ pé ẹjẹ́ ń tẹ́jú kí n já máa kí n fókọ̀ kí n kọjú síbi tí mò ń lọ à ń kí ló ń tìwá gbọ̀ngbọ̀n kò ju pé a níṣẹ́ tí gómìnà ń ṣe a sì fẹ́ kí iṣẹ́ náà kò tẹ̀síwájú gómìnà tá a ní ẹlẹ́yin ju àánú ni ó ń fẹ́ kí àwọn tó dàbí kókù díẹ̀ káàtó fún lẹ́nu ó fẹ́ kó tó fún wọn kán jẹ àjẹyó kán jẹ àjẹṣẹ́kù àwa sì mọ̀ wípé tí ìjọba ò bá ní owó
1: kò lè ṣe
0: má kà máa sọ̀rọ̀ náà ni kò sí nǹkan tó lè ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí ò dáa tẹ́lẹ̀ àwọn iṣẹ́ tí gómìnà ti ṣe níbi ọdún mẹ́ta àbọ̀ sẹ́yìn báyìí owó náà ni tí owó yẹn ò bá wọlé kí ló fẹ́ ṣe kò sí nǹkan tó máa ṣe lẹ́ a mọ̀ pé a fẹ́ kó máa lọ òkè sí ọlọ́run iwájú ni a sì ń gbàdúrà fún gbogbo àwọn oníbàárà wa náà pé kí ọlọ́run kó túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́ lọ torí a máa ń sọ àní olórílé òun ló ń san
1: owó orí ẹ ṣeun a dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí i láti bí ìṣẹ́jú bíi mẹ́rìndínláàádọ́ta báyìí ni mo yan àti jọ ń ṣẹ́gun sí ọ̀rọ̀ lórí ètò iṣẹ́ ti gbọ́ pẹ̀lú alága àjọ tó ń powó wọlé lábẹ́nú nípínlẹ̀ èkìtì èyí ń bàbá wa ọ̀lànìran ọ̀làtọ̀nà àwọn náà ni wọ́n ti ń sọ oríṣiríṣi o àìsí níbẹ̀ ni àìbánidáṣe ẹ jẹ́ kí n sí ojú òpó yìí fún ìmọ̀ràn fún ìbéèrè àbí àwọn nǹkan míì tó bá ta kókó torú yín lójú wọn ó ṣetán láti dá yín lóhùn ojú òpó tó wọ ọ̀dọ̀ wa nọ́mbà rẹ̀ òun ni 08 1 03 0 1 3 2 0 9 7 èyí 08 1 3 0 1 3 2 0 9 7 ni ojú òpó ìbéèrè ìmọ̀ràn àbí àwọn nǹkan kan tí ó bá ta kókó òun ni kẹ́ pè wá o ẹ kú dédé wòye ẹ kú ìyálẹ̀ta o hello hello ẹ kú ìyálẹ̀ta o ẹ ṣeun o orúkọ yín ibo lẹ ti pè wá láti ìlú adó ẹ̀sìn orí ètò iṣẹ́ ti gbọ́ lẹwà àlejò wá wà ń bì í.
2: a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fún gbogbo àwọn ọ̀tá rọ̀.
1: ẹ ṣeun.
2: ìgbà àbọ̀fẹ́ bẹ̀ wọ́n ni pé kọ́ńtì ọkọ̀ bá wa wo àwọn ọmọ wọn tó wà ní lóògbé ìtumọ̀ ẹ̀yẹ kọ́ńtì ọkọ̀ máa ṣe díẹ̀ díẹ̀ pẹ̀lú àwọn àti ìṣòwò orí.
1: ṣé díẹ̀díẹ̀ lọ́nà wo sà. ṣé díẹ̀díẹ̀ lọ́nà wo ẹ là kó yé wọn.
2: èdè mo mí ni pé ẹni tó ọ̀pọ̀ ìgbàlódé pé bẹ́ẹ̀ bá dọ́dọ̀ ìyá fún òṣùwọ̀n sí àwọn akọ́ṣọ́mọ bá ń gbé o ẹgbẹ́ tó ká ṣe sọ pé olóòrùn tó máa ń bá akọ́ṣọ́mọ sọ̀rọ̀ àbúṣọ wọn gbà tó máa ń gbọ́ ẹni pé èèyàn bá fẹ́ẹ́ dẹ̀kọ̀ láti ọkọ̀ òfẹ́ sọ orí rẹ̀ mo lè tó bẹ́ẹ̀ mọ́ sọ fíkọ́ mi sórí bá wa sọ mọ́ dàlàyé fún wa kó lè ṣe
1: ẹ ṣeun a dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ti gbọ́ ohun tí wọ́n sọ náà mo sì mọ̀ pé ẹ gbègbè iṣẹ́ ń parẹ́ ẹ ló ẹ kú ìyálẹ̀ta yìí o.
2: bàbá adúfà ti wà.
1: ẹ ṣeun orúkọ yín ibo lẹ ti pe o.
2: ọ̀túnba ló kí lẹ ti tún ṣe.
1: láti ìjòrìn ìlú àlàáfíà ẹ káàbọ̀.
2: ìyá abẹ́lé ọ̀ṣọ́ kọ́.
1: wọ́n ń bẹ lálàáfíà ara o.
2: bàbá tó ń fàtí rẹ̀ ìjọba báyìí
1: àti parí ti
2: wá ṣe nígbà tí jẹun tó yẹ kó fún abọ́. ìbéèrè mi tún máa yọ òun yẹ bàbá ni pé ẹni bá tajà ó yẹ kó lè máa fún owó yìí náà níwọ̀n tó ẹni bá ní
1: ìṣòro.
2: ara nǹkan tí owó orí yẹn náà oníkẹ́jíjọba kì í ṣe sílùú náà. tó o jọ bí ìjọba yẹn ràn wá lọ́wọ́ ìjà ìjọba lọ́wọ́. ẹni yẹn máa ń sọ̀rọ̀ ó láàbù tọ́jú ọlọ́run àbọ̀ ọlọ́run tó kú tọ́jú wa.
1: ẹ ṣeun a dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ló ṣe wà ń bẹ̀ kú dédé wòye ẹ kú ìyálẹ̀ta yìí o.
2: ẹ káàárọ̀ ọjọ́ ìjọ.
1: ẹ ṣeun ẹ káàárọ̀ yìí sà.
2: lórúkọ jẹfà jọra fún yín.
1: àmì àtẹ̀yìn náà sà.
2: ó ká ní tọ́pẹ́ sí ṣe kọ́kọ́ kù.
1: ẹ ṣeun a dúpẹ́ lọ́wọ́ yín.
2: àmì.
1: Hmm. ẹ̀sìn adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ti gbọ́ náà pé báwọn èèyàn ṣe ń sọ mo sì mọ̀ pé àyípadà rere yóò wáyé nípa rẹ̀ ẹ ló ẹ káàárọ̀ yìí o ẹ kú ìyálẹ̀ta ìsá o ẹ ṣeun sá orúkọ yín bó lẹ ti pé o
2: orúkọ mi ni Mark láti ìlú Péjú
1: láti ìlú Péjú Avenue Lado Ekiti ń bì à ń gbọ́ ìwòye yín o. Ẹ jẹ́ kí wọ́n dáhùn sí ìbéèrè ohun pé owó orí gọbọi pé àwọn tí ó jẹ́ oníbàárà yín náà pé orí aráàlú náà ni wọ́n gbé sí ǹjẹ́ ó bó ló ṣe rí lójú yín o.
0: Ẹ ṣeun lóòótọ́ ṣe rí owó orí gọbọi tó ń sọ ṣe mọ̀ pé àwọn tó ń ṣe òwò kò ń ṣe owó orí ọdún yìí náà ń gbà lọ wọn owó orí ọdún tí ó kọjá ni o.
1: Mo lè sì ń gbà yín.
0: Òun náà ń gbà àwọn tó ń tí san 2024 tó ń tí san 2025 ni òun là ń gbà tí ó ń fa pé kìnìkan nǹkan tí a sì ń gbowó orí lórí ẹ̀ kò ń ṣe pé bóyá fún owó wọn ṣùgbọ́n kí ni
1: èrè wọn èrè tó ń wọlé.
0: A kàn láti ní ìyípadà ọkàn ni torí nígbà tó bá jẹ́ pé à ń jẹun à ń ṣe nǹkan à ń gbádùn ìjọba à fẹ́ ṣe nǹkan kan kíjọba ṣàmàṣe
1: ẹgbẹ́ ọmọ ẹdẹ ìlé mo
0: lórí ojúmu bákan náà mo ti sọ fún wa pé tó bá tẹ̀lé pé nǹkan tó bù fún mi ó pọ̀ téèyàn bá fẹ́ ṣe òkú bàbá ẹ̀ wọ́n náà bu owó fún
1: mi
0: ṣé wọ́n sọ pé first born wọ́ o wà á mú 1 million wá o ìwọ àbúrò wà á mú 750 wá o ìwọ à ń ṣe ó ṣeéṣe kí ẹni tẹ́ sọ pé kó wá san 1 million kó má lágbára ẹ̀
1: tàbí
0: a lè sọ fẹ́ bíi pé mi ò lágbára ẹ̀
1: o gbogbo ẹ̀ mọ́ bá dàrú o
0: 500,000 ni mo ní o àǹfààní yẹn wà ṣùgbọ́n pé à ń pariwo lórí rédíò à ń ṣe kìnìkan à ń lọ
1: máa
0: ń
1: sọ ọdún
0: kò mú kò yí nǹkan kan padà mo fẹ́ káwọn èèyàn mọ̀ pé ọlọ́run má jẹ́ à ṣe àṣedànù torí àsìkò tó yẹ ká ń jókòó síbi òwò wọn àwọn ọmọ ibo tán náà sọ wọ́n gbọ́n jù wá lọ wọn ní jẹ́ gbogbo kìnì yẹn àwọn à ń jókòó síbi ọjà wọn nígbà tá a bá ń pariwo káàkiri ìgboro nígbà o ọjà tó yẹ ká tà àwọn á máa tà
1: lọ. Yóò pé àwa ara wa gan ni ń pariwo
0: yìí. Ìpàpàrọ̀ ẹ̀ ló ń pajá.
1: Ẹ ṣeun ẹ kú dédé
0: wọ̀nyí. Ọsàn kankan wọ́n ní táwọn
2: bá
0: ẹ̀jẹ̀ ká gbé
1: ẹ̀. Ẹ padà pè wá mò ń gbọ́ yín.
0: Wọ́n ní táwọn bá lọ bá àwọn èèyàn wa ń gbà mí pé wọn kì í.
1: Ìṣọwọ́sọ̀rọ̀
0: wọn. Ìṣọwọ́sọ̀rọ̀ wọn. Torí ẹ̀ la fi sọ fún wa pé a ní orí ọ̀fẹ́ láti fi rú ẹjọ́ ẹni bẹ́ẹ̀ sùn ṣùgbọ́n Èkìtì afẹ́ máa bò pé wọ́n má sọ pé torí pàmìnì iṣẹ́ ṣe
1: bọ́ lọ́wọ́ ẹ̀ náà.
0: Nígbà tá a ní staff káàkiri 26 ní 26 places ní ọ́fíìsì ní Èkìtì state ṣé ojú alága tó gbogbo ẹ̀ ni a láti fi ẹjọ́ irú àwọn bẹ́ẹ̀ sùn ṣùgbọ́n mo fẹ́ ká túmọ̀ náà pé àwọn díẹ̀ tán fẹjọ́ wọn sùn ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń rí pé nígbà tá a bá máa wádìí tí ọmọọṣẹ́ náà bá máa sọ tẹnu tó bá máa fún irú ẹni tá a bá fẹ́ jọ ẹ̀sùn náà lórí ọ̀fẹ́ láti sọ tiẹ̀ a rí i pé òkò tí a bá sọ mọ́ ọ̀pẹ́
1: ọlọ́pẹ́
0: sọ mọ́ mi nígbà tá a gbọ́ owó orílẹ̀ pé ẹ káàsán ọ̀rọ̀ kan ló máa ń fa kìnìkan
1: níbi lápò ìkan ní yọ apó ẹ ṣeun ẹjẹ ń sáré gba ilé ìkó tó di pé a mọ̀ lọ ẹ̀ ń bẹ́ o ẹ ṣeun ẹ káàárọ̀ ìsá o orúkọ yín bó lẹ ti pé o
2: àmì
1: ń bá mi o ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín.
2: ṣùgbọ́n ẹ bí tó bá máa rí bẹ́ẹ̀ bí gbogbo ṣojú padà títí náà ni gbogbo ẹwà bó ṣe wà yìí. A mọ̀ pé

pọ̀lú wà láti fi ìfẹ́ hàn. Àwọn kan ń fi hàn ní gbangba, àwọn mìíràn ń fi hàn láìṣe ariwo. Ṣùgbọ́n tí ìfẹ́ bá jẹ́ tòótọ́, bóyá fún ara ẹni tàbí fún ẹlòmíì, ó máa fi hàn pẹ̀lú oúnjẹ òwúrọ̀ mílìkì pig tó rọ̀ tó dùn tó sì ní ohun aṣaralóore. Ó kún fún vitamin, protein àti calcium tó máa mú kí o ṣètò dáadáa fún òòjọ́ rẹ. Nítorí oúnjẹ òwúrọ̀ ní pig,

0: tọ́jú ẹ̀rọ ni. So a ní pé kí ìjọba olùsè gọ́ọ̀mẹ̀ set up an independent inquiry to look at the circumstances of the sale of these pipes.
1: So and àwọn kan tẹ́fẹ́ kí lọ́kẹ́ àyídà
0: kan ṣe ní bẹ́ẹ̀ ni kan set up an independent inquiry to ẹ pé will be made up of honest and professional people kan lọ wo pipes wọ̀nyẹn the integrity of those pipes vis-à-vis other options kádé wa wò pé bóyá wọ́n já wọn rọ ni a mọ̀ pé and we are going to set up our own to tell nǹkan tó kọ dẹ̀ wá fọ́nì ni pé bẹ́ẹ̀ ni pé olè tó jàyàn ni bọ́n ṣe ń wú pipe yẹn wọ́n ti gbé
2: talk wọ́n lòdò ẹ̀ lọ ni.
1: Oda ìwé tẹ kọ sí gómìnà ayédè sí gómìnà gómìnà ayédè àtiwá ǹjẹ́ ìbéèrè méjì mo fẹ́ béèrè papọ̀ yìí. Ǹjẹ́ ilé office governor as the governor's office responded or acknowledged the letter and ẹlẹ́ẹ̀kejì ìbéèrè yín ni pé con set up panel of inquiry láti ṣe àgbéyẹ̀wò ṣùgbọ́n this independent investigative panel tí ẹ̀ ń fẹ́ yìí now kí ni àbájáde tó máa jáde tẹ fẹ́ kó tó lè jáde láti bẹ̀ tá tẹ ẹ̀yà ara ìyá kárí lọ́run.
0: the first step ni pé kọ́kọ́ stop contractor yẹn stokeman stokeman nigerian sonogram p plus ọmọ ìlàjẹ ni ìgbọ́kọ̀dá ló ti wá kí ọmọ ìgbọ́kọ̀dá kó wa máa fi ọ̀pọ̀ lọ wá ní ríkárí kó wa máa wú pipe wa kò wú pipe ti ìgbọ́kọ̀dá kò wú pipe ti ọ̀rẹ́ ó wá sí ìdúwàní sí àfọ̀ ó bẹ̀rẹ̀ sí wú pipe. This is a contractor to pe government ambulance to pe one for all the query ni awon auditors query. So why must somebody who doesn't have an integrity and is a politician, I have his name here, he's a politician, to my who pipe who me to pe now this politician was born in 1976, the pumps were supplied in 1967, so 9 years before he was born ni on the pipe yẹn ti tún ti ń kó wá and the this water project was commissioned before he was born 75 na commission on water project ni kari 1 year after na bi ẹni tó ń kó pipe yìí why must this happen in before our very eyes reversing our civilization we are very very unhappy I am full of tears I have not been able to sleep since this thing happen.
2: yeah. In addition.
1: Otumba. Mo lérò pé gómìnà ìpínlẹ̀ Ondo àwọn bá wọn tún bá wọn ṣiṣẹ́ àpé wọn gbọ́ ètò ìṣò yàtọ̀ sí pé kí wọ́n dá contractor yìí dúró àbájáde sí kí ni ẹ fẹ́ ìbọlẹ̀ rò pé ó lè já sí kí ó tó lè tẹ àwọn ará eré akárí àfò ìmẹ̀rì ìdógún ìdóhàní lọ́rùn.
2: Ẹ ṣe àtọ́kù gẹ́gẹ́ bí bàbá Lápẹ́jú ṣe sọ àkọ́kọ́ ni pé ta fẹ́ kí gómìnà ṣe ni pé kọ́kọ́ dá àwọn òṣìṣẹ́ dúró tí wọ́n bá dá àwọn òṣìṣẹ́ dúró àwa ò ní ìtẹ́ṣọ́ láti do anything pẹ̀lú government a kò fẹ́ kí gómìnà kí àwọn kan tó ní gómìnà lórí àwọn iṣẹ́ àwọn gómìnà ni gómìnà kan àwa ọmọ bóyá àtúntò àbí irọ́. So we are just trying to protect our community, protect the government as well because this is a government property. We are not arguing on that but a fẹ́ kọ́ bá jókòó ìkan táwa bẹ̀rẹ̀ fún ni pé ìwé ká rí pé lóòótọ́ òǹtẹ̀ wà fún látọ̀dọ̀ ìjọba sí wa tó jẹ́ bí document tí a lè mi lé pé òkè o adéṣe wá díẹ̀ tó bá díẹ̀ òótọ́ ni a ní láti fa ìjọba fa anything tí wá ní pé o ẹ̀tọ́ ìlú wa ayékárí tí ó yẹ kí wọ́n ṣe fún wa tó bá ti lè confirm pé òkè o àwọn ìjọba gómìnà láwọn làwọn wọn àwa lè bèbè ẹ̀tọ́ wa lọ́wọ́ wọn.
1: Tán bá dá contractor ìdúró tọ́ bá dá dúró ṣe kọ́kọ́ dá dúró nìkan ni pipe tán ti kó lọ kán dá padà
2: tàbí
1: tán bá tiẹ̀ wá dá padà kì í ṣe ọdẹ dúró bẹ́ẹ̀.
0: no nǹkan tá ń sọ ni pé àwa rẹ́dì kí ìjọba pè wá ẹ̀yin eré kárí o omi yín o ti rẹ́dì páàpù tó wà ó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n a ní ìṣòro pé a ò lè máa fi dísù tiwọn kí ni kí a ṣe láti fún yín lómi

0: bákan náà ni inú ilé ló ti ń gbọ́ wa ni ibi iṣẹ́ ló ti ń gbọ́ wa ni inú mọ́tò yálà bó jẹ́ inú ọjà ló ti ń gbọ́ wa tó bá jẹ́ mi nìwọ ni màá tọrọ agbómi mi sẹ́gbẹ̀ẹ́ rédíò gẹ́gẹ́ bí ìṣàn bàbá wa wọn ó bá wa gbàdúrà sí omi wa ní kété tí wọ́n bá ti sọ̀rọ̀ ọlọ́run tán orúkọ tèmi náà ò yí padà títí láyọ̀ sunday tí gbogbo èèyàn mọ̀ sí royal toast ni orúkọ ti tèmi àwọn nọ́mbà tí ẹ sì lè pe àwọn bàbá wa sí lẹ́yìn ètò lónìí lélẹ́yìí 08033540479 tàbí 08051617912 kí n tó gbé bàbá wọlé ẹjẹ́ ń kọjá lọ sí òdì kejì lọ́n ká gbọ́ fọ́nrán àjọ̀dún wa ìyẹn confession wa bí ó ṣe ń lọ.
1: Ọlọ́run ayọ̀.
2: Ya nílùú ọ̀rẹ́ ká lọ bá ọlọ́run àwọn bàbá wa Joseph Ayọ̀ Babalọla ọlọ́run bàbá Jide SK Abiara tí ò ọba dẹ́rẹ́ pàdé ọlọ́run tó bá SPG Ọ̀ṣọ́fà Moses Orímọládé tún ọlá ṣe David Oyedepo àti Daniel Olúkọ̀yà ṣeṣẹ́ tí ò ṣàṣetì tó ti bàbá Williams Kúbúyì àti bàbá Enoch Adébóyè lẹ́yìn tán làlùyọ tó fẹ́ wá bá pàdé níbi ìpàgọ́ 2026 tó papọ̀ mọ́ 31 years tí ọlọ́run ti pe wòlíì àgbáyé olókìkí tó ń túnde jáde pẹ̀lú àwẹ̀ àtàdúrà kọfẹ́ GL Owolabi KP GMA. Bàbá ìná fìsè náà July 30 sí 1st August 2026 ni aago mẹ́sàn-án àárọ̀ da aago mẹ́ta ọ̀sán lójoojúmọ́ ni ó wáyé God of our fathers ọlọ́run àwọn bàbá wa ní ẹ ṣí ọ̀rọ̀ Prophet GL Owolabi JP GMA pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tó ti dira ìjàdíra ogun nínú àwẹ̀ àtàdúrà ni ọlọ́run ó máa lò pẹ̀lú ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí bíi Evangelist Esther ara Jésù Evangelist Bola ọmọ ológo àtọ̀pọ̀ olórin ẹ̀mí míì yóò wà ń kalẹ̀ wá ọ̀rọ̀ rẹ ó dayọ̀.
1: Ọlọ́run ayọ̀.
2: Nílùú ọ̀rẹ́ ká lọ bá ọlọ́run àwọn bàbá wa Joseph Ayọ̀ Babalọla ọlọ́run bàbá Jide SK Abiara tí ò ọba dẹ́rẹ́ pàdé ọlọ́run tó bá SPG Ọ̀ṣọ́fà Moses Orímọládé tún ọlá ṣe David Oyedepo àti Daniel Olúkọ̀yà ṣeṣẹ́ tí ò ṣàṣetì tó ti bàbá Williams Kúbúyì àti bàbá Enoch Adébóyè lẹ́yìn tán làlùyọ tó fẹ́ wá bá pàdé níbi ìpàgọ́ 2026 tó papọ̀ mọ́ 31 years tí ọlọ́run ti pe wòlíì àgbáyé olókìkí tó ń túnde jáde pẹ̀lú àwẹ̀ àtàdúrà kọfẹ́ GL Owolabi KP GMA. Bàbá ìná fìsè náà July 30 sí 1st August 2026 ni aago mẹ́sàn-án àárọ̀ da aago mẹ́ta ọ̀sán lójoojúmọ́ ni ó wáyé God of our fathers ọlọ́run àwọn bàbá wa ní ẹ ṣí ọ̀rọ̀ Prophet GL Owolabi JP GMA pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tó ti dira ìjàdíra ogun nínú àwẹ̀ àtàdúrà ni ọlọ́run ó máa lò pẹ̀lú ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí bíi Evangelist

0: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
1: It's about to go down.
2: What?
3: Aww. My love, what did happen?
2: Before I marry you, the TV where you promised, the fridge, Inko, where is it? Washing machine, Inko. Will I be using my hands to wash clothes in 2026?
3: Cancel this wedding.
4: Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK?
3: CDK?
4: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
2: So all those things don't already dey house?
4: Abba, since last month.
2: Ah, first off, continue the wedding.
5: Yay! Walk on up, turn together.
4: Stress yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest. Normal market price. Download CDK today.
6: Visit us at Danco Plaza, at Jilosun, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikerio Road, at Doikiti. Please call 0707-484-3351.
5: CDK! Pay small, small. Live BB!
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
8: Bàbá ẹgbà mi, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
9: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure. Kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253. 091-60-62-6253. Orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Make Sure.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa pa nílẹ̀ lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
2: Kí ló ṣẹlẹ̀?
1: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
0: Ní tòótọ́,
1: kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí?
0: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
2: Èmo ló tún jẹ́ CDK báyìí.
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
1: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
3: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe
4: 0707-483-3351.
5: CDK, sọ yẹ́ yẹ́, Adaba FM.
6: Jẹ́lọ́bẹ̀ ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
7: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
8: Ó ṣe àtọkùn, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù ná tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bi mí, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19.
7: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
8: Ó ṣe àtọkùn, bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ròhun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin má jẹ́ adákẹ́. Tíwọ náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kó wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Sẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ ọ̀sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbákara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ̀lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà. Irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú Sẹ́yọ̀rọ̀ tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419. Ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú látùn ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbọ̀hún náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lò ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú Àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ní bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ̀ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ní ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ẹ sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà níbẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419.
7: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
8: O ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa. Ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wọ̀hún bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe. Ẹ̀sẹ̀ á wà àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lénìí ẹlòmí a ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmí ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jáǹfààní ewé àtẹgbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ bèèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí

mo ti ń pè wá pé a kó àsìkò yìí. Ọlọ́run fún wa ní àlàáfíà, ọkàn wa àti ara wa, a fún ní àlàáfíà, a tún ní ìsinmi. Gẹ́gẹ́ bí a ṣe ń sọ ní láti ọ̀sẹ̀ tó kọjá, bí a sì lè ṣe tọ́jú àwọn tó ní àrùn agbọ̀n náà, a tún máa tẹ̀síwájú ní èmi. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé wọn kì í ní àsìkò láti tọ́jú ara wọn, àwọn tó bá jẹ́ bí ẹbí tàbí àwọn tó ń tọ́jú wọn, òní ni wọ́n máa pe àkíyèsí wọn sí láti rí pé wọ́n ṣe ìtọ́jú ara wọn. Tẹ̀lé ó lè oṣù méjì mẹ́ta mẹ́rin wọ́n lè máa ń wẹ̀ kó sì lè tó kàn wọ́n. Ṣùgbọ́n àwa fúnra wa, àwọn bí wọn tàbí àwọn tó súnmọ́ wọn, wọ́n a máa pe àkíyèsí wọn sí pé kí wọ́n ṣe ìtọ́jú nípa wíwẹ̀, fífọ ẹnu wọn, àti wípé wọn kì í ní àsìkò náà láti jẹun, àti gbọ́dọ̀ jẹ́ kí wọ́n jókòó kí wọ́n jẹun. Torí ẹ lọ míì nínú wọn tó bá tẹ̀ sọ pé òun fẹ́ jẹun, orí rìn, orí ibi pé ó ń ṣiṣẹ́, a máa jà rẹ̀ tó máa ṣiṣẹ́, kò ní ní àsìkò láti sọ pé òun jókòó láti jẹun. A máa gbà wọ́n níyànjú kán jókòó, wọ́n ń jókòó láti jẹ oúnjẹ yẹn ni. Àsìkò tán fi ń jókòó, tán fi ń jẹ yẹn, wọ́n fi ń sinmi náà ni. Gbogbo àwọn ẹbí tí ó ní irú àwọn èèyàn bí eléyìí, àwọn gbọ́dọ̀ máa pariwo, wọ́n gbọ́dọ̀ máa rọ̀ wọ́n láti jókòó, àti tọ́jú ara wọn ni o, àti fọ ẹnu ni o, àti wọ aṣọ tó dáa ni o, àti jẹ oúnjẹ tó dáa ni o, ní ìgbà méjì tàbí mẹ́ta ní òjọ́. A máa lè máa ṣe relé tàbí pé gbogbo ìwà wèrèwèrè tó ń wù yìí a máa dínkù díẹ̀ díẹ̀. Nígbà tó èèyàn bá jẹun lásìkò, kò sí bí ọpọlọ ṣe fẹ́ máa ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. Nígbà tí èèyàn bá wẹ̀ tó tọ́jú ara, afẹ́fẹ́ àlàáfíà ò lè fẹ́ sí àgọ́ ara. Ẹ gbogbo ni tí ò ní àrùn ọpọlọ gan, tí ò wẹ̀, tí ò jẹun tó dáa, a máa sọ̀rọ̀ kántankàntan ni, àti lè sun ẹ̀ á sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Àwọn kan tá a lè fi ṣètọ́jú wọn lélẹ̀ pé wọ́n sọ pé wọ́n wẹ̀ lásìkò, wọ́n wọ aṣọ tó dáa, wọ́n sì jẹun lásìkò, a mú kí ọpọlọ wọn náà ó ṣiṣẹ́ bó ṣe kí ó ṣiṣẹ́. Gẹ́gẹ́ bí a ṣe tún sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá, a gbọ́dọ̀ ṣe àríyànjiyàn ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀, nítorí pé tá a bá fi ṣe àríyànjiyàn ọ̀rọ̀, ó lè fa kó fa wàhálà, ó lè gbé igi, ó lè gba ojú irú ẹni bẹ́ẹ̀, ó lè ṣe ẹni bẹ́ẹ̀ ní èsì. Tó irú ẹ̀ kì í ṣe irú àwọn tán bá ń ṣe àríyànjiyàn ọ̀rọ̀ rárá. Adé a gbọ́dọ̀ ṣe àkíyèsí irú àwọn aláhùn agàn náà yìí. Torí ìgbà míì máa wá nígbà tó bá ṣiṣẹ́ títí a ti wá rẹ̀ wọ́n, ṣùgbọ́n torí pé wọ́n ṣàìsàn yẹn, wọ́n á ti máa ṣiṣẹ́ yẹn lọ, ó ṣeé ṣe kó ti rẹ̀ wọ́n kí ó dàbí ni pé wọ́n òye ojú kó wọn kán má bàa kú lójijì. Sọ nígbà tá a bá ń wọ̀n pé ó ti rẹ̀ wọ́n, ẹ jẹ́ ká mú wọn, ká mú wọn kúrò níbi tán ti ṣiṣẹ́ yìí, pé iṣẹ́ tí wọ́n ṣe yẹn tó kán wá sinmi. So a lè ṣe ìrànlọ́wọ́ fún wọn. Then àwọn nǹkan míì tá a tún lè ṣe ni pé tá a bá mọ̀ pé wọ́n fẹ́ràn iṣẹ́ tó rọ́pọ̀lọpọ̀ máa ṣiṣẹ́ púpọ̀, ẹ jẹ́ ká fún wọn ní iṣẹ́ tó jẹ́ pé wọ́n á fi jókòó sójú kan ni tá a máa ṣiṣẹ́ yìí. Kì í jẹ́ pé kì í ṣiṣẹ́ tá a máa gòkè máa lọ sísàlẹ̀, pé gbogbo ara wọn pátápátá náà máa fi ṣiṣẹ́ yìí. Iṣẹ́ tá a fi jókòó, tá a kàn jókòó sójú kan tá a máa ṣe ni, ẹ jẹ́ ká fún wọn. Ìgbà míì máa ń wà tó bá jẹ́ pé ẹni tí ó mọ̀wé nínú wọn ni, a lè fún wọn ní newspaper kán máa ka. Ìgbà tí wọ́n á fi kà á, nígbà tí wọ́n kàá, òun lè gbé wọn lọ síbẹ̀ kán sùn lọ. Torí àwọn gbogbo àwọn iṣẹ́ bẹ̀ yẹn kì í mórí wọn yá. Ṣùgbọ́n tí nǹkan tá a fẹ́ àṣìfì ni pé kán mà máa ṣiṣẹ́ àṣejù kára wọn kó lè balẹ̀. Àwọn oògùn míì náà wà

ṣàgbé jù ó lè máa kàjú primary school lọ ó lè sọ pé òun ni professor tó ga jù lọ a sọ pé òun kì í ṣe professor ìbáìbáì ló ṣe jẹ́ a mọ ìwọ̀n ara wa balẹ̀ torí tó máa ń gbéra wọn ga lọ títí táwọn bá sọ fún wọn wọn á rò pé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe jẹ́ tó máa ń bá sọ fún pé rárá o ipò ṣe jẹ́ leléyìí ara wọn á tún balẹ̀ kẹ́ mo sì sọ lẹ́ẹ̀kan a máa fún wọn ní àǹfààní láti lè rẹ́ẹ̀ ìfà àti nípa pé wọ́n ń wẹ̀ gan wọ́n tú ara wọn ṣe ó lè mú kí wọ́n rórun sùn kára wọn kí ó balẹ̀ ní hospital nígbà míì a máa ṣe pé kan tí wọ́n ṣe pé wọ́n ṣàyè fún wọn ìfàtà science ká lè mọ̀ bóyá àìsàn ti wà ní àgọ́ ara wọn tó tún lè ṣe àkóbá fún ilé tó ti wà tẹ́lẹ̀ a máa ṣe fún wọn ní èrò pé a máa ṣe ìfàtà science wọn lóòrèkóòrè àwọn nǹkan míì náà máa wà tá a fi ń ṣètọ́jú wọn ṣùgbọ́n hospital náà ló ti lè ṣe eléyìí òun náà ni ECT therapy tó bá ti fún wọn bá tó máa dúpẹ́ gbogbo oògùn tó ń lò pé ó dà mí ni pé kò fẹ́ ṣiṣẹ́ kó ṣiṣẹ́ a máa fún wọn ní ECT therapy àwọn tó bá kẹ́kọ̀ọ́ ọmọ ilé máa mọ nǹkan tí mò ń sọ wọ́n bá ti fún wọn bẹ́ẹ̀ àdípẹ́ ara wọn tún bẹ̀rẹ̀ wérewère tí wọ́n ń ṣe yẹn a tún dípò àwọn nǹkan míì tá a tún gbọ́dọ̀ fi ṣe a gbọ́dọ̀ jẹ́ kí nǹkan ìjà olóró kó wà níbi tí wọ́n wà pàápàá jùlọ nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ tó bá dà mí pé wọ́n gba tiwọn inú lè bí wọn kó má bàa mú ayọ̀ ó lè jẹ́ ìbọn ó lè jẹ́ àdá ó lè jẹ́ oògùn kí wọ́n fi ṣe ẹni ara wọn léṣe tàbí kán fi ṣe ẹnì kejì léṣe fún gbogbo nǹkan tó bá lè ṣe okùnfà tó lè pa wọn lára tàbí àwọn tó wà ní agbègbè wọn a gbọdọ jẹ kí àmúkúrò bẹ pátápátá ìfún okùn wọn lè sọrọ wọn lè para wọn wọn lè ṣera wọn ní jàmbá wọn lè ṣe ẹnì kejì ní jàmbá gbogbo àwọn nǹkan yìí la gbọdọ jẹ kí ó jìnà rere sí irú ẹni bẹẹ ọ̀nà tí a lè gbà láti máa tọ́jú wọn ni but ilé tó pupa ṣe pàtàkì jù ẹ má ti jẹ́ ká gbàgbé àdúrà kò sí nǹkan tí ọlọ́run ṣe tì ọlọ́run lè wòsàn ọlọ́run lè gbàlà ọlọ́run sílẹ̀ mo gbàdúrà wípé àìsàn ti ara ti ẹ̀mí ọlọ́run á wò ó sàn pátápátá níbi tí ayé ẹnìkọ̀ọ̀kan wa tó bá ti ń di ọjọ́ mẹ́tọ́ ní agbára ọlọ́run a ti máa tẹ̀síwájú kí ọlọ́run kó wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan

mo fẹ yin olugbọ eto yi anu ati ore ofe olorun yo ma ba wa gbe yo si dara fun wa ni oruko jesu christi amen adupe lowo arakunrin peter oluwadare adeoye onimo nipa ilera opolo bakan na adupe fun igbani nimoran ati asileyin lori oro ilera lati odo dokita ayotunde omole eje ki a mo oro ilera won yi lo alaafia pipe lara lokan ati lemi yo je ti enikokan wa yóò sì dára fún wa ní orúkọ jésù kristi amen àkóríṣẹ ìránṣẹ tòní ní ìlera àti ìdùnnú ìlera àti ìdùnnú ẹ jẹ kí a gbàdúrà ọlọrun ìṣẹgun ọlọrun ayọ ọlọrun ìfẹ ọlọrun àlàáfíà ẹjẹ wa bọkàn wa pàdé ẹ súre fún wa ẹ mú òkèṣòro wa kúrò ẹ mẹsẹ wa dúró lọnà òtítọ kó lè dára fún wa gbogbogbò kó sì jẹ tẹyẹ ọlọrun ní orúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa amen adupe púpọ̀ púpọ̀ lọ́wọ́ ọlọ́run alaye ọba mímọ́ tí wọ́n dá ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wá sí láti mọ ọjọ́ òní ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa gẹ́gẹ́ bí a ṣe rí i ní tẹsalónìkà kínní orí karùn-ún ẹsẹ̀ ìkejìlélógún títí dé ìkẹrìnléníogún 1 Thessalonians 5:22-24 ẹ máa ta kété sí ohun gbogbo tí ó jọ ibi kí ọlọ́run àlàáfíà ti kára rẹ̀ kí ó sọ yín di mímọ́ pátápátá kí a sì pa ẹ̀mí àti ọkàn àti ara yín mọ́ pátápátá lí àìlábùkù ní ìgbà wíwá olúwa wa jésù kristi ẹsẹ̀ ìkẹrìnléníogún olódodo lé ẹni tí ó pè yín tí yóò sì ṣe é ẹ má gbàgbé olódodo ni ọlọ́run wa ọlọ́run tí kìí jáni kulẹ̀ ọba tó ṣe é fẹ̀yìntì tí ìwà àti èmi tí a bá ta kété sí ohun gbogbo tí ó jọ ibi.

wa fun ilera emi e je ko likaluku wa mo yi pe olorun ni itore fun gbogbo wa olorun o gbagbe enikankan ire ayo likaluku a te lowo eni to ba laluyo to ba sase yori ba eje abayo pelu ro fe olorun awon eniyan na to wa ba wa na yo ilara ka sora fun ki a ma gba laaye nitori pe o nse akoba fun ilera ara wa e ori ni iwe owe ori kerinla ese ogbon owe owe kan na a o wo ori ketadini ogun ese ikejileni ogun Proverbs 17:22 olorun so fun wa wi pe inu didun mu imularada rere wa ṣugbọn ibinujẹ ọkan mu egigun gbẹ bi aye se nlo ti eyan ba nwo kosi ki la je ki la mu abi a gbọ pe awọn kan tun ku nibi bayi bayi awọn kan tun sọrọ nibi bayi bayi eja fira wa lokan balẹ nibi ni a ni lati di ilere ọlọrun pọ ara ilere rẹ wa ni ori dafidi kọkànléni ọgọfà emi yoo gboju mi soroke won enigbo ninu lọwọ mi ti wa ma gbagbe wipe ọba to pa ọmọ to pa mimọ ọlọrun isreli ni ti kii so ti kii to gbe oluwa yoo si ma pa lọ ati abo rẹ mọ ọlọrun kan naa lo sọ wipe ebi a maa pa awọn ọmọ kinihun ṣugbọn awọn to jẹ toluwa ki yoo ṣalaini ohun ti o dara jijẹ mimọ rẹ ọlọrun yoo pese nitori ibode isoro ilera yi naa ni mo gbagbe ọ̀rọ̀ ọlọ́run wà tá a lè dì mú Jeremiah orí kẹtàdínní ogún ẹsẹ̀ kẹrìnlá Jeremiah 17:14 wò mí sàn olúwa èmi ó sì sàn gbà mí là èmi ó sì là àwọn nǹkan wọ̀nyí ó máa ń fini lọ́kàn balẹ̀ ká wá túraká ká sọ wípé yóò dára gẹ́gẹ́ bí a ti ṣe máa ń gbọ́ ọ̀rọ̀ ìwásùn ìyàtọ̀ wà nínú ṣé kìí ṣàìsàn ńlá pa mí báyìí àti èmi kì yóò kí kúkúkú kan bí kò ṣe yíyè nígbàtí bàbá wa abrahamu ìtàn inú bíbélì tí ó fẹ́ ṣèrúbọ isaac béèrè lọ́wọ́ bàbá ọbẹ̀ rèé igi rèé iná rèé ẹran ńkọ́ àbáni ọlọ́run yóò pèsè bó tẹ̀ jẹ́ pé bàbá ò tí mọ ibi tọ́lọ́run á gbé gbà ọlọ́run sì pèsè owó iléèwé ni ìtẹ̀síwájú ni ọmọ ẹ̀kọ́ṣẹ́ ni ẹ jẹ́ ká múnú ara wa dùn ìwé òwe ọkọ ni aya ni dúpẹ́ fílẹ̀ tọ́lọ́run ṣe ná kó tó di pé à ń sọ wípé ọlọ́run ò ṣe lé ọlọ́run ṣe tàn ọlọ́run gbàgbé ẹnikẹ́ni máa ọ̀rọ̀ ọlọ́run ń rọ̀ wá wípé ká máa fi ojú wípé yóò ṣeé ṣe wo gbogbo ọ̀rọ̀ ayé wa ẹ mọ̀já máa wò wípé ó ti tán ó ti parí ẹ jẹ́ kí a máa ojú yóò ṣeé ṣe ojú wípé ọlọ́run wà lórí ìtẹ́ ojú wípé ọlọ́run ò gbàgbé mi bí nǹkan bá ti ẹ̀ṣẹlẹ̀ tí ò yé wa ọ̀rọ̀ ọlọ́run tú ó rán wa létí tí ẹ bá wo Rome orí kẹjọ ẹsẹ̀ ìkejìdínníọgbọ̀n Romans 8:28 bíbélì mímọ́ fi yé wa wípé ohun gbogbo ṣiṣẹ́ pọ̀ fún rere ẹ jẹ́ kí àkà bí wọ́n ṣe kọ́ síbẹ̀ àwa sì mọ̀ wípé ohun gbogbo ló ń ṣiṣẹ́ pọ̀ sí rere fún àwọn tí ó fẹ́ ọlọ́run àní fún àwọn ẹni tí a pè gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀ ọlọ́run ò gbàgbé rẹ nítorí náà yóò dára ojú yóò ṣeé ṣe oníká máa fi wo gbogbo nǹkan ẹ mọ̀já máa wò nídàkejì èmi nìkan ló kù irú ayé wo ni mo wà ẹ ẹ mọ̀já ṣe bẹ́ẹ̀ kí ọlọ́run kí ó ran ẹnìkọ̀ọ̀kan wa a ní láti máa múnú ara wa dùn ká jẹ́ kójú wa kó yá nítorí náà kò ní sí àìsàn ìrònú tàbí nǹkan tó ń da ọpọlọ rú kí olúwa kó kọ́ ẹnìkọ̀ọ̀kan wa mọ̀ ọ́ ṣe bákan náà eré ìdárayá ṣe pàtàkì iṣẹ́ òjò ẹlòmíì ó gba kárìn ká sásókè sásísàlẹ̀ ẹlòmíì dẹ̀ ní bóyá òǹtajà tàbí àwọn tó ń ṣiṣẹ́ nínú ilé iṣẹ́ ìjọba tàbí tàdání ó lè jẹ́ pé fún wákàtí mẹ́rin márùn-ún lójúmọ́ mẹ́fà a máa ń sábà jókòó sídìí ẹ̀rọ káyélujára tàbí iṣẹ́ wa ojú kan láti ń tajà àwa gan tó jẹ́ pé bóyá iṣẹ́ wa gba kárìn káàkiri ààyè ìsinmi gbúdọ̀ wà ààyè ìdárayá gbúdọ̀ wà nítorí àwọn onímọ̀ ìlera jẹ́ ká mọ̀ pé bí a bá ṣe ń rìn déédéé tí à ń na apá wa na ẹsẹ̀ wa ó ń jẹ́ kí omi àti ẹ̀jẹ̀ kí ó ṣàn bó ṣe tó àti bí ó ṣe yẹ nínú ara gbogbo nǹkan tó bá sì ṣe àǹfààní a lè lọ ibi tó yẹ.
báwo ni a ti lè fi bíbélì kí lẹ́yìn oníwàásù orí karùn-ún ẹsẹ̀ ìkejìlá. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé dídùn ni orun oníṣẹ́, dídùn ni orun ìbàjẹ́ oúnjẹ díẹ̀ tàbí púpọ̀, ṣùgbọ́n ìtẹ́lọ́rùn Ọlọ́run ọlọ́rọ̀ kì í jẹ́ kí ó sùn. Tó bá ṣiṣẹ́ sinmi, tó bá ṣiṣẹ́ sinmi, kì í ṣe kókó jọ̀ọ́jọ̀ọ́, lẹ́yìn náà dárayá bó ti tọ́ àti bó ti yẹ. Ju gbogbo ẹ̀ lọ, a ti sọ ṣáájú, Kọ́rìntì kínní orí kẹsàn-án ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n, 1 Corinthians 9:25. Àti olúkúlùkù ẹni tí ń jìjàdù àti borí, a máa ní ìwọ̀ntúnwọ̀nsí nínú ohun gbogbo. Ǹjẹ́ wọ́n ṣe láti gba adé ìdíbàjẹ́? Ṣùgbọ́n àwa èyí tí kì í dìbàjẹ́, ìwọ̀ntúnwọ̀nsí ó ṣe pàtàkì, ìwọ̀ntúnwọ̀nsí ó ṣe pàtàkì. Àwọn nǹkan wọ̀nyí ó dàbí nǹkan kéékèèké ṣùgbọ́n kò kéré. Tí a bá kíyè sí, ẹ ó rí wípé láì lo oògùn, láì ṣe, ara wa yóò le, ọkàn wa yóò balẹ̀, Ọlọ́run yóò sì máa bá wa ṣẹ́gun gbogbo ìpèníjà tó ń dojúkọ wa. Ìlera àti ìdùnnú wa ó jẹ Ọlọ́run lógún. Tẹ bá wo Kọ́rìntì kínní orí kẹwàá ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n, 1 Corinthians 10:31. Nítorí náà, bí ẹ̀yin bá ń jẹ tàbí bí ẹ̀yin bá ń mu tàbí ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, ẹ máa ṣe gbogbo wọn fún ògo Ọlọ́run. Eléyìí ṣe pàtàkì o. Ọmọ Ọlọ́run gbúdọ̀ ní ìtẹ́lọ́rùn. Ohun gbogbo tá a bá sì máa ṣe, ó gbúdọ̀ fògo fún Ọlọ́run. Kí iṣẹ́ ìránṣẹ́ tòní tó wá sí parí, ẹ mọ́ gbàgbé bí a ṣe ń mú àwọn nǹkan wọ̀nyí lò. Ẹ jẹ́ ká kíyèsí kí là ń fi sẹ́nu wa, kí là ń jẹ, kí là ń mu. Bó ló ṣe rí láti bẹ̀rẹ̀ wá, gbogbo nǹkan wọ̀nyí yóò fún wa nílera ara, ìlera ọkàn àti tẹ̀mí. Tí a bá kíyèsí Genesis orí kínní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n, Genesis 1:29, Ọlọ́run fi yé wa wípé, Ọlọ́run sì wípé, kíyèsí, mo fi ewéko gbogbo tí ó wà lórí ilẹ̀ gbogbo tí ń so èso fún yín, àti igi gbogbo nínú èyí tí ń ṣe igi eléso tí ń so, ẹ̀yin ni yóò máa ṣe oúnjẹ fún. Ẹ jẹ́ ká kíyèsí o, ohun tọ́lọ́run kọ́kọ́ fún wa láti bẹ̀rẹ̀ wá, òun ni eléyìí. Lẹ́yìn ìgbà tọ́mọ ènìyàn ṣẹ̀, torí tí a bá ka Genesis kan náà, tí a lọ sí orí kẹta, ẹ ó rí pé ọmọ ènìyàn ṣẹ̀, a kọjá ààyè wa, àmọ́ Ọlọ́run bínú. Síbẹ̀, ohun gan tí Ọlọ́run sọ nípa wípé ìbáwí fún ènìyàn, ó sì tọ́ka fún wa wípé àwọn nǹkan wọ̀nyí tá a bá sì tẹ̀lé, òun ló sì ṣe ara láǹfààní. Tí ẹ bá wo Genesis orí kẹta ẹsẹ̀ ìkejìdínlógún, Genesis 3:18, nígbàtí Ọlọ́run ṣe ìbáwí fún àwọn òbí wa àkọ́kọ́ lẹ́yìn tí wọ́n ṣẹ̀ ní ọgbà Edeni, Ọlọ́run sọ fún wa wípé ẹ̀gún ohun òṣìṣú ni yóò máa hù jáde fún ọ, ìwọ ó sì máa jẹ ewéko ìgbẹ́. Tí a bá mú Genesis orí kẹta ẹsẹ̀ ìkejìdínlógún mọ́ Genesis orí kínní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n, ewébẹ̀, ewéko ìgbẹ́, àwọn oúnjẹ eléso

jíjẹran kò wáyé títí di tí a bá wo Genesis orí kẹsàn ẹsẹ ìkẹta lẹyìn ìkún omi tí gbogbo ewébẹ gbogbo igi ohun gbogbo ti parun ọlọrun tó fún wọn láṣẹ pé dáa nígbà náà pàápàá ọlọrun sọ pé èyí tó ni kẹ jẹ èyí ni kẹ má jẹ bọlọrun bá ti fún wa lórí ọfẹ a máa sọ lọjọ iwájú ṣùgbọn ẹ má jà á gbàgbé ìlera wa ìdùnnú wa ó jẹ ọlọrun lógún ẹ jẹ ká sowọpọ pẹlú ọlọrun ká di ìlérí ọlọrun mú ká máa ka bíbélì wa lóòrèkóòrè ká máa tẹlé gbogbo àwọn kan kéékèèké wọnyí ẹ jẹ ká mú lò ọkàn wa yóò balẹ inú wa dùn tí ẹ bá ń kàn sí wa lórí ẹrọ ìbánisọrọ wa ó wù wá ká jọ.

0706740 7240 0706840 6843. Ẹ tún lè pe àwọn elétò ìlera wa sí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 08033897470. Kí Olúwa Ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú wa. Ẹ̀yin àlùfáà bí ìlú ni Isaac Olúwaṣẹ́gun.

0: ṣe n get e and get e iwo to ba ti get e gbogbo ọjọ tuesday ọjọ isegun la ma seto yi lagogo meji leto yi ma bori aftegun wo yaaja eto yi ki seto te eyan gudo mi si atato iyodun epo wa nbe gbogbo e balance diet of entertainment to neja bakonu ni abala meji gangan labala ti a pe eto yi si abala isele akoni logbon ati abala asiri ise owo nibi ta ti ma tu perepere gbo yebeyebe awon asiri to wa lori ise owo ta ba ti mu wa gbogbo asiri to wa nbe gbogbo to ye ke mo te mo e gbogbo to fi to fo won bu fun yin gbogbo la ma ma tu palẹ lori eto fun tojo toni ai babalagbe nga tu de gbogbo ara kiki oro gbogbo ara kiki de gbogbo ara kiki efe ori mi oro ni enu mi oro ni ese mi oro ni mi oro ni gbogbo to ba jade lara mi kiki oro ni bo tu de emi gangan ni ferede tin fo dudu ede se ti awon to mo ede ka won to mo ede le ro nje gbalado be ja ya ko mo emi gangan mo pede titi ti mo pede de le omo elede to mo elede gbalẹ omo elede lo kaka ti ko mo elede o pede dede ede elede lo mo elede nje omo elede wa pede bi omo elede tin dede elede ai mo de lojo toni se n get e and get e ewo tori akoko wa e ja sare bo si abala alakoko lori eto yi abala isele akoni logbon mo n bo wa gbogbo ara mo fi n bo
1: ìṣẹ̀lẹ̀ akọnilọ́gbọ̀n tòní ìlà fẹ́ fi jẹ́ kẹ́yìn èèyàn mọ̀ pé ó ti pẹ́ tí ìwà ìkò tẹ̀lé òfin ti ń lọ nílẹ̀ yìí àti wípé kéèyàn máa fi ayé ni ẹnìkejì rẹ̀ lára kì í ṣohun tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ṣe wárí ilé ayé tá a wà yìí ẹ̀rí ọkàn máa ń náà yàn ó ju pàṣán lọ ẹlòmíì títí tí ó fi dọjọ́ ogbó rẹ̀ ẹ̀rí ọkàn ò ní ṣaláì máa nà wọ́n lọ́rẹ́ torí wọ́n ti fi ipò tí wọ́n wà wọ́n ti fi sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn di akúrẹ̀tẹ̀ tí ò lè gbérí mọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe bí àwọn tó bá wà lórí ipò gíga yányán ẹnìkan ló máa ń lo àǹfààní wọn láti fìyà jẹ ẹlòmíì rárá o àwọn tó jẹ́ mẹ́sẹ̀njà níbi iṣẹ́ àwọn ìyàwó ọ̀gá àwọn ọmọ ọ̀gá àwọn agbófinró tí ń bọ̀gà ṣiṣẹ́ pọ̀ àwọn náà a máa pa itú tiwọn ṣùgbọ́n táwọn èèyàn wà máa ṣe bí ọ̀gá ti ń bẹ lórí ipò ló jẹ̀bi ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe ìdádúró láti pínyà láàrin ọ̀gá àtẹni tó yẹ kí wọn ó ṣoore fún irú àwọn èèyàn wọ̀nyí kò ní ṣaláì jìyà rẹ̀ bó ti wù kọjọ́ náà ò pẹ́ tó tó ọ̀dọ́mọkùnrin kan ti ń jẹ́ Saliu ló ń ti ọmọ lanke tó fi ń ta ìrèké lọ lọ́jọ́ kan nípasẹ̀ pé kó lè yà kúrò lójú ọ̀nà fún ọkọ̀ tí ń bọ̀ ló fi lọ kọlu ọkọ̀ tí wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ títì tọmọ lanke rẹ̀ sì fọ iná ọkọ̀ yìí ń jọ́nẹ́ Saliu bú sí ẹkún gbaragada ń gbà torí èyí ọmọ tó jẹ́ pé ìrèké ni bàbá rẹ̀ kóran pé kó lọ rè é tà wá níbo ni òun àti bàbá rẹ̀ ó ti rí owó san adúrú gbèsè tó sọ̀kalẹ̀ sí lọ́rùn yìí Saliu bú sẹ́kún kò pẹ́ sí àsìkò yìí náà ni ẹni tó ní ọkọ̀ dé o ìgbájú olóyè ló sì fi kí Saliu kú iṣẹ́ táwọn èrò ti ń bẹ́ńbẹ́ sì bẹ̀rẹ̀ sí ń bá Saliu bẹ̀bẹ̀ ṣùgbọ́n ọ̀gá yìí ò gbọ́ ó gbé sínú ọkọ̀ ó sì lọ tì mọ́lé láì tiẹ̀ jẹ́ kí Saliu ó sọ̀rọ̀ ọ̀gá yìí lo àǹfààní yìí ń jọ́nà torí pé ó jẹ́ ọ̀gá ọlọ́pàá ká má fa ọ̀rọ̀ gùn Saliu lo odidi ọ̀sẹ̀ kan gbáko ń bẹ̀ kí wọn ó tó ṣẹ̀ṣẹ̀ wá gbé e lọlé ẹjọ́ ìgbà tí ò sí ẹnìkankan tó lè dúró fún ọmọdékùnrin yìí ni wọ́n ṣe lọ fi sínú àhámọ́ ìrònú ọ̀rọ̀ ọmọ yìí ló pa bàbá rẹ̀ lẹ́yìn ìgbà tó ti wá wá aláìkò fi ojú gani rẹ̀ kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ Saliu lo ọdún mẹ́jọ ní àhámọ́ yìí kí wọn ó tó tiẹ̀ tún wá rántí rẹ̀ wípé ó wà ní àhámọ́ lẹ́yìn èyí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tún wá gbé e lọ sí rìmáǹdì ní ìlú Bùmí títí tó fi lo ogójì ọdún àti méje 47 years ní ọjọ́ kan ní àárín oṣù October ẹni gómìnà ti ń bẹ lórí ipò ńgbà náà wá sí ọgbà ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí ara ayẹyẹ fún àjọ̀dún òmìnira orílẹ̀-èdè gómìnà yìí pe Saliu jáde láàrin àwọn ẹlẹ́wọ̀n ti ń bẹ́ńbẹ́ torí pé Saliu ń bẹ lára àwọn tó dàgbà jù nínú wọn ó ti ń pé bí ọmọ ọgọ́ta ọdún ńgbà náà wọ́n béèrè ohun tó gbé Saliu débẹ̀ ó sì ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú omijé lójú eléyìí dun gómìnà yìí púpọ̀ àti gbogbo àwọn tó gbọ́ ìròyìn yìí sì láì kò fa ọ̀rọ̀ gùn gómìnà ṣètò bí wọn ó ṣe fojú kan ọ̀gá ọlọ́pàá náà ṣùgbọ́n lásìkò yìí ọ̀gá ọlọ́pàá yìí ti fi iṣẹ́ ìjọba sílẹ̀ kódà ó tiẹ̀ ti lọ jọba ní ìlú abínibí rẹ̀ gómìnà wádìí ọ̀fin tó tó ó sì gbé Saliu sẹ́yìn ó di ààfin kábíyèsí ọ̀hún nígbà tí wọ́n dé ibẹ̀ ó ya kábíyèsí lẹ́nu pé odidi gómìnà wà ń wálé ó sì bẹ̀rẹ̀ sí ń sákiri láti lè gbà wọ́n lálejò ṣùgbọ́n gómìnà ní kó má wulẹ̀ ṣe yọnu ó sì bèrè lọ́wọ́ rẹ̀ bóyá ọmọ ọmọkùnrin tó ń gbé wá yìí kabiyesi onati mo sugbon sali o fi enu ara re salaye wi pe won ni eni ojo ne to ti mole nitori pe o fi o ma lanke fo ina oko re lati igba na ni won de tin gbe ohun lati ogba iwon kan si ikeji titi ti ohun fi lo odun meta de ni adota iye 47 years ha eleyi ba kabiyesi yi ninu je pupo o si bere se ntoro aforiji o se ileri lati seto iyawo ati oko pelu ile to da fun Saliu ko ba le bere igbesi aye tutu pelu alafia to pe Saliu lohun o fe awon nkan wonyi tori opa lamba oti ebo ti fo sogba ka o si le ri so tori apa to kan ko se fi owura be ni agbari to fo to faya ko se fi gulu le papo ha Saliu ni lati bi 47 years kini ohun sese fe gbe se laye ohun mo onigi ohun ti da iye si ti fo bo se nsalaye yi na ni agbara omi je njade loju re worowara titi ti gomina fi gbe kuro nbe to si lo se eto owo nla goboyi ati oko pelu shop itaja to bu aya fun ire to wa ni po loni eyan melo lo ti fi anfani to ni tabi ipo to wa balaye je ati egbo pe awon ti o se ese kan to moyan lori in la won kan ma nferan lati fi ya je ki won si lo jiya fodugboro lati mole awon agbofiro awon adigunjale awon afemi eyan sofo atawon arufi jankajankan be bopo awon alagbara ba ti won mole kia na ni won tun ti yonda won won ni se bi eyan bi ti wa na sa ni won won ni won ti wa runu piwada koda won ti etule fun won ni ise ati owo ti won mo lo laye o ma se o ile n gbe osika ko gbe olooto mo to eye te ba ni anfani kan loni bo ti wo kan anfani na o kere to lo lati fi satileyin fun eni keji ma fi baye elomi je o jawo ninu riru ejo elejo tori nigba mi aronika o payan ju ni majele lo o eye la wo ka to sode ba ona nje bi abari awon to nise la ko ni logbon to n gbe won ni kusoke ele pe wa ka te pepe jade kara yo le ko gbogidi nbe titi di igba ti a tun ma pade e saye re o
0: mo ro pe ati kogbo kan tabi omiran lori isele akoni logbo ta gbo lojo toni ai eleki o koja be o ma ki bi bready agege ope kanka lowo to mogun olubumi kini akoko gangan fura e ope kanka lowo yin omo mi ko lo pe mi tori igba miran te eyan o ba sa tupale oro o le ri bako omo mi kan lo pe mi oni daddy oni please won ni te eyan ba nlo to baba to bayi lona ipe ko pada sile mo ni o da o te eyan ba nlo to pade yi lona gbeyi e ko tesiwaju ko wowo tori ti o ba sowo to gbeyi dele iyi ko ma le ra tomato ko ma le ra eja o tun wa bere oni won ni eni to ba wa ni idi oso won ni ko mu kikan mo ni be ni o depend lori oso then ye wan de eni to ye pe oso ye kikan lo nso ki lo ma mu ikan to ba wa nbe gangan lamu ewo eja tesiwaju ka wo balẹ lekeji lori eto yi abala ashiri ise owo lati bi ose die seyin la bere ise owo tutu ise owo ta de bere ta due to popular demand ise owo solar system tori awon latest technology to ti wo ise yi ati opolopo ohun ta n gbonta lomi ati solar system laarin igba die a blast oni kankan ta gbo to pe wa si loni to ye pe o ti blast tori awon kudie kudie to wa nbe la se wa mu pa ise àtàwọn latest technology tó ń wọnú iṣẹ́ ìfúsà ta wáyé la ṣe wá mú iṣẹ́ solar system láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ẹ̀yìn tẹ́ bá ti míìsì ẹ̀ ayi bẹni means 5 unit course ni le bere lọwọ ẹni to wa lẹgbẹyin ẹni so get e to ba ti ni ohun get e bo je ke ra igro fun ni abi ke ra fried rice and chicken fun awọn nkan to ti get ko le download e fun yin ati bere pẹlu origin solar bi solar se bere gan lati odo edre brekrel lopọlopọ odun seyin ati awọn onimọ lorisirisi to se technology to advance si lojojumo titi di wakati ati owo ta wa yi ati afa ni solar ati awon component te eyan nilo te eyan ba fe je solar at least ye ka to wa ma mu awon component ye leyo kokan ka to ma tupale ka to ma gbo yebe yebe ba se se ba se pelu e ba se nlo lo reto yin eto ise owo na le ma ti le gbo e wo e je amu e on ta ma koko yiriwo lodo toni ta anfani ba ti wa awa mu awon component ye leyo kokan orisirisi to wa ba se se gbogbo e gbogbo e lori eto yin eto wa ise owo se n get e and get e oya now on ta ma yiriwo lodo toni oni a npe ni ireti gan ti sola ma fin faili e mo pe gbogbo on to ni advantages na lo ni disadvantages ko to on ni eto da to ni apa to dara ti o ni apa kudie kudie na ki lo ma nfa gan ti sola ma fin faili telomi a ti sola elomi a gbowo lele ile adede ma yin kinikini ani leyin ileyin oni kinikini elomi a ti sola system a gbadu e nigba to ba ko se to ba ya ko ni gbadu e mo elomi gan o le se sola e gbo pe a panel gba na o sola gba na o gbogbo e areti to nfa la gogo fe wa yiriwo lojo toyin o ya tu mutakan da yin e mu we yin e joko ti radio yin igba yi o ma se gba te eyan to do tabi te eyan rikiri bo de rikiri mu we dari lapa kan e wo ohun akoko to nfa ti sola ma fin faili o la mo si over eating inverter system ati awon battery o need on ti an pe ni ventilation on ta n pe ni ventilation o tun mo si pe ibi ti atego ti le ma fe ki ma n se ikan te eyan lo n ti si yara ko to ro a ma mu ta ma la iruku to wa bi igba ti awon bakery awon baker ba fi bread sunu oven rara solar system o fe leyin awon battery kan wa gan to ye pe bi to ye pe o nilo atego gan ko le ma emit jade o nilo atego kan inverter ina bi stabilizer bi engine lo se ri o ni fan ninu to nfe ti fan yo ba ri aye ti ategun na ma gba awon ventilation area e wa wole to ba ti sise on long draw ajako overheat ele tele fa to ye pe awon inverter mi wa to ye pe awon cycle tinu won to ba sense overheating to ye pe awon cycle tinu won o le break o ki fan e peak ko ma sise ajo ma sise constantly a over sise igba ti tori awon solar system awon inverter ko wa to ye pe o di gba to ba to yin ti ki fan inu e to bere si nfe o di to ba tu wa ti ri pe o ti tutu la to dake sugbon ti ibi to ba gbe si e ti ti ye ba ti po ju fan a ma sise sise to ba te ti lo baje ajo to ba ti sise sise be yen to ba ti lo baje ti system ba gbona o le fa ki solar gangan lana o mina to tu ma fa to ma mu ki solar system ko faili o la mo si inadequate cable elomi o mo cable to ye ke eyan lo fu solar system elomi o le lo panel ta lo boya o sise series ni iwu cable te eyan lo fu series connection o yato si parallel connection tori in parallel connection arms ma high gan eyan to to bi 6 panels boya auto 650 watt panels bi marun o to po o wa parallel o wa lo fi bi 2.5 mm cable abi 4 mm cable o wa lo fi ngbe ele lewu go o long draw kini ya be si gbona e mo pe positive and negative wi o wa papo ni ti insulator wa lara e lototo to ba ti wa gbona on long draw to ti eat a ma yokora to ba ti wa date stage ko to yokora ti positive ati negative to kora e ri pe ele gangan o le fa wahala o le fa issue mira to tun fa ni insulation awon on telomi to ma fi insulate solar system elomi ibi to se insulate e ko insulate dada elomi bo se like elomi bo se yin nkan je epo elomi like ko ma yin nkan je bo se yin nkan je na lo se yin awon materials na lo ele le fa ki solar gbana se n get e and get it ewo e je nsare dele ise technology city tin ba tu wade tu teso aju mo npo wa gbara mo fi nbo
1: orire ti technology city to de yi o nibi to kun fofo fo lowo gbogbo to ni se pelu solar light number one bile muna lo ki won muna lo so lati wa lowo poku a den dupe lowo awon akode eda to gbe Lagos wole yi wa asiri oye ti solar ba jade lati factory wa tu si wa lowo ni technology street ralepo palace arakale gbogbo wo bamba bamba ti won fi n seru bayin te fi ro pe yin o to lo ai agbagbe e ma bo tara ni technology series.
2: Ẹyẹ engineers àtẹ̀yìn contractors pẹ̀lú individual.
1: Ẹ wá máa kó lẹ́yọ̀lẹ́yọ̀ double dosi dosi plenty plenty. Láwọn original durable and affordable solar components and materials.
2: Bí solar battery,
1: solar panel,
2: solar freezer,
1: solar cable,
2: solar fan àti solar pressing iron.
1: Títí dorí hot plate àti controller.
2: Àti gbogbo nǹkan tẹ́ bá fẹ́ lórí solar.
1: Ó ṣe installation tàbí repair tàbí rebuild tàbí recoup tàbí upgrading.
2: Kí yẹ ti ń lò tẹ́lẹ̀ wá dọ̀tún padà.
1: Ẹ máa bọ̀ ní shop 2-7.
2: Ìrálẹ́kọ̀ Palace Àràkálẹ̀ Àkúrẹ́.
1: Telephone 070-3065-6274.
2: Bonus àti promo dẹ̀ ń lọ lọ́wọ́ báyìí o ní technology series.
1: Let's go there.
0: Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa nílé iṣẹ́ Technologies Solar níbi tọ́lọ́rọ̀ bá mi yọ̀ǹda dáúlà sólà funfun sáà ta wàyí kí ilẹ̀ fẹ́ ṣe gangan nípa sólà ẹ̀ ń gbádùn sólà tẹ́lẹ̀ ní ẹ̀ gbádùn ẹ̀ mọ̀ ẹ kàn sí wa ẹ fẹ́ upgrade solar system yín ẹ kàn sí wa ẹ fẹ́ ká bá yín ṣe analysis ẹ kàn sí wa ẹ fẹ́ ká bá yín ṣe seminar ni bóyá ẹ fẹ́ organize seminar àbí workshop nílé iṣẹ́ yín ni ẹ kàn sí wa ohunkóhun tó ní í ṣe pẹ̀lú solar tàbí ẹ fẹ́ mọ̀ nípa solar system ni ẹ fẹ́ kọ́ṣẹ́ iná kẹ́yìn náà gbójú ẹ kẹ́ mọ̀ ń pa dáadáa ìwọ ni solar system ni ìwọ CCTV camera ni ẹ gbogbo ẹ nílé iṣẹ́ Technologies electrical work ni ẹ kàn sí wa nílé iṣẹ́ Technologies ẹ tá bá ń sọ nípa àwọn latest technology. Ọ̀tọ̀ wa gangan ló kalẹ̀ sí ọ̀tọ̀ wa gangan ló ti ń sọkutu wọ̀wọ́ ẹ kàn sí wa ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa ibikíbi tẹ́ ẹ bá ti ń bọ̀ ọ̀dọ̀ wa àdírẹ́sì ọ̀dọ̀ wa kò ní àṣìmọ́ ẹgbẹ́ ọ̀kadà ẹ ní ìrálẹ́pọ̀ palace gangan mò ń lọ palace ìrálẹ́pọ̀ tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ ti máa rí signboard wa ẹ rí kíní bus shelter tó ṣe síbẹ̀ tọkọ ìrálẹ́pọ̀ bus shelter sí tẹ́ ẹ bá ti wo ẹ̀yin bus shelter yẹn ní downstairs ẹ máa rí wa òkè náà ẹ máa rí wa shop 217 pẹ̀lú signboard ńlá gbàdàgbà gàdàgbà tọkọ technology sí sí ó ṣe èsì gangan láńtà ń bẹ̀ ẹ tó bá níbi tó o ti ń rà tẹ́lẹ̀ wá confirm lọ́dọ̀ tiwa kórìpó kọjá bẹ́ẹ̀ ó kọjá kàsíkọ́ ẹ nílé iṣẹ́ technology sí àwọn.

0: isolation 14. Àwọn ìfátà kan ìgbà míì ìfátà yẹn ó lè máa da tó tàbí kí míì tún ní ohun tá a mọ̀ sí factory error tí ò bá lè isolate ìmíì kò ní lè separate láàrin DC side àti alternative side ẹ̀rí pé ìmíì ìfátà míì a ní isolation for tó yẹ pé tẹ́ ẹ bá mú plug tẹ́ ẹ bá ṣàkíyèsí tó yẹ pé engineer níyìn tàbí ẹ ti install solar system ní ẹ̀rí pé ìmíì tó bá ní ibi tó ti lè plug mọ́ nepa láti lè pé kí iná kí AC lè charge ẹ̀rí pé tẹ́ ẹ bá fọwọ́ kọ plug tẹ́ fẹ́ kì sí ibi AC yẹn ẹ̀rí pé á bẹ̀ sí shock ìyẹn ti ní isolation problem eléèlé fa kí solar kó fẹ́ẹ̀lì tàbí kí solar kó kùnà iṣẹ́ òkòlò pàápàá ṣe ń gbọ́n mi gbọ́hùn ẹnu mi ẹ̀yin ti ṣe bí ẹ máa ń kí òkòlò pàápàá mi òmíràn tó tún fà á tí solar tó máa fi ń fẹ́ẹ̀lì ó lámọ̀ sí improper installation ìgbà tí wọn bá ṣe installation dáadáa torí àwọn connection yàtọ̀ síra gbogbo àwọn inverters tẹ́ ẹ dẹ̀ ní tẹ́ ẹ rí ẹ ló ní àwọn ohun tá a mọ̀ sí company specification tó níbi tí àwọn tó ṣe gangan tó fẹ́ kọ́ install ẹ̀ àwọn míì high voltage ló ti máa ṣiṣẹ́ dáadáa high voltage series lọ́ fi ṣe àwọn míì low voltage ni ṣùgbọ́n ẹlòmíì kò mọ̀ yàtọ̀ láàrin high voltage yàtọ̀ sí low voltage ó jábọ̀ pé voltage is voltage high ibẹ̀ ó ti sọ síbi kan low ibẹ̀ ó ti sọ síbi kan voltage is voltage ibi tó yẹ kó o ti lo high voltage bóyá inverter tó bá high voltage ṣiṣẹ́ ni tó o lọ lo low voltage sí wàhálà máa kẹ̀dẹ̀ ṣẹlẹ̀ ibi tó yẹ kó o ti lo low voltage tó o lọ fi high voltage sí kàìkàìkàì ó mà lè fa kí inverter kó ṣọṣẹ́ ìkan mìíràn tún nìyẹn lára improper installation náà ẹlòmíì náà tó bá ń ṣe connection àwọn panels yìí àwọn kan wà tó yẹ pé connection oríṣi mẹ́ta la ní a ní àkọ́kọ́ tá a mọ̀ sí parallel connection a wá ní connection míì tá a mọ̀ sí series connection a tún wá ní connection ìkẹta tá a mọ̀ sí series parallel connection téèyàn ò bá lo àwọn kinní yìí dáadáa ó lè fà á lára improper installation cable náà bó DC cable torí cable ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà méjì gangan lákàdé máa ń lò nípa solar system a ní èyí tá a lò sí DC èyí tá a mọ̀ sí DC òun ní gangan ní direct current ìgbà míì ẹlòmíì á lo àwọn cable tó wà fún electrical tó máa ń jẹ́ just ordinary one strand bí àwọn 3229 wire lẹlòmíì á lọ fi máa gbé panel lókè eléègangan ò dáa tẹ́ ẹ bá bó wire tó wà lára panel ẹ̀rí pé it's always strands bó ṣe ṣe gangan nìyẹn cable tẹ́ èèyàn lò fún panel tó fi gbé wire wá látòkè tí ò bá dáa tó kò ní jẹ́ kó ṣiṣẹ́ dáadáa àti ìgbà míì náà tí distance bá ti jìnnà jù o gbúdọ̀ lo tick cable tẹ́ èèyàn ò bá lo tick cable ẹ mọ̀ pé direct current tí distance bá ti ṣe ń lọ sí ló ṣe máa ń drop tó bá fẹ́ tí ò bá fẹ́ kó drop o gbúdọ̀ lo tick cable tó o bá lo tick cable yìí òun gangan ni kò ní jẹ́ kó drop lára improper installation ẹlòmíì náà combination bí ìgbà míì téèyàn bá fẹ́ series battery ó ní tó ṣe series battery tí battery bá ti ń tóbi méjì mẹ́rin mẹ́fà mẹ́wàá ó níbi tó ṣe series téèyàn ò bá series dáadáa eléèlé fà á kí solar gangan kùnà ìgbà míì náà cable tá a tún fi gbé wọlé tá a fi gbé lára inverter wọ ara change over tí ò bá tí kì tó iwu lóòdù tó o bá fẹ́ gbé òun ló máa sọ wáyà gan tó o máa lò ẹ̀rí pé ìgbà míì bẹ́ẹ̀ téèyàn bá ṣe solar bóyá o ṣe solar tí wọ́n lo wáyà tó tíìkì dáadáa ọlọ́gọ̀rọ̀ wá kọ́ ni pé kàn ń rùn ń lé ni a máa rùn bíi barbecue kọ́ o wáyà kí o ní o eléèlé fa kí solar gangan kó kùnà ṣe ń gẹ́ tiẹ̀ à ń gẹ́ tiẹ̀ ẹ jẹ́ àsáré délé iṣẹ́ technology city mò ń bọ̀ wá gbogbo ara mo fi ń bọ̀.
1: Ẹ máa kú orí.

0: Ìwọ tọlọ́run pé ìwọ tọ́ ní kó wá kéde ọ̀nà míì ló ń gbà. O jẹ́ ká tètè kéde báyìí ká pariwo sọ́lọ́run kọ́lọ́run kó jọ kó dárí jì wá lórílẹ̀-èdè yìí kí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí kó lè lọ dópin kọ́lọ́run kó jọ ọ̀pọ̀lọpọ̀ ni ò ní fọkànbalẹ̀ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni ò ní fọkànbalẹ̀ mọ́. Lórúkọ Jésù yóò dára fún wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Ẹ jẹ́ kí gbogbo wa ké pọlọ́run ọlọ́run nìkan ló lè gbà wá. Òun nìkan lọba tó lè tú wa sílẹ̀. Òun nìkan lọba tó lè gbà wá. Ẹ jẹ́ ká ké pe ọlọ́run kóun wá sọ̀kan ká ké pe ọlọ́run. Lórúkọ Jésù a ò ní ṣe lásán o. Ogun ayé ò dẹ̀ ní borí wa. Ẹ jẹ́ ká ké pe ọlọ́run lákòókò tá a wà yìí o. A ò ní ṣubú òdì. Ẹ bá mi wo ìwé Àìsáyà yẹn. Ìwé Àìsáyà orí kìíní. Wọ́n bá mi wo 21 nẹ̀. Àìsáyà orí kìíní.
1: Ìlú òtítọ́ sì ti di àgbèrè. Ó ti kún fún ìdájọ́ rí.
0: Yes.
1: Òdodo ti gbé inú rẹ̀ rí. Ṣùgbọ́n nísinsìnyí, àwọn àpànìyàn, fàdákà rẹ̀ ti di ìdàrọ̀. Ọtí wáìnì rẹ̀ ti dàlú omi. Àwọn ọmọ aládé rẹ̀ di ọlọ́tẹ̀. Àti ẹgbẹ́ olè. Olúkúlùkù fẹ́ ọrẹ. Ó sì tọ èrè lẹ́yìn. Wọn kò ṣe ìdájọ́ àwọn aláìní bàbá. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ pòkò wá sọ́dọ̀ wọn.
0: Ó tán ẹ wá wo ẹ gbọ́ nǹkan tí bíbélì yẹn sọ. Olúkúlùkù ti gbójú kúrò lọ́dọ̀ Ọlọ́run. Ó ti kíwọ́ bo ohun tí ò yẹ kó kíwọ́ bọ̀. Olúkúlùkù ti ń wà tí ò yẹ kó wù. Ọlọ́run wá dákẹ́ wá fọwọ́ lẹ́rán wá ń wò wá. Ìlú òtítọ́ ti wá di. Ó ti di ìlú ọlọ̀tẹ̀. Ó ti di ìlú apànìyàn nílùú òtítọ́. Ìlú Ọlọ́run. Ìlú tí ó ń sàn fún wàrà àti fún oyin. Níbo la wà? Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run kí ló dé níbo làṣẹ wà lẹ́nu yín. Ẹ jẹ́ ká pàṣẹ. Ẹ jẹ́ ká bèrè lákòókò yìí. Ẹ jẹ́ ká bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀sẹ̀. Ẹ̀sẹ̀ ló ń fi ìyá jẹ wá lọ́wọ́lọ́wọ́. Lórúkọ Jésù a ò ní kú sínú ẹ̀sẹ̀. Mo ní a ò ní parun sínú ẹ̀sẹ̀. Ẹ jẹ́ kó ní kálukú wa ká súnmọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run. Gbogbo tó ń gbé kiri tó gbẹ́kẹ̀lé kò lè gbà ẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ lónìí. Àyàfi tá a bá ronú tá a pè wàdà. Torí pé nígbà tí wàhálà fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ sí o gbọ́ nǹkan tí bíbélì sọ ni nígbà tí wọ́n fẹ́ pa Sódòmù àti Gomorrah rẹ̀ o gbọ́ nǹkan tọ́lọ́run tiẹ̀ sọ mbẹ̀ ó ní ìjẹ́ òun tiẹ̀ lè rí ènìyàn mẹ́wàá péré. Tó bá jẹ́ pọ́lọ́run rí ènìyàn mẹ́wàá sá pa Sódòmù àti Gomorrah rẹ̀. Ẹ jẹ́ ká yí padà sí Ọlọ́run àkókò ìrònú pìwàdà lélẹ́yìí lórúkọ Jésù Ọlọ́run alàyè kò ní fi wá sílẹ̀. Ogun ayé ò dẹ̀ ní borí wa. Bá mi wo ìwé Róòmù yẹn ìwé Róòmù orí kẹta 23 yẹ bá mi wò kí ló sọ.
1: Gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ.
0: Gbogbo ènìyàn ló ti ṣẹ.
1: Tí wọ́n ti kùnà ogun.
0: Tí wọ́n sì ti kùnà ogun Ọlọ́run. Gbogbo ènìyàn ló ti ṣẹ. Olórí ó ti ṣẹ. Ọmọ ẹ̀yìn ẹ ti ṣẹ. Gbogbo wa lápapọ̀ gbogbo wa láti ṣẹ sọ́lọ́run. Ẹ jẹ́ ká yí padà. Ẹ jẹ́ ká ronú ká pè wá dá o. Ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run. Kò sóhun tá a gbójúlé kò sóhun tá a gbẹ́kẹ̀lé. Tó o bá sọ pé o gbójúlé nǹkan kan báyìí tó o súnmọ́ Ọlọ́run. Ó ń ṣera ẹ nì. Ọlọ́run nìkan ló lè gbà wá. Òun ló dẹ̀ lè tú wá sílẹ̀. Òun ló lè yọ wá kúrò nínú ewu. Nínú ewu tí a wà yìí, òun ló lè yọ wá. Ẹ wo, ebi ò tẹ́bi mọ́. Oríṣiríṣi wá ṣẹlẹ̀ lórílẹ̀-èdè. A wá bẹ̀rẹ̀ sí ní para wa bí ẹni pẹran. Lórúkọ Jésù, a ò ní ṣàṣẹ̀dànà. Ẹ jẹ́ ká yí padà o. Ogun ayé ò dẹ̀ ní borí wa. Ò dẹ̀ ní borí àwọn ọmọ wa. Jésù, Olúwa wa.
2: Mo nígbàgbọ́ pé Ọlọ́run ti lo ọ̀rọ̀ tí a gbọ́ láti ẹnu màmá Prophetess Fọláṣadé Ọláyinka màmá ọ̀kan kókòkè. Ọlọ́run ti lo ọ̀rọ̀ ọ̀hún fún wa lónìí ó sì ti fi bá ayé wa pàdé. Ọ̀dà kó tó di wípé màmá ó sọ nípa àwọn ìpàdé àdúrà tí wọ́n sì júwe ibi tí ìjọ Ọlọ́run tí Ọlọ́run gbélé wọn lọ ibi tó kalẹ̀ sí nílùú Àkúrẹ́. Nọ́mbà màmá ẹ jẹ́ fi síta. Nọ́mbà yẹn rèé o ẹ kọ́lẹ̀. Lẹ́yìn ètò yìí lẹ́lànfààní àti máa pè wọ́n sí 091-36-118861. Ẹjẹ́ ǹtú nọ́mbà yẹn pè lẹ́ẹ̀kan sí 091-36-118861. Nọ́mbà mọ́mì nìyẹn. Ọ̀dà mọ́mì abala tó kàn báyìí ni wípé ká gbọ́ nípa àwọn ìpàdé àdúrà ọlọ́sọ̀ọ̀sẹ̀ àtolóṣooṣù. Ẹjẹ́ a gbọ́ mọ́mì.
0: Àdúrà yẹn àgbà.
2: Àmì.
0: Pípàdé wa ti lọ nìyí ní ọjọ́ Sunday aago mẹ́sàn-án sí aago mẹ́wàá a bẹ̀rẹ̀ Sunday school wa. Ní aago mẹ́wàá sí aago kan ni à ń ṣe ìsìn ọjọ́ Sunday. Bákan náà ní ọjọ́ Wednesday ìsísílò ní aago mẹ́sàn-án si ago mokanla, loruko jesu, yo dara fu wawo. Do luku luku bada timbo, kogbo mi lawa. Nino ene ajo silo yegan, o le mu kan lawa to fima agba o mi lale, loruko jesu, o lono afi fu wa. So bi ene ajo wati rini yen ni, okmi osu, ama se program, ko 3 days program. Ama se ni Wednesday to pari losu. Ati Thursday to pari losu. Back on Friday to pari losu. Wednesday yen, ati Thursday yen isoji la fi se. Friday yen isoru la fi se sugbon sin aiti se isoru. Ya je pe ojo meteta isoji la fi se loruko Jesu Olorun a wa pelu gbogbo wa o. To ba de tin bo iwo sa gbomi e lowo ko de mu gbagbo e lowo Olorun a gbadura wa a o de ni se lasan Jesu Oluwa wa.
2: Amen. Mummy o ka to ku labala yen e ba njuwe ibi ti Olorun fi dijo ikale si.
0: Ibi ti Olorun fi dijo ikale si na ni Awule. Awule ni Nifaponda Street ta ba ti koja Optima ni Stadium tele to jona lojo yen. Ta ba ti wa koja Optima yen ta koja si waju die won ti ri sambod wa nbe to ba sa ti gba bi sambod yen to gba wole won ma lo street lo sisale Faponda Street na ma jasi ibe na ni adugbo wa number 23 Faponda Street loruko Jesus yo dara fun o
2: amen
0: ni gbogbo yin de ti n gbo yen adura yin a je tewo gba
2: amen
0: a se lasan o
2: amen
0: Jesus aran wa lowo
2: amen mummy ka to yonda yin lori eto loni koko adua wo ni Olorun fi se yin lokan lati fun gbogbo eniyan ta gba t'Olorun o si ba ye wa pade
0: ni adura ti eni be ba tu ti gbe omi yin sile ma wa fe ko ka samu kan ko ka si omi yen samu yen ni 126 Olorun to da iko lo sioni to da pada a da iko lo emi ati iwo a da pada yo da iko lo orile ede gan yo da pada
2: amen
0: lori ilu to so fu wara ati fo yin ni 126 to ba ti gbo mi yen kale iwo ka si gbogbo nti satani ti gba lo fun rere k'Olorun ko da pada fun eni kokan wa wa de wa gbadura wi pe Oluwa jo ogun ti mu ebi ti mu ara ti ki je ki eniyan ni fokan bale ko ma se ya idile mi wa gba iyan ikini ekeji wa wa gba ladura pe Oluwa jo ma je oni mi lara mo ma je fi inira gbele aye atemi atebi atara mi ma je fi inira gbe ile aye eketa ni yi wa wa gba ladura wi pe Oluwa ogun ti n de ba ni ti eniyan ki fi ni ifokan bale k'Olorun ko jo ko pare ninu aye wa ko de pare lorile ede yi alafe Olorun alaye ko ni fi wa sile iwo sa ti lo mo mi yen gbusori e gbusori awon eso re loruko Jesu adura wa de je towo gba Jesu Oluwa wa
2: amen oda number mama re le kon si te ba ti kole e kole o papa julo fun adua ati itoni 091-36-118-861 091-36-118-861 Mami, koto diwe kwe ayon danye lori eto otone kene nti efe bagbugbe yon so ki ato madagwere
0: Budu kwa ya lagba mi, adura yon agba
2: Ami
0: Ede ni damo
2: Ami
0: Oti moko feba wen yon olonu sona ni kwe bi mo ti ran eto yi lowo olorun a de ma ran yin lowo o wala ti damu ko de ni de ba yin mo de fe ki e tu bo ba wa ma gbianju ati ma ran lowo si loruko Jesu apo yin oni sofo to ba de ti fe ran eto yi lowo account number ti e o se irin ajo na si ni yi 22 53 27 48 72 UBA 22 53 27 48 72 UBA o ma gbe folasade lidia olayin ka jade bo de ti ran eto yi lowo Olorun a de ma ran o lowo iponju ati wahala a de ma dope ninu aye re ko so nto kere ju o Olorun a de bukun yin Jesu Oluwa wa
2: amen to nje bi o ti jere lori eto agbara Olorun okan ko ki fun toni pelu mama wa Prophetess Folashade Olayinka mama okan kokoki number won re le kan si teyin o ba ti call e 091-36-118-861 091-36-118-861 igba mi lo tun da o Matthew Adekunle Oladeji lo ko mi o ti gbogbo eyan pe ni ododo alafia ni fun wa o
3: Tani mo le fi owe baba tí ẹ yẹ ni gboro lẹnu ọjọ mẹta yìí
4: o bẹ la bi ni ìṣòro isara iná mọ ni bo ba ji gbogbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idi dẹsẹ ni o ma ro mi gogo debi pe mi o le bẹrẹ mu nkan le ise lọwọ mi ma nkuriri ati ẹsẹ mi ti ma kan mi gogo koda mi rorun su dede o ọrẹ mo ti gbiyanju gbiyanju mo ro na ba yo je aye ohun ti wa su mi
3: agbo yi ise lo se je lobe se wo gbọ nipa baba oke ogun ni ogbulugbo ade to fi wi atego so mo ara aye lore lori eyike yi isoro to njo mo idalenu iwo na gbiyanju ko si baba oke ogun loni e ma pe 0706460649 0706460649 baba oke ogun agbalagba ode to fi wi atego sewo san
5: mo ki gbogbo eti to ngbo mi ni dide akoko yi agbalagba onisegun kan be nbi pelu mi baba oke ogun loruko won seri baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe ohun ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa ohun ti o se pataki o ma n je ohun to je nipa ago ara eniyan lo ma n gba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
6: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te on kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o a gbadọ ma wo alaafia ara wa niran a gbadọ moju to ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni lu akura baya wa wa fe mbere one lowo mi abo ni moran kan to fe bi mi abo fe bere lori one abayo

0: wọ́n mú ògiri kó tó lé dìde ńlẹ̀ ẹlòmí ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú ẹlòmí eré orun sùn rárá bẹ́lòmí bá ti ẹ̀gbìnyànjú tó sun orun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin má jẹ́ adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dá rìn àfi kọ́ sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́ sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́lòmíì bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yìn oòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ní bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ̀ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ní ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ẹ̀ sojú lásán o ńgbà tó o bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419.
1: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n á máa dàgbà wọ́n á máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
0: O ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bara adi lo bere si ma.

0: òun kò ní lè sojúṣe rẹ̀ tọ́yà kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbópẹ́ gbogbo ara ní wọ́hun bẹ́lẹ̀mìí bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólé bí tewúrẹ́ báyìí ni ọ máa ṣe ẹsẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lẹ́nìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó tí báyìí tó jẹ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sọ́dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 100 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà jẹ nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ńbẹ̀ la wà a ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ́nu mi yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbé gbọ́ pé nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn tó o fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó rìgbà.
1: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: ni
1: ògbólùgbọdẹ tó ń fi wí àtẹgò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgò ṣèwòsàn.
2: Libet, má fọwọ́ kọ.
3: ADABA.

0: eléyìí ni mo fi ń kí wa káàbọ̀ sí orí ètò níwò yí ọ̀la fún tòní èyí tí ìjọ àpọ́sẹ̀lẹ̀ ti kristi cac marvelant ministry ṣe onígbọ̀wé ìránṣẹ́ ọlọ́run alààyè prophet adésínà jẹ́ adéjọmọ̀ àfẹ́rẹ́ jésù ni ọlọ́run máa ń lò fún wa lórí ètò yìí bàbá tó ti wà níkalẹ̀ láti bá wa sọ ọ̀rọ̀ ọlọ́run matthew adékúnlé ọ̀làdéjì lórúkọ tèmi o tí gbogbo èèyàn ń pè ní òdòdó ọyá ẹ jẹ́ kí a wọnú ètò ọ̀hún lọ.
1: Wípé ẹwà sọ́dọ̀ mi gbogbo ẹ̀yìn tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wọlé lórí ṣèlérí ìsinmi fún ọkàn wa. Ìjíròyìn tá a ṣe ń pe gbogbo ènìyàn láti darapọ̀ mọ́ wa. Ní àwọn àkókò ìsìn wa wọ̀nyí nínú ìjọ wa. Christ Apostolic Church Marvelland Ministry olú ìjọ wa yìí wà ní kìlómítà 1 Àkùngbá Road Súpárì Àkókò. Bákan náà nílùú Adó Èkìtì ìjọ yìí wà lẹ́yìn Second Mass Ìṣọ̀kan Street Ìta Ẹkùn Odò Adó Èkìtì àtàwọn ẹ̀ka ìjọ wa míì. Níbi tọ́lọ́run ti ń dábìrà ìsìn ọjọ́ ìsinmi wa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láago méjì sí mẹ́jọ àárọ̀ nígbàtí sìn ọjọ́ ìsinmi gangan ń bẹ̀rẹ̀ láago mẹ́jọ àárọ̀ sí mọ́kànlá àárọ̀ ìránṣẹ́ ọlọ́run prophet adésínà jẹ́ adéjùmọ̀ ni ọlọ́run kó kọ́kọ́rọ́ ìjọ yìí lé lọ́wọ́ fún àdúrà àti ìgbaniníyànjú ẹ pé wọ́n sórí nọ́mbà yìí 0706119572 tàbí 0805646211 máa bọ̀ wá gba ìgbàlà ìmúláradá ìtúsílẹ̀ àti ìdáǹdè lọ́wọ́ jésù nítorí pé jésù ni olúwa.
0: Àwọn ètò ìsìn àti ìpàdé àdúà ní CAC Marvelant Ministry òun lẹ ti gbọ́ yẹn. Ọ̀yá ẹ jẹ́ máa kí bàbá káàbọ̀ sí orí ètò níwòyí ọ̀la fún tòní.
2: Mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run jákèjádò àgbáyé tó ń gbọ́ mi mo gbà ládùúrà pé a máa rí àánú gbà.
3: Bí a ti máa ń rìn lọ́sọ̀ọ̀sẹ̀ ni fọ́nrán ìta ti ń gbọ́ yẹn. Ọjọ́ Monday a máa wà ní headquarter wa kìlómítà 1 Ogaga Street Súpárì. Àkókò la máa ń wà every Monday ìpàdé àdúrà kan máa ń wáyé mbẹ̀ 9 to 12 arise o lord olúwa dìde 9 to 12 lẹ́yìn ìpàdé àdúrà yẹn ló máa lórí ọ̀fẹ́ àti máa rí wòlíì máa rí gbogbo èèyàn lẹ́yìn ìpàdé àdúrà yẹn lórúkọ jésù a máa rá àánú gbà. Ìpàdé àdúrà máa ń lọ náà bákan náà ní Adó Èkìtì ní Tuesday tó bá ti dé local government road mo gba local government road lọ ní local government ni o mo gba bẹ lọ straight wọn pè bì kan ní ìta ẹkùn girigiri road báyìí wàá ti rí chọọchì yẹn títì ló wà kò ní ṣìnà lórúkọ jésù máa dára fún wa a máa ń wà ní ìkàrẹ ní every Friday ìpàdé àdúrà máa ń lọ ńbẹ ọkàn ẹ máa balẹ̀ mo gbàdúrà fún ọ pé òní wáyé asán òní wáyé asán Sunday àkọ́kọ́ nínú oṣù a máa ń nípàdé àdúrà kan tó máa ń ní agbára tàlítà kunmi ó máa ń le jù sá aago mẹ́fà la máa ń bẹ̀rẹ̀ tí a dẹ̀ máa ń parí sí aago tí olúwa bá tú wálẹ̀ ẹ̀yin ọmọ ọlọ́run èmi ò ń parọ́ o tàlítà kunmi ò kì í ní time bẹ́ẹ̀ ni kì í ní time pé aago báyìí la máa parí ṣùgbọ́n gbàmí àlèparí lago méjì gbàmí àlèparí lago mẹ́ta gbàmí àlèparí lago mẹ́rin bólúwa bá ṣe tú wàhálẹ̀ sí ni ìpàdé àdúrà wa kan tí ò kì í ní táìmù nìyẹn kò ní táìmù bọ̀tà aago mẹ́fà àárọ̀ la máa ń bẹ̀rẹ̀ tó bá ti di parí oṣù a máa nípàdé àdúrà kan tá a pè ní òru àtúnyàn ó ní bá a ṣe ń ṣe ní àsìkò tá a wà yìí ṣùgbọ́n ìwọ ṣáà dé lago mẹ́wàá alẹ́ òru àtúnyàn gbogbo ibi tí ẹ̀ka wa wà ni ìpàdé àdúrà yẹn ti máa ń wáyé ọjọ́ tó bá ti kẹ́yìn oṣù ni.
1: Jésù wípé ẹwà sọ́dọ̀ mi gbogbo ẹ̀yìn tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wọlé lórí ṣèlérí ìsinmi fún ọkàn wa. Ìjíròyìn tá a ṣe ń pe gbogbo ènìyàn láti darapọ̀ mọ́ wa. Ní àwọn àkókò ìsìn wa wọ̀nyí nínú ìjọ wa. Christ Apostolic Church Marvelland Ministry olú ìjọ wa yìí wà ní kìlómítà 1 Àkùngbá Road Súpárì Àkókò. Bákan náà nílùú Adó Èkìtì ìjọ yìí wà lẹ́yìn Second Mass Ìṣọ̀kan Street Ìta Ẹkùn Odò Adó Èkìtì àtàwọn ẹ̀ka ìjọ wa míì. Níbi tọ́lọ́run ti ń dábìrà ìsìn ọjọ́ ìsinmi wa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi. Láago méjì sí mẹ́jọ àárọ̀. Nígbà tí sìn ọjọ́ ìsinmi gangan bẹ̀rẹ̀. Láago mẹ́jọ àárọ̀ sí mọ́kànlá àárọ̀. Ìránṣẹ́ Ọlọ́run. Prọfẹ̀tà Adésínà J. Adéjùmọ̀. Ni Ọlọ́run kó kọ́kọ́rọ́ ìjọ yìí lé lọ́wọ́. Fún àdúrà àti ìgbaniníyànjú. Ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 0706119572 tàbí 0805646211. Máa bọ̀ wá gba ìgbàlà. Ìmúláradá, ìtúsílẹ̀ àti ìdáǹdè lọ́wọ́ Jésù. Nítorí pé Jésù ni Olúwa.
2: Ẹ jẹ́ àgbàdúrà. Orúkọ Jésù.
4: Àmì.
2: Ọlọ́run gba ọpẹ́ wa.
4: Àmì.
2: Bá wa sọ̀rọ̀.
4: Àmì.
2: Jésù. Olúwa wa.
4: Àmì.
2: Ẹ̀yin ọmọ Ọlọ́run, kí ni Olúwa fi sí mi lọ́kàn láti bá wa sọ ní ọ̀sẹ̀ yìí? Òun ni ọgbẹ́.

0: ènìyàn ìka èèyàn bẹ́ẹ̀ ni àwọn tí ò jẹ́ ìka nínú àwa èèyàn kò wọ́pọ̀. Hallelujah lákan o.
1: Hallelujah.
0: Mo fẹ́ jó pé ìyàwó àtọmọ àtọkọ ẹ jòkó kí gbogbo wa kájọ tẹ́tí gbọ́ ìwàásù yìí. Àwọn tí kì í ṣe ìka nínú àwọn ènìyàn kò wọ́pọ̀. Ilé ayé tá a wà yìí, ilé ayé ogun ni. Ilé ayé ogun ni, ọgbẹ́ látọwọ́ ènìyàn. Kí wá ni à ń pè ní ọgbẹ́? O ní ohun tí ayé fi ṣe èèyàn tó jẹ́ pé ó jẹ́ àpá téèyàn a máa rántí sá. Hallelujah lákan o.
1: Hallelujah.
0: Jẹjẹ mọ̀ pé bí èèyàn ṣe ní ọjọ́ ayọ̀ má le gbàgbé, bẹ́ẹ̀ náà ló ní ọjọ́ ìkorò má le gbàgbé. Ẹ gbọ́ mi sàmà, bí èèyàn ṣe ní ọjọ́ ayọ̀ má le gbàgbé, bẹ́ẹ̀ náà ni ọjọ́ ìkorò má le gbàgbé wà. Hallelujah o.
1: Hallelujah.
0: Mo lè pín ọgbẹ́ ní ojú ìkorò mọ́ lè gbàgbé. Ọgbẹ́ jẹ́ ìkorò mọ́ lè gbàgbé. O lè gbàgbé ẹ̀ láyé. Bẹ́ẹ̀ ni tẹ́ bá rí obìnrin mi tó jẹ́ ọ̀dọ́ tọkọ ẹ̀ kú, tẹ́ bá jí lójú oorun pé ìgbà wo ni dáàdì kú, a ló kú ní March 16. Kíní kan á dẹ̀ dárúkọ ẹ̀, ọjọ́ ìkorò mọ́ lè gbàgbé. Òun ni à ń pè ní ọgbẹ́. Ọgbẹ́ ò lè gbàgbé. Àpẹẹrẹ à wà ńbẹ̀ títí lá. Bẹ́ẹ̀ ni kí ọgbẹ́ tá a ń sọ kì í ṣe kán ṣàyàn ládàá rárá. Mo ń sọ̀rọ̀ nípa ọgbẹ́ ohun tó ṣe ọ́, tó bà ọ́ nínú jẹ́, tó ò lè gbàgbé láyé. Hallelujah lákan o.
1: Hallelujah.
0: Nígbà tí o kàn dédé wà, tí o bímọ mẹ́ta, tí méjì kàn dédé, tí ayé kàn dédé pa méjì, ọgbẹ́ títí láyé, ọgbẹ́ mọ́ lè gbàgbé, tó ò ní gbàgbé láyé. Àwọn olówó máa ń ṣàyàn lọ́gbẹ́ yìí, kò sẹ́ni tí ò lè ṣàyàn. Ìyàwó èèyàn lè ṣàyàn, ọkọ èèyàn lè ṣàyàn. A ní màá dá àpá sí ọ tó ò ní gbàgbé láéláé. Kò dẹ̀ parọ́. Ohun tó máa ṣe ló sọ yẹn, ó máa ṣa lọ́gbẹ́ yẹn ló sọ yẹn. Ẹlòmí anígbà sí ìgbà tó lè ṣe, ó lè ṣe mẹ́wàá o. Àwọn tá máa ń ṣàyàn lọ́gbẹ́, wọ́n ti máa ń plan ẹ̀ tí kì í ṣèsìn. Wọ́n á ti máa wù ẹ́ pé ẹni ó yẹ ká fi nǹkan sí. Ẹ gbọ́ ọ̀rọ̀ wòlíì, àsọtẹ́lẹ̀ wòlíì lẹ́nu mi. Gbogbo ọgbẹ́ káyé sá ọ tó gbàgbé títí láé, tó sì wà bẹ̀, ojú ẹ̀ máa gbẹ lára
1: ẹ̀.
0: Ojú ẹ̀ máa gbẹ lára
1: ẹ̀.
0: Ọgbẹ́ ikú ọmọ wà, onírúurú ọgbẹ́ ló wà. Ọgbẹ́ ikú ọmọ wà. Ọgbẹ́ àìná làáfíà wà. Akẹ̀wò rẹ̀ ráà dẹ̀ tún kan mi lójú. Nígbà tó bá ráwọn ẹgbẹ́ ìtàn sá kiri, àánú ló wá dẹ ní jòkó sójú kan ẹ̀. Wọ́n ti sá ẹsẹ̀ ẹ̀ lọ́gbẹ́. Wọ́n ti sá ojú ẹ̀ lọ́gbẹ́. Wọ́n ti sá ìjẹjẹ́ mọ̀ pé ọgbẹ́ àìní fọ̀kànbalẹ̀ wà. Wọ́n á sá wúmà yẹn lọ́gbẹ́. A kàn máa mí kanlẹ̀ nínú yàrá. Kí ló dé? A ná àwọn ọmọ yìí náà ni. Ọgbẹ́ ni a tún wo ọmọ báyìí, a tún bú sẹ́kún. Ọmọ tí ayé ẹ̀ ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀, ọgbẹ́ ni. Ẹ jẹ́ à wo ohun tó ṣẹlẹ̀. Kò sẹ́ni tí ò lè ṣàyàn lọ́gbẹ́ o. Ẹ jẹ́ à wo ohun tí kẹ́ ẹ lè mọ̀ pé mi ò parọ́. Ìwé Sakaráyà orí 13:6. Yes.
1: Ẹnìkan sì wí fún pé.
0: Ẹnìkan sì wí fún pé.
1: Ọgbẹ́ kíni wọ̀nyí ní ọwọ́ rẹ̀.
0: Ọgbẹ́ kíni wọ̀nyí ní ọwọ́ rẹ̀.
1: Owó sì dáhùn pé.
0: Ó sì dáhùn pé.
1: Wọ̀nyí ni a ti ṣá.

0: àwọn ọ̀rẹ́ mi.
1: Wọ̀nyí láti ṣáhùn nílé àwọn ọ̀rẹ́ o. Hallelujah lága o.
0: Hallelujah.
1: Mo ń sọ fún yín ẹ̀yin ọmọ Ọlọ́run. Kò síbi tán ti lè ṣáàyàn lọ́gbẹ́. Wọ́n a máa ṣáàyàn lọ́gbẹ́ ń patí. Bẹ́ẹ̀ni. A dẹ̀ jẹun tán báyìí. Ayé a dẹ̀ bẹ̀rẹ̀ sí ń yípo. Ayé a dẹ̀ bẹ̀rẹ̀ sí ń yí padà. Wọ́n á ṣalọ́gbẹ́ àìnáláàfíà. Gbogbo àláfíà á sọ dànù. Ọ̀gbẹ́ni. A wá dẹni tó ń ti hospital dé hospital. Ẹni tó tọ̀dọ̀ dọ́tọ̀ dọ́dọ̀ dọ́tọ̀. Wọ́n á ní dọ́tọ̀ eléyìí ló tún good. A ní kò tún lọ wò. Wọ́n á ní dọ́tọ̀ eléyìí ló tún mọṣẹ́. A ní kò tún lọ wò. Wọ́n á ní dọ́tọ̀ eléyìí ló tún mọṣẹ́ ṣe. A ní kò tún lọ wò. Torí ayé ti sá àlàáfíà ẹ̀ lọ́gbẹ́. Bọ́ sọ tẹ́lẹ̀ wòlíì. Níbo ni wọ́n ti sá ayé ẹ̀ lọ́gbẹ́? Èmi pàṣẹ ojú ẹ̀ máa gbẹ dànù.
0: Amen.
1: Yé ojú ẹ̀ máa gbẹ dànù.
0: Amen.
1: Ẹ tún bẹ̀ yẹn kà.
0: Ẹnìkan sì wí fún pé.
1: Ẹnìkan wí fún pé.
0: Ọgbẹ́ kí ni wọ̀nyí lé ọwọ́ rẹ̀?
1: Ọgbẹ́ wo ni ní ọwọ́ rẹ̀?
0: Òun ó sì dáhùn pé.
1: Ó sì dáhùn pé.
0: Wọ̀nyí ni a ti ṣá mi ní ilé àwọn ọ̀rẹ́ mi.
1: Wọ̀nyí la ti ṣá mi nílé àwọn ọ̀rẹ́ mi. Aleluya o.
0: Aleluya.
1: Wọ́n lè sọ ọ̀rẹ́ lè ṣáàyàn lọ́gbẹ́. Ọ̀gá lè ṣáàyàn lọ́gbẹ́. A ní mo sọ sí ayé ẹ̀. Gbogbo bí ó bá dé kó má rà lánàá kò dẹ̀ ní rí. Ọgbẹ́ gbólóhùn wà. A kàn fi gbólóhùn sáyé ẹ̀ lọ́gbẹ́ ni. Ọgbẹ́ gbólóhùn wà. Ọgbẹ́ ọ̀rọ̀ wà. Ọgbẹ́ àyájọ́ wà. Ọgbẹ́ ìgèdè wà. Onírúurú ọgbẹ́ ló wà. Bẹ́ẹ̀ ni. Wọ̀nyí ni a ti ṣá òun látọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ òun. Tí ẹ̀yin ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi láyé. Tó rò bó yọ ọ̀rẹ́ ò lè ṣá ọlọ́gbẹ́. Ọ̀rẹ́ ẹ̀ lè ṣá ọlọ́gbẹ́ o. Ìyàwó ẹ̀ lè ṣá ọlọ́gbẹ́. Ọkọ̀ ẹ̀ lè ṣá ọlọ́gbẹ́. Mo rí ọkùnrin tó ń sọ fún ìyàwó ẹ̀ pé tó bá ti jẹ́ èèyàn láyé kó pè òun lọ́ máa lè. Ó ti ṣá lọ́gbẹ́ gbólóhùn. Ó ti ṣá lọ́gbẹ́ ọ̀rọ̀. Wọ̀nyí ni a ti ṣáhun látọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ òun. Ọgbẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ni, ta ló ṣáwọ ọlọ́gbẹ́ báyìí? Níbo náà ti ṣá ọlọ́gbẹ́? Wọ́n a máa ṣáàyàn lọ́gbẹ́ ní ṣọ́ọ̀ṣì. Bẹ́ẹ̀ni, àwọn tẹ́jọ́ ń lọ ṣọ́ọ̀ṣì a máa ṣáàyàn lọ́gbẹ́. Pásítọ̀ àwọn tẹ́jọ́.

0: Alé aṣọ.
1: Wọ́n gbà á ní aṣọ.
0: Wọ́n ṣá a lọ́gbẹ́.
1: Wọ́n gbà á, wọ́n ṣá a ní ọgbẹ́.
0: Wọ́n sì fi í sílẹ̀ lọ ní
1: àìpalẹ́ àpáta. Alleluia alápá
0: òun. Alleluia.
1: Ọgbẹ́ kì í sábà pààyàn bí mo ti ń kọ́ wa. Ọgbẹ́ mi kì í sábà pààyàn. Ọ̀pọ̀lọpọ̀ ọgbẹ́ ni kì í pààyàn gbà mí. Kí ni wọ́n sábà máa ń fi ọgbẹ́ ṣe? Láti fi dá ayé èèyàn dúró. Láti fi dá ìrìn àjò èèyàn dúró. Màmá yìí wọ́n sá ọmọ ẹ lọ́gbẹ́. O kàn fúnra ni. Wọ́n sá lọ gbé àìsàn. So gbogbo owó tó yẹ ó fi ránṣẹ́ sí ọ, àìsàn ló fi ń wò. Kì í ṣẹjú ẹ̀. Wọ́n sá lọ́gbẹ́ ni. Ọmọ tí ò bá gbádùn, bóò ló ṣe fẹ́ ronú pé ó yẹ kí mọ́ èmi jẹun. Ọmọ tí ò ná àlàáfíà. Ọgbẹ́ ni. Wọ́n sọpúrẹ́ṣàn fẹ́ nìkan. 35 million nígbà tí wọ́n ṣáyé ẹ̀ lọ́gbẹ́. 35 million nínú sọpúrẹ́ṣàn ni. Gbogbo ẹ̀rù gbà mí nígbà tí wọ́n sá lọ́gbẹ́. Ọgbẹ́ kí ni iṣẹ́ ọgbẹ́? Ọgbẹ́ a máa dá àyàn dúró bí mo ṣe sọ. Ọgbẹ́ a máa gba ohun gbogbo téèyàn ní dànù. Alleluia lákan.
0: Alleluia.
1: Ọgbẹ́ a máa gba ohun gbogbo téèyàn ní dànù. Bẹ́ẹ̀ni, ọgbẹ́ a máa gba ohun gbogbo téèyàn ní dànù. Tọ́gbẹ́ yẹn bá ti wọlé báyìí, o ò ní nǹkan míì láti rò. Ju pé báwo ló ṣe fẹ́ gbádùn? Báwo lára ẹ̀ ṣe fẹ́ yá? A wá di pé wọ́n a máa sọ fún ọ pé ẹ̀mí ẹ̀ tó ra lẹ̀yìn náà tún lè rà míì tó ò bá ti kú. Ọgbẹ́ nìyẹn. Ọgbẹ́ nìyẹn. Máa gán ra lẹ̀ ní 3 million. Nígbà tí ọgbẹ́ dé, ó tà ní 500,000. Nígbà tí ọgbẹ́ bá dé, kò sóhun téèyàn ní téèyàn ò ní fẹ́ tà. Ó ní mo ṣe sọ fún wa pé ọgbẹ́ a máa dá àyàn padà sẹ́yìn. Ọgbẹ́ a máa dá àyàn padà sẹ́yìn. Ẹ tún kíyèsí, tí ọgbẹ́ bá dẹ̀ wá dé tó ò bá tà nǹkan kan, ọgbẹ́ kì í jẹ́ kéèyàn ó ní nǹkan kún nǹkan. Alleluia lákan o.
0: Alleluia.
1: Ó dà ṣé wọ́tán ń gbé kiri ní hospital? O ní 10 million account. Níbo ló ti fẹ́ sá eré míì láti rí sí? Àbí wọ́n ti wá máa gbàdúrà pé kó tiẹ̀ ná gbogbo owó ìtàn kó ṣáàtì ná àlàáfíà? Ọgbẹ́ nìyẹn. Wọ́n pa lápapà tán, wọ́n dẹ̀ fílẹ̀. Ọgbẹ́ a máa mú èèyàn wà lójú kan. Ọgbẹ́ a máa mú èèyàn wà lójú kan. Ẹ tó bẹ̀ yẹ ká tó parí. Yes.
0: Jésù sì dáhùn wípé.
1: Jésù dáhùn wípé.
0: Ọkùnrin kan ti Jerusalemu sọ̀kalẹ̀ lọ sí Jericho.
1: Yes.
0: Ó sì bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà.
1: Ó bọ́ sọ́wọ́ àwọn ọlọ́ṣà.
0: Tí wọ́n gbà á lé aṣọ.
1: Wọ́n gbà á ní aṣọ.
0: Wọ́n ṣá a lọ́gbẹ́.
1: Wọ́n ṣá a lọ́gbẹ́.
0: Wọ́n sì fi í sílẹ̀ lọ ní àìpa ní àpàtàn.
1: Ṣé gbọ́ báyìí, wọ́n fi í lẹ̀ lọ láìpa lápàtàn. Wọ́n àjò kú, wọ́n àjò yè. Iṣẹ́ ọgbẹ́ ni. Ọgbẹ́ kì mú yàn sún. Tó bá jẹ́ pé tó wà òkè gan ni, kò ní sún síwájú. A kàn wà lójú kan. Ìyẹn tó bá ní owó gan tó tó tapu ọgbẹ́. Tó bá jẹ́ ọgbẹ́ àìsàn. Ìgbà bá jẹ́ pé lè tí ò ní nǹkan kan, gbogbo tó ní láàtà. Lẹ́bù tí ọgbẹ́ bá gbá ọ láfiṣọ ayé ẹ bó ṣe máa rí. Àwọn olówó kan wà tó jẹ́ pé trilonia ni wọ́n. Tọ́gbẹ́ bá dé, ọgbẹ́ yẹn lè má borí ohun tán ní. Ṣùgbọ́n wọ́n lè má ní míì kún. Wọ́n lè má ní míì. Ó dáa. Ṣé ẹni tó jẹ́ GM tó sùn lẹ̀? Bóò ló ṣe fẹ́ kọ̀ǹtró àwọn ọmọ pé èkó ló wọlé? Ọgbẹ́ nìyẹn. Àwọn kan dẹ̀ wà tí ọgbẹ́ bá dé, gbogbo nǹkan ni la parí. O ní property tó wọ̀ ti 5 million. onile sibi kan worth 5 million onkole sibi kan worth 10 million won wa na fe operation 30 million igba wo ni oni enta le ni oni enta le ogbe ni bo wona ta ti gba sa ologbe oju e ma gbe
2: amen
1: so e yo mo olorun to gbo mi to wo mi ogbe buru gan Olorun ma wo esan
2: amen Jesus
1: a de dara fun won
2: amen
1: pe mi si number yi 07 611 9572 bole kan si 07 611 9572 to ba pe yen tin ba gbe pele 08 56 46 22 11 08 56 46 22 11 eyin te foju e lo riran
3: amen
1: e lo riran
3: amen
1: oju yin la
3: amen
1: be loluwa wu
3: amen
1: jesus oluwa wa
3: ami jesus

0: 9 akuru.
1: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mama dose fi dùn tí o lè gbàdé rárá?
2: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn. Ó dùn gan-an. Mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn?
3: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
1: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
4: Mami, mami, jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
1: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
4: Mamadọ̀ni.
1: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa mọ̀. Òróró Mamadọ̀ ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadọ̀ wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadọ̀ lónìí.

0: ọtún ọtún lọjọ yọ ọtún ọtún lòrúnrọ ẹnìkan ò kí rí fairly used ìràwọ ẹ gbogbo ẹyin tí ẹ fẹ kí àwọ yìí máa dán kó máa glitter kó máa shine ẹ láwọn nǹkan tó yẹ kẹ máa lò sára yín táwọn èèyàn fi mọ yín pé ọkan nìyí láwùjọ ìdí nìyẹn tí iléeṣẹ top touch natural skin care fi wà fún yín o aláṣẹ àti olùdarí iléeṣẹ top touch wọn ti wà ní yàrá agbára yìí pẹlú wa láti tún bá yín sọrọ lórí àwọn product tí wọn ti ní yeye oge fúnra ẹ káàbọ.
1: ẹ máa kú lé o a dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ top touch.
0: ẹ bá wa kí gbogbo àwọn customers yìí àwọn tó ti ra ọjà yín àwọn tó ń lò àtàwọn tó ń tà.
1: Gbogbo ilé ẹ wo ìdọ̀bálẹ̀ rẹ mo tún fìkúlẹ̀ sí ẹ̀yin tẹ́ ẹ recommend wa ẹ̀yin tẹ́ ẹ lo product wa ẹ̀yin alágbàtà wa àkóyan yín kéré èèyàn lẹ jẹ́ lókè lókè lẹ máa máa lọ.
0: Fún àǹfààní àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ nípa natural skin care product yín ẹ bá ṣàlàyé ẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan fún àwọn èèyàn.
1: Oríṣiríṣi product náà ní nílé iṣẹ́ wa a ní ìpa ojú a ní ìpara kí máa dárúkọ wọn kó lè yé yín. Best seller product wa 3D face cream tẹ bá ti rí ẹnìkan tó ti lo top touch product tí ẹbí wọn pé kí ni 3D face cream wọn máa sọ fún yín pé ajẹbí iná ni kó wọ àwùjọ kíni ẹ máa confuse àwọn èèyàn face repair face mask skin unifier flawless lotion whitening lotion brightening lotion kidis lotion face and body scrub magic oil shower gel whitening face cream àti hand cream àti oríṣiríṣi mi ìtọ́ ẹ pé mi ò ti ẹ̀rọ ti dárúkọ.
0: Ẹ ṣe fi àwọn kan kun bíi face mask yẹn ẹ ṣàlàyé fáwọn èèyàn.
1: Ṣé rí face mask yẹn from testing tá a ti ṣe àti èyí tá a ti tà testimony lọ ṣalalu ni ṣé rí kò sí bí pimples ṣe ń ba yín jà tẹ́ ẹ ti wò ó pé ẹ ti deliver ẹ ti cast ẹ ti lè padà tó kàn tí ò lọ tẹ́ ẹ bá gbé top touch face mask ìlú tójú yín máa máa dán tó máa máa wò pé èyí ṣẹ̀ṣẹ̀ wọ̀lú ni.
0: Ọ̀pọ̀lọpọ̀ ni ò kì í fẹ́ dédé ra product especially tó bá jẹ́ nípa ti cream pé kí òun kàn máa dédé lò láì jẹ́ wípé ó wà díẹ̀ kí ni assurance tẹ ní fún àwọn èèyàn kí lámì ìdánilójú wípé ìjọba fi òǹtẹ̀lu àwọn product tẹ̀ ń gbé jáde.
1: Ṣẹ̀rí top touch natural skin care product is NAFDAC approved. Yàtọ̀ sí pé dẹ̀ tún wà NAFDAC approved a ń ṣiṣẹ́ in such a way to ẹ pé you can buy our product you can trust it for longevity a dẹ̀ care about your skin kò ń ṣe ní pápá kò fẹ́ ta cream nìkan we care about your skin we care about safety we care about the environment we care about everything that concern your skin so be rest assured ipe top touch natural skin care product is safe is effective that is what you get.
0: Nípa ti àwọn marketers míì tuntun tí wọ́n ẹ̀ṣẹ̀ wọlé tẹ̀lé fẹ́ kí àwọn èèyàn gbọ́ ń pa wọn àtàwọn ìlú tí wọ́n wà lóríṣiríṣi ẹ bá wa ṣàlàyé fáwọn èèyàn.
1: Bẹ́ẹ̀ ni ṣẹ́rí ní ìrèlè a ní Mrs. Adeyaba wọ́n wà níbi ojú ọjà ní ìrèlè ní ọ̀rẹ́ Avila Gold a ní wọn ní ìdojúkọ First Bank àti ìyá Wow ní ọ̀rẹ́ ní Òṣogba ní Orísunbára ní Marembo àti Umu a ní Akitope Stores ní Okini Road ní Òṣogbo ní Ado Ekiti Fat Fire Enterprise ní ìdojúkọ Gate Ẹrẹ̀kẹ́ Sun New Modern Market ní Èkó Empress Beauty World ní ìyànà Èkóró off Meron Abuja ni ní Dutse Beauty Solution Cosmetic àmọ́ tó bá jẹ́ pé bá ṣe pé tètè capture location titi yín you can reach out to us via the number we call a máa sọ fún yín níbi tí alágbàtà wa wà then ẹ̀yin náà tẹ bá dẹ̀ ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa tẹ fẹ́ bá wa ta ọjà tẹ fẹ́ bá top touch dòwòpọ̀ káyé yín lè máa lọ straight top bẹ́ẹ̀ ni you can reach out to us and we'll supply whatever product you want. A wà ní Fani B ní ìdojúkọ Winners College Lákùrẹ́ and they reach us on 08143992792.
0: Lẹ́ẹ̀kan sí
1: 08143992792. Ẹ má gbàgbé ṣé ẹ rí àwọ̀ yín it is something very important that you should not joke with kò ṣe pé kò wọ ibìkan kọ́ máa wò pé ta lóde àmọ́ kò wọ ibìkan kíski ni ẹ ti kọ́kọ́ máa pariwo top touch nìkan ló lè ṣe irú ẹ̀.
0: Ìyẹn lọ ti gbọ́ o láti ilé iṣẹ́ top touch natural

0: 81 6531 6655.
1: Ó yẹ ìpè kí n gbó.
0: Evergreen.
2: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà tí ẹ kan sùn lọ ni.
3: Abba, aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixo kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixo láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091 60 62 62 53, 091 60 62 62 53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixo. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí. Always guide me.
4: Kọ́dọ̀mọ́ ìlú ọ̀dà bára yọ ọdún aláwùjọ mo ti dé o.
5: Ayé ó ti ṣe o, ọdún yá mo dé o, ayé.
4: Ọmọ ìlú ọ̀dà ọdún aláwùjọ rẹ̀ àti yí ọlé wẹ́rẹ́ bẹ̀rẹ̀ láti jọ ajé Monday níjọ kẹta àdélọ́gbọ̀n oṣù keje. Àgbé àpòporo sódò ká sàmẹ̀ sọ́dún ìbílẹ̀ rẹ̀ kọ́bádéjọ kẹta oṣù kẹjọ ọdún yìí náà sàmójú kedere ẹni ayé ní ìbámu pẹ̀lú ìṣẹ̀ṣẹ̀ rí arúlù ọ̀dà bábárì rẹ̀ ayẹyẹ ọdún aláwùjọ níjọ ìṣẹ́gun Tuesday kálíjọ kẹrin oṣù kẹjọ níbi kí kètekété yan aláwòrò ọdún àti yan ọ̀dọ́ kàn sí gbọ́ ọ̀sán ọyá ìmọ̀gbọ́n mi dáadáa o. Àyègbà ẹ̀hàn lé dáadáa lẹ́rùn àtọ́dá ìlú ọ̀dà wọ́n bá ti yọjú kọ́ abẹ ojú rẹ̀ bá ti rí wọ́n faramọ́ orífọ̀ ọdún èyí á dùn lásìkò ọba rẹ̀ a ti tún yanran yanran ẹ̀jẹ̀ kábíyèsí ìlú fẹ́mi lóye ọba dr olúgbẹ̀ngàn àlùkò àjílùyẹ̀ kọ́ adégbè.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Sade, kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
2: Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
2: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
4: Ọbẹ̀ tí o ṣe lọ́sẹ̀ tó kọjá yẹn, ó dùn gan-an. Mo ṣe ń rántí ẹ̀.
2: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn?
5: Ọ̀rẹ́ mi jọ̀wọ́, ẹ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
2: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
6: Mọ́mí ṣalẹ̀ lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
2: Ọkọ̀ ṣoṣo ló lè jẹ́.
6: Mamadol ni.
2: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ.

0: iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Máa ṣe cloud backup tó bá ti wá fi orun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: concerning him, the men of Judea and Jerusalem could easily relate with David. So that event couldn't have started from outside the four walls of Jerusalem. It could only be in Jerusalem. So the Holy Ghost that came upon them is the same Holy Ghost, but Christ is saying, and who is the Holy Ghost and what is the Holy Ghost? It is not a what, it is a he. So, and the Holy Ghost is the Spirit of truth. But the level of understanding they had when our Lord Jesus Christ was still around was still small. That was the reason why he told them, all these things I'm telling you now, you might not understand them now, but there's coming a time where you will understand better. So I have many things to say to you, but after the Spirit of truth has come, he will bring to your remembrance all things. Because I put my mouth off him and told my win election.
1: Nígbà tí ó sì tó àkókò Pentecost, torí Pentecost ńkọ́, ó jẹ́ àjọ kan èyí tí Ọlọ́run gbé kalẹ̀ lára àwọn àjọ èyí tí Ọlọ́run gbé kalẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì nígbà ni. Ìtọ́ sì jẹ́ pé ó máa ṣẹlẹ̀ ní Jerusalemu, gbogbo àwọn ènìyàn sì wá síbẹ̀. Èyí náà ni ohun tí ó ṣẹlẹ̀ ní àkókò yìí, nígbà tí gẹ́gẹ́ bí ìlérí tí ó ti sọ fún ọ pé wọ́n máa gba agbára yìí tí a ti ta nínú oríkìíní ìlú ìṣe àwọn apostoli yẹn. Ó sì wá tó àkókò náà tí ó ṣẹlẹ̀. Èrè gíga náà tí ó sì fi jẹ́ pé Jerusalemu ni pé àwọn tó jẹ́ Jerusalemu kọ́ wọ́n ti gbọ́ nípa ó ṣe Jésù, ṣe Jésù, ó ṣe àwọn wòlíì, kò ṣe àwọn wòlíì, wọ́n ti mọ̀ nípa májẹ̀mú láéláé, tí àwọn wòlíì nínú májẹ̀mú láéláé tí wọ́n ti sì ń bá wọ́n sọ̀rọ̀, wọ́n ti ní òye wọ̀nyí tẹ́lẹ̀ ṣáájú. Ìní ẹ̀rẹ̀ gíga tó fi jẹ́ pé àti bẹ̀ lọ ń kọ́ ni iṣẹ́ ìtìgbọ́dọ̀ kọ́ bẹ̀rẹ̀, torí pé tó bá jẹ́ láti ta, òye nǹkan tí wọ́n ń sọ wọ̀nyí ńkọ́, àwọn tí wọ́n ń sọ sí níta, wọn ò lè tí ì ní òye rẹ̀. Ìrè gíga ni tí ó fi bẹ̀rẹ̀ ní Jerusalemu. Nínú iṣẹ́ àwọn apóstoli olórí kejì yẹn, ẹsẹ̀ kejìlélógún, ẹ̀yin ènìyàn Ísírẹ́lì, ẹ gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, Jésù ti Nasareti. Yorùbá yẹn pé nígbà tí ẹ̀mí mímọ́ yẹn sọ kalẹ̀, Pétérù dìde láti bá wọn sọ̀rọ̀ láti ṣe àlàyé fún wọn, torí pé àwọn yẹn ń sọ pé tí wọ́n ti wá àwọn wọ̀nyí mọ́ tí yóò ní àbí kí ló ṣe wọ́n, tí wọ́n fi ń sọ gbogbo nǹkan wọ̀nyí tí wọ́n sì ń sọ onírúurú èdè, débi pé gbogbo àwọn orí ẹ̀yà àti ìlú tí ó wà ní Jerusalemu ní àkókò yẹn náà ń kọ́, kálukú gbọ́ tí àwọn tí ẹ̀mí mọ́ bàlé tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ ní èdè tí a bí àwọn tí a bí wọn, tí wọ́n sì gbọ́ tí wọ́n sì gbọ́ nǹkan tí wọ́n ń sọ. Ṣùgbọ́n wọ́n rò pé báyà ṣe ni wọ́n mu tí ó ni Pétérù wá dìde ló bẹ̀rẹ̀ sí ṣe àlàyé fún wọn. Àlàyé náà ló ṣe nígbà tí ó tún dé ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú orí kejì ìwé ẹsẹ̀ àwọn apóstoli yẹn. Nítorí Dávìdì wí ní tirẹ̀ pé mo ti rí Olúwa, gbogbo àwọn nǹkan tí wọ́n sọ fún wọn ti jẹ́ Pétérù ń jẹ́ kó di mímọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò tó péjọpọ̀ ńkọ́, kò jẹ́ titun lójú wọn, wọ́n ti gbọ́, wọ́n ti mọ̀ nípa rẹ̀, wọ́n kàn ń ṣe àfimúlẹ̀ rẹ̀ kí iṣẹ́ yẹn kọ́ kí o lè tẹ̀síwájú. Èrè ìdí gan ni gbogbo nǹkan wọ̀nyí tó fi jẹ́ pé láti Jerusalemu ni iṣẹ́ yẹn ti kọ́ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lọ síwájú àti síwájú, tí ó jẹ́ pé láti ìta ni òye pé báyà Jọ́ẹ̀lì àbí akẹ́niwọ̀n àwọn ará tó jẹ́ kẹfìrí wọn ò tí ì gbọ́ kankan tó jẹ mọ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni, ṣùgbọ́n pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ti mọ̀ nípa àwọn wòlíì tí a sì gbé iṣẹ́ yẹn náà, tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ náà láti bẹ̀rẹ̀ lọ láti máa tẹ̀síwájú ìhìnrere Jésù Kristì. Ẹ̀mí mímọ́ yìí kan náà kọ́ èyí náà, òun náà ni ó jẹ́ ẹ̀mí mímọ́ kan ṣoṣo èyí tí ó sì ń ṣiṣẹ́ nínú wọn tó fún wọn ní ìgboyà láti lè tẹ̀síwájú nínú iṣẹ́ Ọlọ́run.
0: Ìgboyà yẹn gangan
2: òun ni kókó Pentecost. You have any?
3: Yeah, the little addition I have is when Christ actually prayed for them and breathed on them, we cannot see the immediate establishment of that boldness.
2: Yes.
3: Not until the day of Pentecost, yes, and people were gathered. Exactly. So for Peter to have rose up in the midst of people and speak like that takes a lot of boldness, which established the fact that truly they are being endued with the power. Holy Spirit.
2: And thank power. You so very much. Thank you so very much. We'll go on this quick break and we will be right back. Don't go away. Stay tuned.
4: Are you worried about the quality of honey you buy?

0: wọn àwọn kan sọ pé Jésù ó ṣe ó sọ nípa ó mú ọ̀rọ̀ kan jáde láti àkọsílẹ̀ Ínákì bákan náà dẹ̀ ni Pétérù pé kí ló wá fà á tí a ò fi rí ìwé Ínákì yìí nínú Bíbélì. Olùkọ́ jẹ́ kí ó di mọ̀ fún wa pé gbogbo àwọn tí wọ́n sọ pé Jésù mú ọ̀rọ̀ kan jáde láti inú ìwé Ínákì àti èyí tí Pétérù mú jáde pé irọ́ ni, kò sí ohun tí ó jọ bẹ́ẹ̀ rárá. Kí ni ó dẹ̀ ṣẹlẹ̀ pé ní àkókò sọ pé àkókò òkùnkùn lẹ́yìn ìgbà tí a ti parí ìwé májẹ̀mú láíláí kó tó di pé a bẹ̀rẹ̀ májẹ̀mú tuntun, ìyẹn tó túmọ̀ pé gbogbo àkókò yẹn fi nígbà láti Genesis títí dé ìwé Malachi tí a parí májẹ̀mú láíláí sí lẹ́yìn pé tí a parí májẹ̀mú kó tó di pé a bẹ̀rẹ̀ májẹ̀mú tuntun ó tó 400 ọdún tí ó wà láàrin méjèèjì kó tó di pé a bẹ̀rẹ̀ májẹ̀mú tuntun. Ní gbogbo àkókò májẹ̀mú láíláí kò dẹ̀ sí ohun tí ó jọ mọ́ ohun tó jẹ mọ́ farisí tàbí àwọn sadusí. Àkókò tí a fi sílẹ̀ tí a pè ní 400 ọdún yìí ìgbà yẹn ni àwọn farisí dìde tó sì wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ńkọ́ náà ni ó fara hàn tí ó ṣẹlẹ̀ pàápàá lákòókò yìí gan-an a rí pé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ gan-an ńkọ́ wọ́n wà ní wọ́n ti kó wọn nígbèkùn lọ wọ́n wà nínú ìgbèkùn oríṣiríṣi ni ó ṣẹlẹ̀ ní gbogbo àkókò wọ̀nyí. Níbẹ̀ náà ni a ti rí pé àwọn farisí tí wọ́n dìde tí wọ́n sì ń kọ oríṣiríṣi ìwé náà ni ó dìde ní gbogbo àkókò wọ̀nyí gẹ́gẹ́ àwòsí tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú àkọsílẹ̀ tí májẹ̀mú láíláí àti májẹ̀mú tuntun tí ó ṣe fẹ́ bẹ̀rẹ̀.
1: Now when during the intertestamental period a lot of fables came up and those fables found their way into the Jewish history. They were fables. Now, Paul wrote to Timothy in Titus chapter 1, verse 13 and 14. Titus 1, 13 and 14. Now, listen to what he said in Titus 1, 13 and 14. Because a lot of people want to go to the book of Enoch, the book of Maccabees. Tobit and the rest of them. These are false. Don't let anybody fool you with the book of Enoch. Demons. It is all a lie. The book of Enoch is a lie. The book of Tobit is a lie. The Maccabees is a history. Because during that period was the Maccabean era. It is a lot to talk about the Maccabees. Now, in Titus chapter 1, verse 13 and 14, it said, this witness is true. Wherefore, rebuke them sharply that they may be sound in the faith, not giving heed to Jewish fables and to commandments of men that turn from the truth. Kill on their Jewish fables. Itan. Aroso. Ouni awon book of Enoch. So many people found themselves loving the book of Enoch, loving the book of Tobit rather than focusing on the truth because of the resource of men. So that's why Paul warned them, don't give yourselves to Jewish fables. This was when the likes of the Mishnah, there's a lot to talk about the Mishnah and the Haggadah. There is a lot ni gbogbo awon iwe ti won ko and the oral tradition gbogbo awon ko won yi lo ye koko wa ni inu church bo won ni je ko wa bo won mo ni thank you se won mo ni but Jewish fables ni won ma duro le lori. That's in the Jewish fables is where you hear the Azazel, you hear the all those nonsense that they wrote about.
0: Ni akoko ti an so yi orisirisi awon iwe ìtọ́ jẹ́ àròsọ láti ọ̀dọ̀ àwọn Jù ìdàpè ní ìtì asán oríṣiríṣi náà ló pọ̀ bá káàkiri tí wọ́n kọ inú rẹ̀ náà láti rí èyí tẹ̀ yìí dá tí ẹ̀tọ́ka sí ti ìwé Enoch yìí ṣùgbọ́n tìtorí pé àwọn farisí wọ̀nyí wọ́n ní ìfẹ́ sí ìwé Enoch yìí òun ló fà tó fi dà pé báyá owó ṣe kiri asán kò sí ohun tí ó jẹ́ tó ní ìtumọ̀ wọ́n mú wa lọ sínú ìwé Titu. Thank you.

0: rẹ nìyẹn máa ṣe cloud backup tó bá ti wá fi orun rẹ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yeah, mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ó ti gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: The time is 6 o'clock.
5: The world moves as a fast pace, and news breaks with the same speed.
6: Sometimes you find the news, and sometimes the news finds you.
5: All stations can keep up. At a Dubai FM, we not only give you news at the speed of nanoseconds, but we also break it down with up-to-date analysis, informed opinions, and distinct professionalism.
7: That's why you love us.
5: At Dubai 88.9 FM, your go-to station.

Ọlọ́run ò sí ẹgbọ́ mẹ́rin mọ́ lọ́run Maria gbọ́ ohun láti ẹnu ẹ̀mí mímọ́ ohun yẹn dẹ̀ di ọmọkùnrin sínú rẹ̀ Maria doubt pé èyí ṣe lè rí bẹ́ẹ̀ báwo lè lè ṣe lè rí bẹ́ẹ̀ angẹ́lì ẹ̀ sọ fún wípé ó ní agbára ọlọ́run yóò ṣíji bù ẹ́ agbára ọlọ́run la tún dárúkọ mbẹ́ o kì í ṣe agbára ènìyàn agbára ọlọ́run yóò ṣíji bù ẹ́ tí ń ṣe ẹ̀mí ọlọ́run ẹ̀mí ọlọ́run ní agbára ọlọ́run ẹ̀mí ọlọ́run ní agbára ọlọ́run ó lè má finú bèrè wípé ṣé a ti ẹ̀ máa rí ọlọ́run ṣé a lè rí ọlọ́run ó lè rí ọlọ́run o ẹ̀mí ni ọlọ́run alágbára dẹ̀ ni ó ní ọ̀nà tó lè gbà yọ sí ẹ ní ọ̀nà kan tàbí òmíràn ó lè rán èèyàn sí ẹ ó lè bá ẹ sọ̀rọ̀ lójú àlá kó gbé àwòrán ènìyàn tó mọ̀ wá tàbí èyí tí ò mọ̀ ó lè jẹ́ àwòrán ọmọ rẹ ó lè jẹ́ ti ọkọ tàbí ti aya rẹ ó lè jẹ́ àwòrán ẹni tó ò mọ̀ rárá a gbé wá láti bá ẹ sọ̀rọ̀ ó lè rán wòlíì rẹ sí ẹ kò sí ẹni tó lè rí ọlọ́run ní ojúkorojú torí ẹ̀mí ni ọlọ́run alágbára dẹ̀ ni ogo níbi tí ó wà pariwo go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go go Bẹ́ẹ̀ni, nítorí ohun ọlọ́run yàtọ̀ sí ti ènìyàn ní gbogbo ọ̀nà kì í tẹ́tí sí ohun ọlọ́run. Ohun kẹ́lẹ́kẹ́lẹ́ ni kì í dẹ̀ ń ṣe ohun tó máa ń dà nǹkan rú. Ohun yìí máa ń ṣiṣẹ́ ìdáríjì dáríjì ẹnìyẹn. Ohun yẹn la sọ pé sori ṣéǹjì tó wà lọ́wọ́ rẹ yẹn ebi ń pa ẹni lọ́ba fún. Ìwọ ni wà á sọ pé àná ayé ti lé o wọn wá máa wá fún wọn lówó ọlọ́run má jẹ́ fi ọwọ́ ara mi ṣe ra mi wọn wá lọ fi ṣe nǹkan sí mi ọlọ́run ò dẹ̀ ní fagbára mú wọn. Òun lá sọ pé sórí ìyàwó ẹ̀ tó ṣe ẹ́ yẹn tó ń bàjá yẹn dáríjì ẹrù ẹ̀ tó kó jáde yẹn tún ni kò kọ wọlé padà má kọ ìyàwó ẹ̀ ṣùgbọ́n àní ṣe kíni àní fetísì. Òun lá sọ fún ẹgbẹ́ níta ẹjọ́ kíra yẹn tí wọn kò ti ń lọ bí oṣù kan báyìí ó yà lọ dáríjì lọ fà á mọ́ra padà kẹ parí ẹ̀ wà á nínú ní ìgbọ́ gbogbo àwọn tó gbóhùn ọlọ́run tó tẹ̀lé gbogbo wọn pátápátá ni ọlọ́run máa sọ di alábùkún fún. Ó lè gbóhùn ọlọ́run kó tẹ̀lé kó ṣe ìfẹ́ ọlọ́run kó má di alábùkún fún kò pọ́síbù. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà nítorí agídí ọkàn wa nítorí ìwà wa kì í gbà kí a fi etí tàbí sí ohun ká fi etí tàbí ká farabalẹ̀ láti gbóhùn ọlọ́run àti láti ṣe ìfẹ́ rẹ̀. Mo pa á láṣẹ ní orúkọ Jésù. Tabari ọfà tó ba ẹnikẹ́ni tí òun fi ń tẹ́tí sí ohun ọlọ́run ọfà yẹn jáde. In the name of Father, Son and Holy Spirit. Àlàáfíà ni. Iṣẹ́ ọlọ́run pọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run. Ohun tí ènìyàn lè ṣe tí ọlọ́run ṣe. Ó pọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run àti èyí tí wọ́n fara rẹ̀ ti fi ojú rí. Ayé ò gbà wá fún ẹ̀rí lórí ètò yìí ni. Jóná mi bá fún ẹ ní àwọn ẹ̀rí ohun tí ènìyàn ò lè yanjú ṣùgbọ́n tí ọlọ́run ṣe kí ni tó yanjú. Jẹ́ àkíyèsí John chapter 9. Mo dẹ̀ má lórí ọ̀fẹ́ àti kàtán fún wa ń bì. Mo fẹ́ fún wa ní example ohun tí agbára ọlọ́run tó ju ti ẹ̀dá lọ ṣe nínú ayé ènìyàn. John chapter 9 verse 1 to 11. Ẹ jẹ́ àkíyèsí nìkan bẹ̀ torí màá sáré fún wa ní point kan lè lórí màá dẹ̀ sóre fún wa. Bí ó ti ń kọjá lọ, ó rí ọkùnrin kan tí ó fọ́ lójú láti ìgbà ìbí rẹ̀ wá. Ẹni tó ti fọ́jú láti ìgbà ìbí rẹ̀ wá. John chapter 9 verse 1 to 11. Àwọn amẹ̀yìn rẹ̀ sì bí léèrè wípé olùkọ́ni ta ní dẹ̀ṣẹ̀ ọkùnrin yìí tàbí àwọn òbí rẹ̀ tí a fi bí ní afọ́jú. Ìbéèrè nìyẹn o. Ìkẹta, Jésù ń dáhùn pé kì í ṣe nítorí ọkùnrin yìí dẹ̀ṣẹ̀ tàbí àwọn òbí rẹ̀ ṣùgbọ́n kí a lè fi iṣẹ́ ọlọ́run hàn lára rẹ̀. Ohun tẹ́lòmíì ò fẹ́ gbọ́ nìyẹn o wípé ọlọ́run ti gbàgbé òun. Wọ́n rí ẹni tó ti ẹ̀pẹ̀ mi tó ní dádi ẹjọ́. Ṣé ẹsẹ̀ mi ló fa eléyìí tó ń dé bá mi ni? Dádi ikú ló kù òun kù. Òun á lọ para mo sùúrù. Ọlọ́run fi ààyè sílẹ̀ fún wàhálà yẹn nínú ayé rẹ̀ kó ba lè fi iṣẹ́ rẹ̀ hàn ni. Kó ba lè fi iṣẹ́ rẹ̀ hàn. Ìwọ náà wà ní abẹ́ òun ní ti aṣálẹ̀.

0: Ọlọ́run Abiodun Ọlọ́run Ṣọlá ti Ṣọlọ́run Ìgbàanì ti Ìjọdí Faith International Bible Church kalẹ̀ ká sí number 13 Fanibi Champion Junction off Oyemekun Road Lakure ló ń pe gbogbo wa síbi ìpàdé àdúrà Faith Clinic.
1: Àdúrà máa ṣe ń gbà fáwọn ọmọ Ọlọ́run tó bá lè gbà àdúrà.
0: Faith Clinic program ní gbogbo ọjọ́ Ẹtì Friday ọ̀sọ̀ọ̀sẹ̀ aago mẹ́jọ àbọ̀ sí mọ́kànlá àbọ̀ ní bẹ̀rẹ̀ láàárọ̀. Àdúrà tó gbóná girigiri tó dà pọ̀ mẹ́rin mi rọ̀ bí ọ̀wàrà òjò. Gbogbo ayé tó ń fẹ̀jú mọ́ni tótótó. Ẹni Ègún Dàlám máa bọ̀. Tàbílà àdúrà ti wà ń kalẹ̀ yóò wo gbogbo ẹ̀ mọ́lẹ̀ ṣẹ́múṣẹ́mú. Àtẹ̀níríṣẹ́ ní ríjẹ. Ẹnìkan dá fún tó ń gbá yin tàyínrín. Gbogbo wa làdúà fẹ́ clinic wà fún. Ìbẹ̀rẹ̀ ìwòsàn ìdáǹdè látọ̀dọ̀ Jésù Àkírí Ṣoro. Ẹ jẹ́ kí gbogbo wa máa bọ̀ ní gbogbo ọjọ́ Ẹtì Friday. Ní àdúà fẹ́ clinic tìlú Àkúrẹ́. Orúkọ ìjọ wa number 13 Fanibi Champion Junction off Oyemekun Road Lakure. Pastor Dr. and Pastor Mrs. Abiodun Ọlọ́run Ṣọlá. Àtọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn. Ìpàdé àdúà fẹ́ clinic tọjọ́ Ẹtì Friday tí ń bọ̀ yìí. Láàgó mẹ́jọ àbọ̀ sí mọ́kànlá àbọ̀ láàárọ̀. Ọlọ́run Abiodun Ọlọ́run Ṣọlá ti rí ẹtì mí lémi lọ́wọ́ o.
2: Ọlọ́run tó ṣe iyebíye lẹ ti gbọ́ lẹ́nu àwọn bàbá fún títòní yìí. Mọ́ gbàgbé gẹ́gẹ́ bí Olúwa ti máa ran sí ayé gbogbo ènìyàn ni mo sì gbàgbọ́ pé ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbùkún àti ìdáǹdègbámú nínú ètò títòní. Títí ọjọ́ mẹ́jọ tá lórí ọ̀fẹ́ àti ti bára wa pàdé. Ẹ mọ́ gbàgbé nọ́mbà tẹ́ mọ̀ pé àwọn bàbá sí 08073846131 08073846131. Ẹja wo yàtọ̀ sáwọn ètò wa tá a máa sì tẹ́lẹ̀ kí ni nǹkan tí Jọ̀dí Pa Faith ní fún wa lọ́sẹ̀ yìí.
3: A máa tẹ̀síwájú àdúrà ẹni ọ̀la ní Deeper Faith International Bible Church opposite Imade College ní ìlú Ọ̀wọ̀ Ajaka Street number 36 yóò dára fún wa ní ìlú Ifon bákan náà. Aago mẹ́sàn àárọ̀ náà ni o. Ẹjẹ́ àpàdé ní ìlú Ifon Ọfọbánigba Street ní ìlú Ifon Deeper Faith International Bible Church ní ìlú Àkúrẹ́. Oh God, agbára Ọlọ́run ń di mímọ̀. Ọlọ́run tó ń ṣun tẹ́nikẹ́ni ò lè ṣe. Tó bá ti dé Champion Junction kò wọlé sí Fanibi Street number 13 wa ti rí wa níbi tá a ti ń gba àdúrà. Àdúrà ń tẹ̀síwájú. Ó ń bọ̀ pẹ̀lú ẹ̀rí ni o. Ojú òní tí ọ. Ondose kó wà ní àlàáfíà. Nàìjíríà kó wà ní àlàáfíà. Ìlú Ọ̀wọ̀ kó wà ní àlàáfíà. Àwọn ọba pátápátá kan wà ní àlàáfíà. Ògo ni Fọlọ́run ló kí ọrun. Ojú òní tí wa. Olúwa tí agbára wa ṣe. Ó fún wa ní okun láti mọ Ọlọ́run sí. Àní farapa, àní faragbọ́fà. Yóò dára fún ọ. Ojú òní tí wa o. Ó di oṣù tó ń bọ̀. Àlàáfíà ni arálé la máa fi wọnú oṣù. Oṣù kẹjọ o. In the name of Father, Son and Holy Spirit. Àlàáfíà ni Jésù Kristi Olúwa wa. Àmì, àmì, àmì lórúkọ Jésù. Orinre lásun. Ó dàrọ̀.
2: Títí ọjọ́ mẹ́jọ tá lórí ọ̀fẹ́ àti bára wa pàdé lórí kan ní ta wá 08030452735 08030452735 ní nọ́mbà mi. Lókọ̀ bàbá àti gbogbo ìgbìmọ̀ tá a jọ wá sí òde títòní Ìdòwú Matthew tí gbogbo yín pè lákọ̀ọ́bí lókọ̀ mi o. A pàdé ayọ̀. Ó dàrọ̀.
4: Yílẹ̀ má fọwọ́kọ̀.
5: ADABA
6: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdì Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yóò dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.

ìdákulẹ̀ àlákálẹ̀ ojú ọrùn ẹ̀rọ ọmọ bí olóyún ọdọ́gbé bẹ́ẹ̀ dábàá ṣiṣẹ́ bí ẹni jẹjẹ ìrírí kò ṣe òjì lágbára àdúrà ọ̀dí kún fàyà kún lọ lọ́yànjú ìṣòro tó ń bọ́ bẹ́ẹ̀ dá síra ẹ̀sìn yòówù tó ń ṣe ní lágbo ara ẹni tó mú àgbẹ̀gà àtàwọn tó ti wà lókè tí wọn fẹ́ jábọ́ obìnrin tó mú ibùdó kú ayọ̀ àtàwọn tó mójú ọlọ́run fún ọmọ bíbí tó ṣe má gbogbo àwọn tá ń fẹ́kọ́ náà ò lákàgbà fún sẹ́wọ̀n lu òyìnbó ẹni ládùúgbò àwọn ògbà ó ní bó ṣe ṣe o ṣe é di ayé akọrin dé ní ẹ kù sí pé ìmọ̀ràn pàtàkì àtìrànlọ́wọ́ àdúrà tó ní kíni ilé ẹ̀dùn aláàjì ṣe yíyí ayé akọrin ní ọ̀nà ìmọ̀lẹ̀ ní ká má bọ̀ ó wà ní nọmba 3 ìfẹ́lẹ́rẹ́ sí ìjòkó gbogbooru àdéhùn káwọ̀ ṣáájú èkìtì ẹ tún lè gbè sórí aago 00 34 33 15 99 tàbí 00 22 83 40 29 ṣe yíyí ayé akọrin nínú sọ wípé ọlọ́run ká

I'm not sure if you're going to be able to do it.

0: obìnrin tó mọ ibùdó kú ayọ̀ àtàwọn tó mojú ọlọ́run fún ọmọ bíbí tó sì mọ gbogbo àwọn tá à ń kẹ́kọ̀ọ́ náà ò lákàgbà fún ìṣàwọ̀lú òyìnbó ẹni máa dún àwọn ògbà oníbó ṣoṣo ṣe igi ayé akọrin dé ní ẹkùn sí fún ìmọ̀ràn pàtàkì àtìrọ̀ lọ́wọ́ adúlá tó ní kíni ilé adúlá láti ṣe igi ayé akọrin dé ọ̀nà ìmọ̀lẹ̀ ní ká máa bọ̀ ó wà ní nọmba 3 ìfẹ́lẹ́rẹ́ sí ìjòkó gbogbooru àdéhùnká wọ ṣáájú èkìtì ẹ tún lè gbè sórí aago 0034331599 tàbí 0022834029 ṣe igi ayé akọrin dé ló sọ wípé ọlọ́run kájú gbogbo ìṣòro rẹ o allahu akbar.
1: Ẹ káàbọ̀ padà. Fìrè wá mi wá ńlá pa kò rí ètò tòní. Lórí ètò yín ètò wa ní tá a pè ní ọ̀nà ìmọ̀lẹ̀. Ẹ gbọ́ àdísì àwọn bábá mọ́nimọ́ni ni. Wọ́n ní àtòjù àtẹ̀rùn ní ká mọ létí ẹ̀. Tó bá gbà bẹ́ẹ̀ ọ̀rẹ́, njẹ́ ò mọ̀ ẹ́ pé gbogbo ògbà ló yẹ kó o máa rí ààyè tiẹ̀ náà lò. Gbogbo àsìkò ló yẹ ká yóò mọ fìrè wá ẹ rí. Èyí ni tó bá ń mọwé àti rìn débẹ̀ ni o. Ìwọ náà sì lè rìn kó o ṣàwárí àṣírí èyí nì tí ń sọ ọ̀gá dó nígbà aṣọ. Tó jẹ́ pé ojú kan tí ọ̀gá bá ti rí aṣọ nígbà. Tó jẹ́ pé tó bá ti fi ọkàn rẹ dánìyàn rere kan á sì jẹ́ tiẹ̀. Tó jẹ́ pé ibi tó bá wà ńbẹ̀ gan náà la yóò ti máa fìrè wá wá síbẹ̀. Ojú kan ká ṣẹ̀bọ̀ náà ní kan ká. Ojú kan èrè náà ní kúkú ń sẹ èrè. Ojú kan olókùrùkùrù ń lókùrùkùrù ti ń ṣayé tí ẹ̀yìn o. Gbọ́ mi dáadáa o, ẹkùn kì í jẹ́ràn àkàsì. Ojoojúmọ́ ló yẹ kóore tuntun mọ wọlé tọ̀ wá tó bá mọ̀. Gbogbo ògbà ló yẹ kí àwọn nǹkan tuntun tuntun máa wọlé tọ̀ wá tó bá ti já sí. Àtòjú àtẹ̀rù.

0: àṣírí ìkọ̀kọ̀ ni ìtíkì jẹ́ kébi ó pọ̀ ni wàràkà dọ̀sán. Àṣírí ìṣẹ̀ǹbáyé ni o, ó sì ń bẹ tí kì í jẹ́ kí ebi ó pa lárìn káàdù. Ó dá ìwọ rẹ̀ stop ṣe bẹ́ẹ̀. Má sùn tẹ́tẹ́rẹ́ ni mò ń sọ̀rọ̀ fún ẹ o. Gbéṣẹ̀ sókè gbé bọ́ọ̀dì pápátá. Gbà mú òtọ́bà. Ojúlówó àṣírí gangan ni kó wá kó sì rí díẹ̀. Kí wọ náà kó o bá lè bẹ́gbẹ́ pé ni o. Nítorí ẹni tí ò bá mú bí ẹgbẹ́ rẹ̀ ti là yóò kàn sáré kú dànùdànù. Òun ni mo fi ń sọ fún ẹ pé ọgbọ́n ń bẹ èèyàn sì wà. Ọgbọ́n ń bẹ èèyàn kù sí àyíbì kan. Àwọn èèyàn tán ní ìdí àṣírí ńlá eyí ni tí ń sọ ní ìdí pẹ́sì láwùjọ dání. Àbí wo ti ẹ̀ mọ̀ ni pé a kì í fewé kéwé joyè lẹ́yìn àkókò. Dúdú wù mí, pupa wù mí, òun náà ní í ṣe ti ìwéré njéje. Ọ̀rẹ́, ìrìn àjò wà tó o lè lò tó o lè rìn tó fi jẹ́ pé gbogbo ohun tó o bá gbé dání báyìí yóò máa ta wàràwàrà níbi ọjà. Tó fi jẹ́ pé ibi ọ̀gbágbá tiẹ̀ bá gbọ́jà sí ibẹ̀ náà nìkan lẹ́yọ kóòtù mọ́ náà.
1: Kí ló ń ṣẹlẹ̀ láàyè?
0: Tó sì jẹ́ pé iṣẹ́ àti ìwà rẹ nìkan òun náà la yóò mọ fẹ́ tí wọ́n sì mọ ṣàfẹ́rí rẹ̀. Ó jẹ́ pé tó o bá tí ì dáwùjọ àwùjọ ò tí ì ní dùn. Ọ̀rọ̀ rẹ̀ á wá di bá òrígun a ò gbúdọ̀ ṣẹ́bọ́. Bá ọ̀rọ̀ àkàlà a ò gbúdọ̀ ṣòro. Bá ọ̀rọ̀ dídára iléèwé ẹnìkan kì í rú gbàjẹ́ wọlé o. Wọ́n ní ìgbani ẹranko nu gbó ṣùgbọ́n bálẹ́ bá ti lẹ́wọ́.

0: wa ni opopogboro adehun ka wash number 3 velere be ni mo wa shake yaya ko ede oko so ko je worldwide wo lo wo mi lori Facebook wo lo wo mi lori WhatsApp wa de ri pe Olorun ti se nkan ti o se
1: inshallah
0: wallahi dada lo si se fun mi fa ma bi ni madara buka fa
1: ri adis
0: gbogbo eyin de gboro mi nisi lati ni lo oran yo ni daru albaraka la ni be ona ona si la fo enikan kan yin subhana rabbika rabbil izzati rabbil izzati
1: ya sifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin
0: adu gidi mo wa ni opopo gboro adun ka wash to ba ti nbo ma pe number yi to anywhere to ba gba wo adu to ba ti bole nu mo to pe number yi ani ke gbe fun olokada won ti mo le mi ni adun ka wash number 3 velere opopo gboro adun ka wash mo wa nbe se wi aye akurede oko soko aje gbogbo bi kibi to ba ti nbo sa ma pe number to ba ti pe number ta ma pe fun oyi iwo ma pe a ma direct e o ri ti e se lenu to to duku si
1: amen
0: albaraka la nabi lodo olohun ase olohun lalu ko si magic loro ti wa to ba ti gboro to leti igbo to si ni okan gbigba to nigbagbo re logo to olohun won o je yan won si fi re wo ri wo je yan gbogbo nkan tan waye wa se lo si ni rorun albaraka la nabi lodo olohun mashallah la quwwata illa billahi ulasi irati la se fun yin o ko le mo bona ona to gbigba adua lo se ko se ya la ko se ya ya se ko ba le roju tu oro ara e kan le fi re wo wa
1: mashallah ya tawi amalahu jumala faliyatarizina ilahu fi dariki ya jamala
0: shege aya ko ri ta ojuli tu ri oko so ko aje ona male mi ni mo soro fun yin ani ta le bo tin de ara waju oko ogun so mo gale gale ni no njo oko tewe tewe agbada olorun se o fi se kalam afi koko nu mo le ro koko ta dawa ko si ka to ko olorun oba oba agun olorun ala ti se ni ma ti se ara sumo olorun ko sumo awon eni olorun ko be olorun fura ara re ko ma le mo e ko fi re wo ori gbogbo ise to ba se ko le lalubarika oto ni keyan se ya la oso ni keyan se ya ya se oto ni ko dagun lo fun ara pe to gbogbo wa ko se ni ti o kan aloba ma je ki ya o kan wa
1: amen
0: awon kan gbadun na ba ti so yi na bo se je to on se se birin to on jeje liri na ki sara e ki je fake ama tama la wala kulubi wala sami wala bushirki se wati
1: sawatu wala azabu riali
0: baba finance nu wa su omo run opedo ni salama lo ani kini won se be ani ro ni na lai ni awon kan sorire latara wa ti o lo nka o ke mi yeyan lo ti sorire to ti dide ta ti be olohun fun te olohun ti lana fun to ti ri se la ilaha illa allah muhammad rasulullah sallallahu alaihi wasallam elena to to kiye se kiye sara awon ti di olowo yi ta awon mo eniyan ti je ko meniyan re o je eyan yi e won na sadua le won lori kona re ba le la kan le fi re wo ori gbogbo eyan ma rire gba won bo ba de be won foju po re bo ba n wa se won ni jo orise bo ba da le se le won awon eyan ni ya be abi ise to n se to n dolo si na la won kan se tan fi n lowo yi ẹdá kù torí ọlọ́run o lè rọlọ́run sójú èèyàn ló. 07032825844. Tẹ bá ti pe nọ́mbà yìí lógbò tí ọlọ́run wọ́n fi rewọ́ orí lọ́dún yìí ọkàn rẹ̀ ó sì balẹ̀.
2: Ọ̀dà alájà ajá yà lọ síbi tí à ń lọ gangan lónìí. Àṣírí ńlá fèrèwámiwá yìí. Báwo ló ṣe ń ṣiṣẹ́ gan-an àti pé kí ló ń ṣiṣẹ́ fún.
0: Ẹ rí àṣírí fèrèwámi rí tà ń sọ yìí. Àtọ̀dọ̀ ọlọ́run ló wà.
1: Masha Allah.
0: Ló ti wá.
2: Àtọ̀dọ̀ ọlọ́run.
0: Ẹni tí ọlọ́run bá fún ní lò fún yàn.
1: Masha Allah.
2: Ẹni tí ọlọ́run bá fún.
0: Bẹ́ẹ̀ni
2: ló lè lò fún yàn.
0: Ló lè lò fún yàn.
2: Ọlọ́run sì fún gbogbo èèyàn.
0: Kíkẹ́ gbogbo èèyàn. Owó ọlọ́run ló gbélé mi lọ́wọ́ kì í ṣe oògùn kì í ṣe ọṣẹ. Àṣẹ ọlọ́run ni ẹni tí n bá ní tí ọlọ́run bá ní kí n fún ní fún.
2: Ó tún lójú ẹni tí ọlọ́run gan lè dùn ní kẹ́lẹ́.
0: Ẹni tí ó tí ò mọ fúnra rẹ̀ tó nǹkan já lábòsí. Ẹ mẹ pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé tí tó jẹ́ pé àníyàn rẹ̀ ò dáa.
2: Ẹ báwo lẹ́sẹ̀ wa mọ̀ gbọ́n bá dọ́dọ̀ yàn lọ.
0: Tó o lótú ìmọ̀ ọlọ́run ni ìmọ̀ tó ọlọ́run bù mí ni wàláì tẹ̀lá tí ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ogun ọlọ́run ni kì í ṣe agbára mi náà ọlọ́run ló ṣe fún mi o. Bẹ́ẹ̀yàn bá ti ń dé wájú tó bá ń kólẹ̀ bá yẹn ti máa sọ pé nǹkan báyìí ní sí o nǹkan báyìí ní sí o kò dìgbà táwọn tẹ́síbíù kò dìgbà táwọn yẹn rìn

0: miri, oh, virewa miri, virewa miri, oh, virewa miri, tiba dirige o yai, virewa miri.
1: Ma se igbese kiaka ma slow jabara lewu tori na nko awon ara bi o ko kile o ma su lai la emi si wa gege bi eni tolorun gbe kale tolorun fun mi se ni to mo ti soro yi gbogbo nkan gboro mi ado ekiti ni mo wa bo ba ti nbo eye mejo kin ja sa se ki aya korede oko so oko aje ona imole to ba ti nbo ma pe na bayi to anywhere to ba gba wo ado to ba ti bole nu mo to pe na bayi ani ke gbe fun olokada won ti mo le mi ni adeun ka wash number 3 velere o popo gboro adeun ka wash mo wa nbe se ri aye akurede oko soko aje
2: ori na nko olohun ire mi olojo fi wa mi ri
3: iwo na ma so wi pe ire mi a wa mi ri dada
2: beni
3: ire mi a wa mi ri dada ire oloku iko ja oloku ire mi a wa mi ri dada ire olosa iko ja olosa ire mi a wa mi ri dada to dede ba ti pe tinu e ade ire mi a wa mi ri dada
2: ire re wo ori wallahi tala wallahi basado afon be ni ori awon ti ri si awon iya re won jawo loro re tulas en ti o ba jawo nbe yo kan din yo won fire wo ori won na tese e wo wa ba mi bi tin ba wa o ni je mi ni je o so nkan kan rara ti ti ma so na ba yo re fu sheki aye akurede seji di tun yuri oko so ko aje worldwide ona lo soro fun yin olorun wa wala nabi lodo olorun gbo en te n gbo olorun jo se yin la baraka
4: amen
2: ola nabi lodo olorun atawale ta so fun yin olorun ba mo je kire o fu wa lori
4: amen
2: ola nabi lodo olorun ola ma sha la ola quwata illa bilaya
5: o da na ati fi han iwo omo eniyan e tin se alaafia re o ati wole ogo wa ku sowo re iwo na ko gbianju eh kaye le fi re wa o wa o eh titi bi o ti se tun bo ta tun ma gbadun eto ona imole daada oruko mi o yi pada akin olumuyiwa akirelere nle mi je o odi
6: won tun bere won le sala imo pani lerin lakoko apejopo itakuro sori la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
7: maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
6: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
7: maggi star yo so gbogbo onje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
8: baba kere wa de balẹ kasagua lori itọju ilera ati aile se dede olomo okunrin nikan soso chai chai chai idunnu subu layo fokunrin atobirin opo gbeyawo lo ti denu kole latari wipe awo oko re o kaju ludada baba boda o le tate kan le du be lo simi jakuje debi pe o ti wa so eda ku re te lodo lolufe re ah baba kere wa ni o foro re lo lori aile se dede tin bo ofira idakole arara ti e kosun lo opa eyin dudun ara tita ara gbigbona inu kikun aya tin lu pipi pi ma le gba se o wa tese to kuriri ni waju tani baba kere wa ni o kan si pelu ero igbalode tun ma so bi tin kan lu go si lara ati e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o fu tu fe teni ki se ti baba kere wa wa pe mi debe
9: bazo olorun ma jarogun aiso
10: mo ki olile mo ki alejo ani faisan logba oruko ti emi ni babangana ti gbogbo aya ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikude kude to ba le ma ba iwo lomokunrin ja kan si mi
11: nile ise wa to wa ni ifelodu street off continental street nilu akure
10: phone number mi 08164122777
12: kila amo si stand action koboko awon egbogi to da fun olomo okunrin ni kan soso o ni a pe ni stand action koboko ani ni olomi ani oni powder olomo okunrin ni kan soso lo sise fun o ti nkan okunrin re ko le ma gbera dada ki agbo re ko le ma kan bi agbo ki e sara re ko le ma gbera abi oruko ti e ti e ti ri pada si boda asuke suke iwaju ololife re iru nkan bayi ko da o ma fight ju fun olomo okunrin ni tori re la se mu egbogi stand action koboko wa fun olomo okunrin ni kan soso egun je egun o sajo osa ogun temi o ba mo mọ̀. Èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbògi tí èmi ń gbé káàkiri. Nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa capable láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹ ṣe ara rẹ ò gbéra dáadáa, àgbòrò ò lè kàn bí àgbò, àbí ẹ ṣe ara tìrẹ́ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gbula. Bàbá kéré wà.
11: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street, Off Continental Street. Àkúrẹ́
12: ibẹ̀ ló wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà. Oríkèríkè aláǹrọ̀ ni, aláǹjẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. 08164122777 Bóyá wọ́n ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn ẹ̀ mẹ́fà kílẹ̀ tó mọ́ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ́ bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ̀jẹ̀ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà orúkún ń ro ẹ́ ni oríkèríkè ara ń ro ẹ́ ni àbí àtirìn ibùsùn kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á ìpèníjà nínú iṣan ara ni ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurétọ̀ tí kapurétọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí kapurétọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tó fi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ kapurétọ̀ yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa kàn sí mi
4: bàbá ngana bàbá kéré wà.
11: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street, Off Continental Street. Àkúrẹ́
12: ibẹ̀ ni mo wà gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
4: Fóòn nọmbà mi 08164122777
12: àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ ó tiẹ ti fà á ẹsẹ̀ rẹ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo irú nǹkan báyìí kò dáa ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò dáa a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀
11: kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street, Off Continental Street. Àkúrẹ́
4: bàbá ngana bàbá kéré wà. Fóòn nọmbà mi 08164122777 08164122777.
13: Ẹ jẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́ ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ èèyàn kàn máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò ọpọ́n ṣẹ́ tó ti sún yíyálà ọfẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àboríṣiríṣi nǹkan wá ń sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kiní yìí rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láì ṣe yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí wọ́n ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọ́ ẹ̀ la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
14: Ẹ kú dédé wòyí o ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Àṣíríọlà òní agbó abayín tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, láptọ̀pù ni o, mattress ni o, kẹ́tù pot ni o,
13: gas ni o.
14: Bẹ́ẹ̀ fẹ́ ra àga ó wà nbẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò ó wà nbẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa ní ìdánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà. Kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
13: àwọn kíní. Kọ́mọ̀ sí pé ẹ fẹ́ gbé wọn mọ́ra o.
14: ni ti won lo gbo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo di lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks
13: ogoji
14: ose lati mo sanwo
13: eh mo be bi n pe se won kokoko so iye kan le ni won wa gbe oja won wa mo sanwo ku die die bawo won se se
14: e seun olotu se ri bi a se gbe kale ni wipe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo sanyoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wipe a gbe oja yen fun won won sanwo iyoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fa lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a mo san iketa ikerin leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati be be lo bo se wa niyan sa
13: eh ikini idi ti e fi se ba n pe kawon yen koko san wule die de to di pe egbe oja fun
14: e se won lotu se ri nkan ta se ni wipe a wo pe gbogbo en to ba tin se ise o ye ku ni anfani lati ra awon kan to si le mo sanwo die die so eni ti o mu osu merin to sanwo kini keji fun okan wa ti bale lori pe
13: eleyi
14: yo le mo sanwo lo to ti lotu en ti o si fe pe mo fe sanwo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
13: eh se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
14: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati ero nla pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyi nile se wa ri toni moto de a mo fun won lanfani ki won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe ah moto ti awon people ra fun mi ko da nkan ko ni je pe moto ti a ra fun ya je pe moto te lo wa fun ara yin eh eh gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni da yin laamu rara
13: nibo ni office yin
15: office wa ni Exodus filling station formerly Tota opposite Factory Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State
14: Oluleṣe wa si wa ni number 6 Ike Asogua Anthony Leko ni ilu Eko be ni olotu
16: e pe CDK sori number yi 07074542995 lekan si 07074542995

0: download CD Care lori Google Play Store ati iOS App Store. Ki wo na ma jaye CD Care ni welemu. Ranto nilo ko ma san wo were were. Lai ni ele kankan lori e ko si website wa cdcare.app.
1: CD Care, making life easier.
2: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà.
3: Ọdọọdún láàárọ̀ rọ́gbọ́n, ọdọọdún láàárọ̀ wùsàn, ọdọọdún láàárọ̀ mọ̀ obì lórí àtẹ.

0: ẹ̀fọ́sí gbẹmọ gba yìí.
1: wọ́lá mọ òrè látún ọmọ òrè lọ́sì.
0: agbára aṣọ orin rẹ àbá.
1: tẹmísọlá ó ṣèrìyàn apc.
0: bí tẹ́lẹ̀ fọ àbá ò ti gbé kúrú jẹ lẹ́bọ́ra o.
2: ṣàdé kù sí ọkàn mi.
3: mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí tuntun.
2: màá mi.
3: ṣùgbọ́n dúró náà o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
4: yẹn. hypo kẹ̀.
3: bẹ́ẹ̀ni àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
5: má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
6: ṣe o. ikú pagbe bí ẹni tí ò dáró. ikú pàlùkò bí ẹni tí ò kosùn. ikú yìí ló pàpà wá mú ìyá wa lọ. let mrs cecilia mojisola oṣùmọ. màmá lo 90 years láyé òṣì àtẹ̀ṣẹ̀ yìí. kíkú tó wá wọlé mú màmá wa lọ láàrin wa o. èyí ló mú kí gbogbo ẹbí àti ìdílé oṣùmọ àti ọbádámilọ́lá fi ń kéde ètò àṣekágbá ayẹyẹ ètò ìsìnkú màmá wa.
7: wednesday 5th August
6: 2026 ni jíjó àjàbú ẹ̀. màmá káàkiri ìlú ọ̀wọ̀made láago mẹ́wàá òwúrọ̀ 10 AM ní number 9 Aruwajoye street Ọbọwadi ni 7th of August 2026 ni a ó lọ gbé ara màmá ní ilé ìgbókùsí St. Louis Catholic Hospital
7: ọ̀wọ̀
6: lọ sí ilé wọn
7: tó wà ní
6: Agunka Òkè Ògún
7: ọ̀wọ̀
6: láago mẹ́wàá òwúrọ̀. lọ́jọ́ yìí bákan náà ni
7: ayẹyẹ
6: àṣálẹ̀ orin ìsìn
7: ìdágbére orin onígbàgbọ́
6: Christian Waking
7: láago mẹ́ta ìrọ̀lẹ́ 3 PM
6: Ọbọwadi ni
7: on the 8th August 2026
6: ètò ìsìn ìsìnkú
7: ní ilé ìjọ
6: Salvation Army Corps
7: ìsá ìpín ọ̀wọ̀
6: ní aago mẹ́wàá òwúrọ̀
7: 10 AM
6: títí
7: gbígba àlejò
6: ohun ijó ẹni ọmọ sí
7: pápá ìṣeré
6: ilé ìwé adédèwé
7: nursery and primary school
6: òkè ògún ọwọ
7: ọmọlúgbòròkọ naisa
6: ọmọlúgbòròkọ
7: adagunyọyọ
6: ọmọlúgbòròkọ yerúmẹyú
7: àgbàrá gbòròkọ
6: ògbòrò nẹparòkọ sí akínlàbí
7: akínlàbí rúnmúche
6: ọmúche kókó chẹ
7: ayamalu pẹmẹ
6: ajọdan agbósanra
7: ayamalu pẹmẹ
6: erindu pẹmẹ naja
7: ayamalu pẹmẹ
6: ọmọchugbẹ chai yoro
7: ayamalu pẹmẹ
6: apagbo
7: wẹrú
6: mabuhun jẹ
7: ọmọ èrè wà nyida
6: ọmọlú rere àwòdù rara
7: ọkàn baba ti wa ọkàn baba ti wa
6: ọkàn eki baba ti wa
7: ọmọ amúpopò má lẹ rẹbẹrẹbẹ
6: fún akin
7: ọlọfẹ déèjì ọkọ ọhún
6: ọmọ ajíngbẹ dálẹ ya
7: ọmọ arúwo dọfẹ lásì
6: ọmọ ama ìjáde gbalẹ sọgọdẹ gbé wa
7: ọmọ alípẹtẹ sí yọgùn lè ya ẹ wò
6: gbẹmú léere má ja ere o
7: aláwo rẹ bẹ ti yẹ
6: gbẹmú gbà tẹ
7: dagodẹ o
6: ó dìgò mú ọjà
7: iwájú ẹsan
6: lẹyìn ẹsan
7: ọmọ ama màsùn gbàgbé gẹgẹdẹ
6: ọmọ
7: ọmọ ẹtun ní toko o
6: èmi
7: aya
6: ọmọ ẹ
7: mrs ọláyinka aya james ìbídàpọ̀ ojúmọ jọbẹ
6: òun fi
7: dọba òun mú òkú
6: iyọkọ
8: lórí àtẹ ọdún àgbọn àgbọn festival tìlú ògòbá wọlé déwẹrẹ ọpẹ ní fọlọrun ọba o.
9: agbára ọlọ́run bíi ti gbani tó ń ṣiṣẹ́ agbára ti sọ̀kalẹ̀ bí ọ̀wàrà òjò sínú ìjọ Revelation for Nations Evangelical Mission ní Fire City. ti sọ oníròbìnújẹ di aláyọ tí sọ aláìní dọlọrọ bí àwọn ètò wa ṣe ń lọ nínú ìjọ Revelation for Nations Evangelical Mission ní Fire City rẹ ní gbogbo ọjọ ìṣẹgun every Tuesday ní aago mẹrin ìrọlẹ ní títú ọrọ ọlọrun fún gbogbo ọmọ ọlọrun kí ẹ wá darapọ mọ ìránṣẹ ọlọrun tí ọlọrun ti fún ní òye ọrọ rẹ
10: apostle ọ̀nájà David Angel
9: ní gbogbo ọjọ kìíní oṣooṣù ní àkànṣe ètò tẹ̀mí mọ máa ń gbọ́ ìránṣẹ rẹ ṣiṣẹ́ ẹ̀rí lọ́lọ́kanòjọ̀kan tí oṣù yìí ni yóò wáyé ní ọjọ kìíní oṣù kẹjọ ní dédé aago méje òwúrọ̀ àkórí ìpàdé olóṣooṣù yìí ni a pè ní Fire Must Change Life. tìrẹ ni wípé kí o wá gba ẹ̀rí tìrẹ nínú ìjọ Revelation for Nation Evangelical Mission ní Fire City ìpele ní ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún yìí. ẹ lè pé ìránṣẹ́ ọlọ́run sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0708 165 7531 0708 165 7531 wá láti kọ́ àjọ àdúrà ti oṣù kẹjọ yìí.
11: gbogbo ìjọ ni olùkéde.
12: Guy, why you dey smile like this? Wetin happen?
13: Cause I don't win trip to go abroad.
14: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
15: Prince Adelota Ogun Oyo Masun lowo won ma re
16: Ibama ere o ere Obama Ibama ere o ere Obama
15: Iwo pẹgbẹ atodo 50 years Ibawa Prince High Chief Adelota Moses Ogun Oye lo ti sun lowo won ma re
17: Awon magede o fi o to asiko dawon ya sin ba won
15: to ibo fi iba ire ohun bi won iba won ti ba wa
17: Olorun fi ni mi ka e ka mu lo fi kebe ti won gba ojo inu otu keje ere 30 of July
15: ti ajo ajabu Prince Adelota igeregede ogo
17: kebe won gba ojo o le

0: month of July.
1: Àwọn máa ti dúpẹ́ fẹ̀ wọ́n gbè yín bango.
0: Ọ̀yẹ́ bẹ̀rẹ̀ sínú ọmọ Dia Grammar School Uchelu.
1: Wọ́n yẹ̀yẹ́ jíjẹ àti mímọ
0: èrè ọba mi Prince
1: Adélọ́lá
0: Moses Ogunoye.
1: Ọmọ Gbọ́lúwa yóò dí ìró ọmọ kàtà ńlá yóò bò ọ̀rọ̀ mọ́lẹ̀.
0: Ọmọ ẹ̀kọ́ ní iye pàtàkó jẹ́.
1: Ọmọ ẹ̀kọ́ ti yàrá gòkè.
0: Oníwáyé ìgbèrúgbẹ̀fà wè máa dè ìyá ìyàwó ọmọ.
1: Prince Ọlá Ogunoye
0: òun olùkéde lórúkọ gẹdọ ma.
2: Ìbámu ẹ̀rẹ̀ o, ẹ̀rẹ̀ Obama.
3: Honorable, ife ẹ̀yà àgbáyé tún ti dé o. Bẹ́ẹ̀ ni trophy sì wà fún gbogbo honorable. Ra ìkún Trophy Premium Laga kan kí o sì yẹ abẹ́ ìdérí rẹ̀ wò fún kóòdù. Kàn sí trophylagang.com kí o sọ tẹ́lẹ̀ ẹni tí yóò gba ife ẹ̀yẹ náà. Tẹ kóòdù ọ̀hún sí i, yóò sì yí koto tí o fi jẹ káàdì ìpè. Bí kóòdù rẹ bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ ni àǹfààní jíjẹ ẹ̀bùn rẹ yóò ṣe tó. Trophy Premium Laga, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Kì í ṣe fún ẹni kò tí ì pé ọdún méjìdínlógún. Má ṣe mu ọtí àmupara.
4: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
5: It's about to go down.
6: My love, wetin happen?
7: Before I marry you, the TV where you promise, the fridge in car, where dey? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
6: Cancel this wedding.
8: Relax, everybody. Who said I must buy everything once? I use CDK.
6: CDK?
8: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
7: So all those things don't already dey house?
8: Abba, since last month.
7: Ah, pastor, continue the wedding.
9: Yourself.
8: Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest, normal market price. Download CityCare today.
10: Visit us at Danco Plaza, at Jilosun, beside Ulu Motors, opposite Maria Asumpta Catholic Hospital, Ikeria Road, at Doikiti. Please call 0707-484-3351.
11: CityCare! Pay small, small. Live big, big.
12: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó lọ ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
13: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
12: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
13: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
14: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún méjìdínlógún. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.

0: Medical Association Ondo State Branch is inviting the general public and our members to the elective annual general meeting and scientific conference of our association for this year 2026. The annual elective general meeting will hold from Friday 24th July to Friday 31st July 2026. Outline of our activities is as follows: Friday 24th July, Jumat service at Akure Central Mosque. Saturday 25th is funfair and games. Sunday 26th, Thanksgiving service at RCCG Victory Sanctuary on the road, Akure. Monday 27th, visit to orphanage and surgical outreach. Tuesday 28th, medical outreach at NMA Clinic, Ilekun Oda Road, Akure. Wednesday 29th, continuation of our medical education trainings. Friday 30th, opening ceremony and AGM with the team, ensuring quality healthcare and accessibility, leveraging technology, partnership and collaboration. Friday 31st, elections and swearing in of new executives and AGM. Keynote speaker, Professor Olusegun Sylvester Ojo, CMD, Futa THC, Akure. Special guest of honor, Governor Lucky Aiyedatiwa. Host, Dr. Omolayo Olubosede, AGM Committee Chairman. Chief Host, Dr. Olumuyiwa Alonge, State Chairman, Nigerian Medical Association, Ondo State. NMA, Uniting Doctors, Advancing Health, Serving Humanity.
1: Àwọn matéri ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ làábí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà number 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07060 6419. Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun orun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa níran. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní number 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́. Tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07060 6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá. Ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́ẹ̀ lómíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì wọ́n síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá wa. Ẹlòmíì wọn á lọ́gọ́rùn-ún ọdún, wọn á lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na ma pa awo ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se ara wa be ni nkan ko ni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Tudu Yamin Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 60 60 64 19 07 60 60 64 19 alaafia ara wo ni bi fi abia
4: Honorables ife eya agbaye tun ti de o be ni trophy si wa fun gbogbo honorables Rai go Trophy Premium Lager kan ki o si ye abe ideri re wo fun code kan si trophylagerng.com ki o so tele eni ti o gba ife eye na te code ohun si ki o si yi koto ki o fi je card ipe bi code re ba se po to be ni anfani jije bu re yo se to Trophy Premium Lager onigbowo ife eye agbaye ti FIFA yi se fun eni ko ti pe odun 18 ma se mo ti amupara
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
1: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
2: Abba ayé òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà ó dá alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Make Sure.

0706 3 0706 3 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706

0: o wa so omo eda customer awon jambu lododun lati se oro mi lo ni oriro terete o na wo ilu igbo opo okekun ni ko ponyin
1: baba o
0: ona orijo to ba te ponyin ona orijo ni pon iyonu ona awon lo de fa fun orun mi lo opeto lojo ti eleju eniyan to fe ba rin rin ajo orun mi la lele eleju eniyan to so po fe ba orun mi la rin rin ajo yi eniyan to le so pe baya e je ka ijo gbera ke je ka lo se rin ajo a je ni to je po sunmo eni to ti mo ru nkan gogo te fe jojo lo se lohun ore o le dede lo pe mi bayi pe ma bo kin dede ma tele e la je pe mo mo nkan ta ta jojo fi adehun si
1: la ni ajo so oro kan pato
0: so ninu ajo so oro to je pe won tun oro mi la pelu eleju ba ti ni on la ma wa ona to je pe kunish fi fi bossi boya e fe no te e fe lo dan bi be ni o e be ton ti fe ko pele sile lele su eniyan ti ma gbe nkan kale boya ko so pun fe se gun nkan abi pe kun ma ke abi pe kon chaache kan ti erin won o fi ni tumo lojo orun mi la lo wa tan baba lawo lo nkan to won arutun won atutu won fi segun ele su eniyan ko to da pe baba lawo yan ni nkan bo bi akuko ade ye be gba orun mi la gbo ru e mo be to ru bo to je pojo ni orun mi la segun eleju eniyan so ka to wi ka to so omo murin ba e a le so pe eleju eniyan lo ba rin irin ajo gege bo bo se ri ni ni bi be orun mi lo na ojo mori kere kin je kere o na ojo mori nla kin je nla o na kin subu ka da un ku sonu
1: le baba
0: o ni kekere le ni je keni to je nla nla ona won lo de fa fun oyeku e to fe lo ba e ka rin ajo ki n se pe gbogbo eniyan te eniyan ba ni fi okan tan tabi te eniyan gbara le lo ye ki o mo nkan te eniyan se labe aso tori opolopo elomi a foju feran e ko finu feran e a foju feran inu a jina si e patapata si ati se serere e iru eda be te eniyan ba so pe oun mu dani pe oun fe fi gbe ile aye o tabi oun fe fi ba rin irin ajo igbesi aye oun bẹẹni pe eniyan fẹ fi irin ogun jọ to n fẹ fi rin irin ogun ọdun la latumọ si ko lodumọre ọba ko ko ran wa lọwọ ọmọ se dọhun lẹẹkini oni to ba dọdun to bọ atuse o tun se dọhun lẹẹkeji oni to ba dọdun to bọ atuse o se dọhun lẹẹkẹta to ba dọdun to bọ atuse ẹlẹẹkẹni to tun se dọhun ọdun to bọ atuse to ba ma se lẹẹmẹwa ọdun to bọ na atuse atun ma tẹnu ya jade nigba ta awon egbe ba nsafu ohun na odun to bo atuse la ma la ma so so ko lodumoro ba ran wa lowo orun mi lo ni bi mo gunyan lebelebe ale ana oni iwore oworin oni omo mi oni joro oni bi mo ro ka lebelebe ale ana oni iwore oworin omo mi oni joro o de fa fun oluwore e tin bo lo worin tin ba nsore so awon mejeji nu oni pe ko ka mura pe ko rubo ko tubo tori ore to ba ni se ko ma ba je ore afawo agu eni seyin ore to ba nda lo wa ni pe ko yan ni kan bo won wa yan ni kan bo ko to da po be si so pe un aru ebo sugbon eni iru eleyi ewu akoko to mo ti fi sise ofun pe e le su eniyan bi ba rin
1: bi odun bi ma mi seyin
0: be no le ni mi eniyan bi ba rin bẹẹni pé o tẹ ń gba àkókò ẹ ní ìṣòfun ló máa ń tù mọ sí erúbẹ máa ń wà o ẹlòmíì á wà oyún ni ò ya nílé títí ẹ ìwọ tí obìnrin tó jẹ pé o wà nílé ọkọ tó jẹ pé ṣe ló yẹ kó máa bímọ bí ẹyẹlé a sọ fún ẹ pa ìgbà wo lòun á fi ṣoge sí pé òun ì máa fọ ara òun ní táìmù ìwọ náà ti torí ti bẹẹ bẹẹ ìletò ọrẹ ni ló jẹ fún ẹ ìwọ náà ti torí ti bẹẹ wà á lọ ṣe family planning pé kó má bàa lóyún lọdọ ọkọ pé òun fún aláì ń wóyún lábẹ oyún ni ò rí ṣùgbọn kò ṣe kò tún jẹ olúrèṣe tó gbọ ọkọ olúrè tó gbàdá ẹ lérí bẹẹ eleṣu ènìyàn ni gbogbo àwọn wọnyẹn kó lodumọre ọba kó gbà á lọwọ eleṣu ènìyàn ẹ kúkú mọ pé wọn kì í kọ sátàrí ẹni débi tó láti mọ pé eléni ni ẹni lélẹyìn eleṣu ènìyàn ní fojú jọ bí ọrẹ tó àròpọ ẹni tó jẹ pé ó yẹ kó gbọrọ sí lẹnu ni òun látún máa bèrè ibi tó jẹ pé ọrọ tó ń sọ fẹ pé kó máa tẹtí sí o ò máa fọkàn sí o olódùmọrẹ ọba ní gbanilọwọ olódùmọrẹ á gbà wá lọwọ wọn.
1: ami mo rí pé ẹ̀yin náà ẹ gbọ́ bí bàbá mi bó ṣe ṣe àlàkalẹ̀ àti àwọn àgbékalẹ̀ bí tí wọ́n tuntun gbé kalẹ̀ lálẹ́ ti tì ní ẹ̀yin náà ẹ mú un lò dáadáa o ẹni tó bá ń bá ní jẹ àti ẹni tó bá ń ti bá ní mu pé àwọn náà ló máa ṣírí ẹni ojú ogun láyé o tètè tara ṣàṣà máa bọ̀ ní ọ̀dọ̀ bàbá mi àjẹrù lóògùn tàbí kí o pè sórí nọ́mbà wọn ẹ̀kọ́.

0: Guy, why you didn't smile like this? Waiting happen?
1: Cause I don't with trip to go abroad.
2: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
3: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyéwá jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmú para. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
4: Iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀fẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 àdàbà FM.

News. Ife ẹ̀yẹ àgbáyé tún ti dé o. Bẹ́ẹ̀ ni trophy sì wà fún gbogbo honorable. Ra ìkún trophy premium lager kan kí o sì yẹ abẹ́ ìdérí rẹ̀ wò fún kóòdù. Kàn sí trophylagerng.com kí o sọ tẹ́lẹ̀ ẹni tí yóò gba ife ẹ̀yẹ náà. Tẹ kóòdù ọ̀hún sí yóò sì yí koto tí o fi jẹ ká.

0: àmọ̀dé lálẹ́ tòní o.
1: Jásìbẹ́ ti dé.
0: Àwọn àgbà mọ́nimọ́ni wọ́n ní aago lọ́ba fi ń pe aráàlú.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Àwa ò fa ogo pa aráàlú. Ẹni kọ́ bá pè joyè.
1: Kí joyè pe aráàlú.
0: Alára kó pe ajérò. Ajérò fúnra ẹ̀ gan.
1: Kí ẹ pe ọwọ́ rọ̀gán aga.
2: Kó pe olúfàkì.
1: Kí ẹ pe olúfàkì kọ́ bá fẹ́ bọ̀. Bọ́mọ̀ olúfàkì gan á ta lórí ètò ìwọ̀
2: ẹ̀. Ṣé kábíyèsí olúfàkì? Kábíyèsí ò fi para.
1: Ẹ yóò sùn, ó dé ní ètò.
2: Kò fi para.
0: Ìbàrẹ̀ Ọlọ́run ọba bẹ́ẹ̀bẹ́ẹ́bẹ́ tó ti ń bẹ kí a tó mọ ọbẹ̀ o.
1: Kábíyèsí.
0: Ìbàrẹ̀ Ọlọ́run wàwàwà tó ti wà ká tó lóyún bàbá ìlara.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Kí dádì.
1: Dádì lóyún grandpa gan, great grandpa.
0: Ìbàrẹ̀ Ọlọ́run ọba tó dá ìṣẹ́jú sínú wákàtí. Ó dá wákàtí sínú ọjọ́. Oníkóṣe 24. Ó dá ọjọ́ ó dá sínú ọ̀sẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Oníkóṣe 7. Ó wá dá oṣù. Oníkóṣe 12.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìbàrẹ̀.
1: Kábíyèsí.
0: Ìbà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Tọ́lọ́run ọba mi kó gbogbo kọ́kọ́rọ́. Ilé ayé yìí tó kò lé wọn lọ́wọ́. Tó ní kán máa ṣi kán máa tì.
1: Máa ṣi kán tì.
0: Ẹ má tìkú ire mọ́ wa.
1: Àmì o, àmì o.
0: Akin àmì o.
1: Ẹ dẹ́hùn.
0: Oṣù yìí ló ń parí lọ yìí. Oṣù keje ni. Ẹ̀mí wa ò ní parí mọ́ṣù keje.
1: Àmì àmì àmì àmì.
0: Oṣù kẹjọ la fẹ́ wọ̀ yìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lálẹ́ yìí, gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mi lálẹ́ yìí. Owó jọ sọ́wọ́ yín o.
1: Àmì àmì.
0: Nínú oṣù kẹjọ tá a fẹ́ wọ̀. Owó jọ sọ́wọ́ yín. Ọmọ jọ sọ́wọ́ yín.
1: Àmì.
0: Àlàáfíà gan jọ sọ́wọ́ yín.
2: Bàbá Lára.
1: Ẹ dẹ́hùn.
2: Ṣé ká fi kan kun?
1: Mukun mukun. Àdúrà pọ̀ ọjọ́ àbí kọ́ bá mú ni tò.
2: Eléyìí ti bi tá a.
1: Ẹ̀kan mukun.
2: Tó mú mi lọ yẹn.
0: Àwọn àgbààgbà wọn ní àgbàrá yìí fún kòtò.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ úrera fòyín dá.
0: Oṣù kẹjọ tá a wọ̀. Ire ò ní fòyín dá.
1: Àmì àmì àmì.
2: Ṣé ká wá fi kan sí?
1: Jámù kan lé.
0: Àwọn àgbà mọ́nimọ́ni.
1: Àgbà mọ́niyan mọ́niyan.
0: Wọ́n ní gbogbo iṣẹ́ tí kòtò bá ṣe tágbàrá bá ṣe kòtò ló ń jèrè ẹ̀.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ la darí sí.
0: Ẹ jèrè ẹ jèrè o.
1: Àmì.
0: Nínú oṣù tá a fẹ́ mú yín. Fẹ́mi Ògúndáyìn sí lórúkọ mi tẹ́ ẹ bá gbàgbé ni o. Akínyami.
1: Bí ṣe ká kíyẹmí mẹ́kẹ́ náà ti jọ́rọ́kọ tèmi.
0: O ṣe ń jẹ.
1: Tèmi ẹyọ gbàgbé lẹ́lẹ́.
0: Mo rò pé wàá ṣe ń jẹ.
1: Láìláì.
0: Ọ̀sẹ̀ bí wọ́n ní Akínyami jẹ gbèsè.
1: Ká kíyẹmí bá jẹ gbèsè mẹ́kẹ́lì yóò san ẹni ṣe.
0: A ti dé.
1: Ẹ sì tiẹ̀ níbẹ̀.
0: Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa a ti dé sí yín lọ́rùn.
2: Ilé ti kún bìbà. Ṣùgbọ́n
0: ó kàn kún náà ni àti ìrẹ́ anybody. Torí tá a bá lọ láàrin wọn ní
1: ìsìn. Kí Anoda japa.
0: Wọ́n á tún japa. Ẹ tí ì pọ̀ tó.
1: Ẹ lọ pọ̀ sí wa.
0: A mọ àwọn tí ò lè japa. Àìṣe fọṣọgbọ́n ò lè japa. Tó ṣe ayẹyẹ lọ́jọ́ Sátidé tó kọjá yìí. Mo lọ ṣe aṣojú.
1: Bàbá Ọ̀la.
0: Mo lọ ṣe aṣojú Bàbá Ọ̀la.
1: Adúpa adúpa.
0: Francis Akin Ọlájídé ẹ̀gbọ́n mi olórí ẹbí wa Ọlájídé family nílẹ̀ Olújì àwọn náà ti wọlé

0: tẹ́.
1: Ẹ fetí sí ìfilọ̀ pàtàkì tẹ́ ẹ sanwó fún yín. Lórúkọ ọlọ́jọ́ ìbí èní. Akinyemi.
0: Ẹ dẹ́hùn.
1: Gbọ́nsókè.
0: Lórúkọ ọlọ́jọ́ ìbí òní.
1: Yóò
0: pé àrùn yẹn juxtapose.
1: Ẹ o.
0: Ọlé káàdì sórí ètò yìí kan fẹ́ mú ta ìhun lóríire pàtàkì pàtàkì. Lọ́rẹ̀.
1: Dúpẹ́ àrùn yẹn.
0: Juxtapose
1: dúpẹ́ tíẹ̀. Juxtapose ọ̀kan lọmọ gbogbo ìgbàrà òkè. Ẹ ṣe ká sọ pé alága LURTW.
0: Ẹ lé
1: lọ́nà. Ní lọ́nà. Olówọlé.
0: Olé olé.
1: Wọ́n á lo ìbọn.
0: Wọ́n á lo ọkọ̀.
1: Wọ́n á lo ọkọ̀.
0: Ẹ ṣe ọmọ ajagun gbadé.
1: Ajagun what? Ní UK. À á fún àwọn èèyàn márùn-ún ní card. Olówó ńlá ńlá ńlá torí ìgbé ńlá ńlá ni màálù ń ké wọ̀lú. Bàbá Lára.
0: Káàdì ká dórí fóònù ẹ kí fóònù á ó gbẹ.
1: Tanú bìm. Ṣé àwọn tó bá ṣíà tó pọ̀ jù ni àbí àwọn tó bá kọ́mẹ̀ntì tó pọ̀ jù. Àwọn márùn-ún la fẹ́ fún. Ó ti wà nílẹ̀ kì í ṣe pé. Àwọn ò ní.
0: Èèyàn méjì kọ́ bá ti ọlé báyìí láti bẹ̀rẹ̀ kan jáde títí kà mú ṣe tán. Ẹ bá ṣe olówó lọ́nà àmúkó.
1: Tó bá.
0: Bá nàlẹ́ ṣíà kọ pọ̀ jù mọ́mọ́ fọ. Olówó kiri ẹ kó mọ gíláà jẹ yín ni. Ká ti ṣí àkọ́pọ̀ jù.
1: Ok.
0: À á jẹ nínú.
1: Ìyẹn ni pé ẹni tí ò bá sá jáde.
0: Kẹsàn.
1: Tá a fi parí ètò.
0: Parí ètò. Ọjẹ káàdì.
1: Láti ọ̀dọ̀ dúpẹ́ àníyẹ juxtapose. Gbogbo yín pátápátá làkí yèyé bọ́ bá ṣe yẹ ọlọ́jọ́ bíi Friday tó kọjá Akinyemi.
0: Ẹ dáhùn.
1: Èèyàn láṣọ mi.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
1: bẹ́ẹ̀ni. Gbogbo yín àdúpẹ́. Ọbẹ̀ òkè mú kó gbẹ́ ìkú ara ń bọ̀ láti bẹ̀rẹ̀ lálẹ́ tòní. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ilé torí ilé láti ń kẹ́ṣọ́ ròde. Ọ̀dọ̀ olórin ẹ̀mí kan tó pé 55 náà láti bẹ̀rẹ̀. Ọ̀pọ̀ àwọn èèyàn ni ò gbàgbọ́ pé. Akinyemi o. Ọ̀pọ̀lọpọ̀ ní ìgbàgbọ́ pé tán bá ti dìgbà di agbọ̀n lára àwọn olórin. Tán lọ kọrin ní Èkó àbí Ìbàdàn kan mọ gbébẹ̀ pé ògo wọn ò lè yọ pé wọn ò lè blow. Káyé mọ̀ wọ́n. Ṣùgbọ́n ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ tá a fi bẹ̀rẹ̀ ètò lálẹ́ yìí. Kò kúrò lákùrẹ́ olóyè mẹ́kùn. Tógo ẹ̀ fi búyọ tó fi blow. Tó dìlú mọ̀ ká olórin. Akinyemi. Báwọn CAC àwọn ọmọ bàbá Babalọla. Bọ́ ti ń fà lọ́tún.
0: Bẹ́ẹ̀ni Báàlì Kérúbù fà
1: lọ́tún. Àwọn ọmọ ìjọ Kérúbù àti Sẹ́ráfù tó ń fà á lápá òsì. Àwọn gospel churches náà wọ́n ní kí ló ṣubú tẹ̀ wọ́n. Pé ògo leléyìí orin ni. Ẹ fẹ́ mẹni náà. Ẹ fara balẹ̀ bí ọwọ́ ọ̀daràn.
0: Ẹ máa balẹ̀ kan kọ̀bù.
1: Ẹ fara balẹ̀ bí orí àwọn aráabí. Bó ti ń fara balẹ̀ fóònù. Àgbọ̀ ìpolówó méjì.

0: ìwọlé wa darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣù. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olú àǹtí ṣẹ̀. Jinsan Shino. Pantan Yoga. Great Watches. Awoka. Senator Dressing. Resource Control. Ní yíṣù. Ọ̀tàgbàǹtàgbà tó ta gbẹrẹgẹdà síbi gbẹrẹgẹdà ní gbàgede ọ̀gbẹ́gbà Bùyẹ́kẹ́tẹ́ níbi táwọn ọ̀gbẹ́gbà ti rí gbà ọjà pàtàkì kalẹ̀ sí. Oh my God. Bí odindi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory. Àwọn officers boot. Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ní kó tètè wá máa order for uniform container and sandals. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sídọ́sì. Ẹ̀yí tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní nọmba 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀là kúrẹ́. Telephone 080-3452-0455. Ní yíṣù, àbíbàtà kókó ká.
1: Adékúnlé, ó mà tọjọ́ mẹ́ta kan. Ṣé kò sí tó fi wá síbi iṣẹ́?
2: Àìsàn foníkúfọ̀ lájìdé tó bá mi fíra yìí ni. Kódà mi ò rọrùn sùnmọ́. Ṣé ni mo ń mí gúlegúle?
1: Ṣé o ti lọ ṣe àyẹ̀wò àgọ́ ara rẹ?
2: Rárá o, mo kò lo oògùn tí mo ní sílé ni.
1: Káyì, kò yẹ kó rí bẹ́ẹ̀. Self-medication lọ́lọ́yìnbó ń pè yìí.
2: Níbo ni mo ti wá lè ṣe àyẹ̀wò ọ̀hún?
1: Ìwọ ò tí gbọ́ nípa Lawson National Healthcare Center ni number 26 Ayégúnlé Street, opposite First Gate, High Court, Àkúrẹ́ ni wọ́n wà. Àwọn ẹ̀rọ ìgbàlódé ló wà ń bẹ̀. Ibikíbi tẹ́ ẹ̀sán bá sábàámọ́ sí lágọ̀ọ́ ara rẹ yóò wá síta. Yóò tún sọ ọ̀nà àbáyọ àṣírí àìṣàìsàn àti pípẹ́ láyé tí àwọn bàbá àti ìyá wa fi ń lo 100 years jù bẹ́ẹ̀ lọ ni. Bẹ́ẹ̀ ni wọ́n tún fún ọ ní ìmọ̀ràn lórí àwọn tó yẹ kó jẹ, tó yẹ kó mu. Tí wàá gbọ́ o, àwọn oríṣiríṣi nǹkan tí ò ní jẹ́ kí àgọ́ ara rẹ gbàbọ̀dè. Àìsàn natural product ló wà lọ́dọ̀ wọn. Go to Lawson National Healthcare Center for body checkup, treatment, natural product and counseling.
2: Níbo ni àdírẹ́sì wọn yẹn?
1: Number 26 Ayégúnlé Street, opposite High Court Gate, Àkúrẹ́. Wàá gbọ́ o, o gbọ́dọ̀ jẹun kó tó lọ ṣe àyẹ̀wò yìí láàárọ̀ kùtù àì. Telephone 0803 817 7268.
2: Ọpẹ́ o, ara mi ti yá.

0: landlord.
1: Àfihàn ní the introduction láàrin ọjà. Ṣùgbọ́n torí àwọn tó jẹ́ wípé wọ́n fà lọ́wọ́ ní tẹ̀tẹ́ wọnú ọjà tí wọ́n lè rí àfin.
2: Àbíkan gbípọ̀n kan. Bóyá gbípọ̀n kan yẹn yẹ ju rí wájú.
1: Lady Evangelist Adébísí Aláwíyé tó di bísí Aya Àlùkò ni mò ń sọ. Ọmọ bíbí Ìjèṣà òṣèré onílẹ̀ Obì tàbí ní 23rd July 1971. Akinyemi.
2: Ẹ̀dọ́hùn.
1: Ó pé 55.
2: Àdúpẹ́.
1: Mo kí bàbá mi nínú Olúwa Reverend S.O.P. Oyedele bàbá Ìkàlẹ́ o. Àná wọn ní Ìjèṣà náà ni S.O.P. Oyedele tọ́lọ́wọ́n bá mi kó gbogbo kọ́kọ́rọ́ St. Michael's Anglican Church. Ìfàkì-èkìtì lé lọ́wọ́ ẹ̀ka àlẹ́sà. Àbọ̀sẹ̀dé Olúwa tóyìn sí kódùn ti dé.
2: Àdúpẹ́.
1: Ọmọ ẹlẹ́yẹ News tó hàndù ẹ̀ Ayọ̀dèjì ọmọ Justa Post. Òun náà àlè fún ẹ káàdì. Àlè fún ẹ ní káàdì. Káàdì Justa Post yà ní fún ẹ. Àwọn márùn-ún là fún ní káàdì ní alẹ́ yìí. Ẹ jẹ́ ṣe báyìí ₦1,000 ká bẹ̀rẹ̀ láti bẹ̀. Ṣùgbọ́n kẹ́tò tó parí tí ó torí bàbá lára bá yí. A lè sọ́ di ₦2,000.
2: Bẹ́ẹ̀ni, anything can happen.
1: Anything can happen. This is Nigeria. Hey, ìdílé Mùsùlùmí. Bàbá Ẹ̀pá Alfa Abdulkareem ni bàbá tóbi lọ́mọ. Ọmọ ìjọ Kérúbù àti Sẹ́ráfù Reverend Apostle Mother Aláwíyé ni màmá tóbi. Lẹ́yìn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tẹ́ ń pè ní primary school. Láti ibẹ̀ ó wọ ọ̀ràn míyàn grammar school. Láti ibẹ̀ ó di Ọ̀ṣun State College of Technology. Ibẹ̀ ló ti kàwé gboyè HND in accounting. Ó sin orílẹ̀-èdè Nàìjíríà níbi tán ń pè ní Ebonyi State. Àgíyẹ̀mí o.

0: àwọn ti kọ́ àwọn ti bàdàn tá a bá lè gbé wọn lárugẹ. Kí ló dé tó jẹ́ pé àgbẹ̀ àwọn ti lé wa gangan tá a ríra lójú méjèèjì lójoojúmọ́ tó jẹ́ pé bá a ní nǹkan ṣe orí aago ni wọ́n ó dá wa lóhùn. Ọdún 1999 ní bísí aláwíyí àlùkò ṣe rẹ́kọ̀dù ẹ̀ àkọ́kọ́ Akinyemi ọ̀pọ̀ ni òní rántí táìtù ẹ̀ lànà kò mí ni lànà kò mí ọ̀fẹ́ kọ́ ni.
1: Bẹ́ẹ̀ láyé orin ìdí ẹjọ́ ẹlòkan lájòkó tí aláwíyí akọrin tẹ̀yà lọ́wọ́.
0: Kó má lọ disgrace ara ẹ ní o. 1999 ló ṣe é láti ìgbà náà kò dúró kò rọsẹ̀ kò rẹpẹtẹ. Ó ti ṣe album tó tó ọgbọ̀n. Màmá ṣì ń dára gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń pè é. Wọ́n fún Lámì ẹ̀yẹ Doctor of Music ní Staten University, Florida, Lamẹ́ríkà. Ọdún wo 2003. Lára àwọn album tó ti ṣe jáde Ọlátúnjí Babádélé Olúfẹ́mi ẹ̀ka lẹ́mbẹ̀ ṣàlàáfíà lẹ́ṣe. Oh, I love this message. Bàbá S.O.P. Oyedélé, one of the best vicar in Ekiti. Okay, yes, you are right. Àlùfáà mi nìyẹn ní chọ́ọ̀chì mi ní St. Michael's Anglican Church Ifakikiti. That's an attestation wípé bàbá ó ṣe dáadáa níbi tán ti ń bọ̀. Lára àwọn album tí bísí aláwíyí àlùkò ṣe ẹ̀mí mímọ́ ẹ̀ṣẹ́ 2008 ọwọ́ ńlá ọlọ́run o ọwọ́ ńlá 2010 ẹ̀rí àìlópin 2010 náà ní méjì láàrin ọdún kan. Advocate 2014 bàbá ẹ ṣì ń dára o. 2018 nìyẹn alára ire ń kọ́. 2019 àfọ̀bàjẹ́. 2022 ọba mímọ́. 2023 àti bẹ́ẹ̀ lọ. Akinyemi o, ó dáa kóbìnrin ó bá lọ́kọ kó fẹ́ ọkùnrin tó nígbàgbọ́ nínú iṣẹ́ àti ẹ̀bùn tọ́lọ́run fún. Kí n tó tún tẹ̀síwájú lórí ibi tí mo bàdé yìí, àgbọ́ ìpolówó bí ẹ̀mí bá ṣe lu ọlọ́wọ́ ọ̀tún bọ́tìn wa, ẹ jẹ́ ó fọ́ sórí àtẹ́gùn ẹ má olówó kéré.

0: Sava Greta Machine.
1: Oya wo mi.
2: Imoran gidi lo ma fun mi ore mi. Nibo ni office won ati telephone number.
0: Jegele Village along Ado Road, Igoba. Kore ni won wa. Won tun ba service here, repair, wash soap tabi paint mixer. Espela machine. Telephone number 003-473-3508.
3: Sẹyẹ Ọpẹyẹmí Block Industry Blocks tó le koko bí òkúta tí kì ń gbọ̀n yẹ̀rì yẹ̀rì Sẹyẹ Ọpẹyẹmí Blocks ó jábọ́ kò fọ́ kábíyèsí o.
4: Ẹ káre láyẹ̀ yìí mọ̀dé wọ̀nyí. Àṣẹ yìí náà ti gbọ́n pa ẹ̀. Sẹyẹ Ọpẹyẹmí Blocks Industry. Ibẹ̀ làwọn builders yàn láàyò. Gbogbo kọ́lékọ́lé ló ṣe sàdáńkàtà fún. Ẹ́ndì ló ń pò ó. Tá a tún mèsì ẹ̀. Táwa dúró déédéé. Gbé kó jù sílẹ̀. Dìbí ló dúró. Kokoko ló le bí irin. Blocks wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo èyí tẹ fẹ́ kọ́lé. Bẹ́ẹ̀ ni mọ́tò wà tábà yín kò lọ sí sáìtì yín tàbí ibikíbi tẹ bá fẹ́. Ẹ wo pàṣẹ mi ò gbúdọ̀ sọ̀rọ̀ jù. Ẹ kàn sí olú iléeṣẹ́ wa Sẹyẹ Ọpẹyẹmí Blocks Industry along Ikere Road lẹ́gbẹ̀kẹ́gbẹ́ Ìlàwẹ̀ Grammar School Okebedu Quarters Ìlàwẹ̀ Èkìtì. Ẹ pé 0806303151 tàbí 0806335095. Sẹyẹ Ọpẹyẹmí Blocks ara ọ̀tọ̀ ni.

0: ẹ sáré gba ilé kí n tó kúrò lórí ẹ mo sọ nǹkan kan lẹ́ẹ̀kan mo ló dáa tí obìnrin ó bá lọ́kọ kó fẹ́ ọkùnrin tó ní ìgbàgbọ́
1: nínú iṣẹ́
0: àti ẹ̀bùn tírú ẹni bẹ́ẹ̀ yàn láàyò ìgbà tí bísí ò lọ́kọ ó fẹ́ ọmọọba Tèmítáyọ̀ Àlùkò April 2001 ṣáájú ni wọ́n ti jọ wà nínú ẹgbẹ́ akọrin níléèwé igi lẹ́yìn ọgbà Tayo Àlùkò jẹ́ tí ọ̀pọ̀ ń pè ní igwe Lady Evangelist Bisi Aláwiyé Aya Àlùkò happy birthday abẹ́ ti sùnú léyìí ni.
1: Ẹ tí lè sùn ó dẹ̀yìn ètò.
0: Akíyemi o, ó ti jẹ́ gbèsè.
1: Is a number.
0: A number, ó yẹ jẹ́ fọ sórí atẹ́gùn ní iṣu number 85 ọba Adéṣídà Road Lowa, direct opposite Àkúrẹ́ Town Hall. Number ẹ̀rẹ́ o.
1: 08034250455 lẹ́ẹ̀kan sí. 08034250455.
0: Okay, ẹ jẹ́ dé ọ̀dọ̀ Lofsa Natural Clinic number 26 Ayégúnlẹ̀ Street ibẹ̀ gangan náà wà. Wọ́n wá sọ nǹkan kan nínú ìpolówó tẹ gbọ́ yẹn. Wọ́n ní tẹ bá ń bọ̀ lọ́la. Akíyemi.
1: Kọ́ mọ jẹun lọ.
0: Má jẹun lọ ṣe test.
1: O lè gbé jíjẹrẹ dání.
0: Nọ́mbà ìṣó ni nọ́mbà ìdání.
1: Nọ́mbà rẹ̀ libe.
0: Oya.
1: 08038177268 lẹ́ẹ̀kan sí. 08038177268.
0: Ẹ jẹ́ dé ọ̀dọ̀ elégiri àgbà tí ló gbé
1: àwòrìn tún rírọ
0: engineer Adédáyọ̀ Adé.

0: dúpẹ́ àrìnyẹ. Akíyami o, ẹlòmíì ò kúrò ládùúgbò mi tó wà gan. Ayé ò recognize ẹ.
1: Bẹ́ẹ̀ni. Táwọn dámọ̀ gan ládùúgbò kégbé.
0: Ṣùgbọ́n dúpẹ́ àrìnyẹ ò sí ní Nàìjíríà. Kò gbàgbé ilé.
1: Bẹ́ẹ̀ni. Èsì lára à ń gbádùn rẹ láíláí.
0: À ń gbá what? Kò tiẹ̀ sínú dictionary ẹ̀.
1: À ń gbádùn rẹ.
0: Bó ti náwó náà ní nára. A ní ẹ̀sà ẹ̀sà ẹja filé ẹja fi ran ètò yìí lọ́wọ́. Ó ti ṣe bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Láì mọye ìgbà. Dúpẹ́ àrìnyẹ Justa Post tó bá ń gbọ́ mi. Wàá kó ẹrú.
1: Kẹ́rù.
0: Wàá kẹ́rù padà wá sórílẹ̀-èdè Nàìjíríà. Ọlọ́run ọba tó ṣe ti Joseph nílẹ̀ àjòjì tó di prime minister. Akíyami o, bó jẹ́ kó o gbàwẹ̀.
1: Ṣé tó ti dúpẹ́? ọ̀rọ̀ rẹ ti kọjá àwẹ̀ àtàdúrà ọlọ́run ti bá a dáhùn sí i. Lọ́ba ti gbàdúrà kó lọ́lọ́run ti bá a ṣàmì sí i. Kí ni ọba ti ṣe dáadáa ká sọ ẹ ṣe ké.
0: A fún arákùnrin kan Ayọ̀dèjì Ọlọ́nilúyì ẹsẹ̀ super art lára kálẹ̀. A fún nìkan lára káàdì yẹn. Mélòó la ti pín?
1: Jẹ́ mẹ́ta.
0: A ti pín mẹ́ta? Lẹ́nu ìsín.
1: Kò ṣẹ́jú mélòó lẹ́lẹ́dẹ mú ní mú.
0: Ẹlẹ́dẹ máa yín mú ni.
1: Mo yín ní jẹ́ ẹlẹ́dẹ ṣé sí ládùúgbò rí.
0: I know, ṣẹ́mọ̀ GR làwa ń gbé. Kò sẹ́lẹ̀dẹ̀ ládùúgbò wa.
1: Ẹ̀sìtà Greek náà lọ́wọ́.
0: So ẹ̀yin àtẹ́lẹ̀dẹ̀ lẹ́jọ́ ń gbé ládùúgbò.
1: Àmọ̀ ká ẹlẹ́dẹ ṣe yín. Mo yín ní lóṣẹ́ ẹlẹ́dẹ.
0: Omi pé ẹjọ́ ń gbélé ni.
1: Ṣẹ́mi àtẹ́lẹ̀dẹ̀. Àjọ gbé ni. Kẹ́bà àtẹ̀mí náà lè jáde jọ bí.
0: Ẹ̀wá o, a ti pín mélòó la pín?
1: Mẹ́ta.
0: Ẹsẹ̀ super art. Ọmọ wọn ní àsìn ìkọ̀lé Èkìtì Ọlọ́nilúyì àfunikan
1: afẹ́kọ́mọ̀gì
0: àti àìṣe fọ̀sọ̀gbọ́n. Ok èmi fúnra mi mo tún fìkan sí omi pé mo tún fẹ́ pín mo tún a sì máa pín mẹ́ta mi.
1: Àdúpẹ́ ṣùgbọ́n nínú mẹ́ta mẹ́rin ọkọ̀ dọ̀dọ̀ èyí bọ́ba ṣẹyẹ.
0: Ọlọ́jọ́ òbí ni ṣebọ́ ọlọ́jọ́ òbí ni. Òun gan ló yẹ kó tún fowó sórí ètò yìí. Ẹyin kan máa ní pé a ṣe paṣá.
1: Ìrọ̀ paṣí bí ni ṣe.
0: Ìrọ̀ fún yèyé bọ́ bá ṣẹyẹ. Mo gbà kí n fi owó ara mi.
1: Orúkọ mo rà mẹ́rin. Ọkọ̀ àti Euroblock lọ́tọ̀.

0: yìí ló pariwo síta pé kò sí olùrànlọ́wọ́ kò sí owó tó ń lè fi jẹun kò sí alábàárò ṣùgbọ́n ìyanu ni ọlọ́run àgíyẹmí o bí mo ti ń sọ̀rọ̀ lálẹ́ yìí london ló wà bóyá òun àti dúpẹ́ àríyẹ gan ti ríra wọn àjàjà káyọ̀dé ká lẹ́ńbẹ́ o ọ̀rẹ́ mi dáadáa èkó làjàjà wà bí mo ti ń sọ̀rọ̀ yìí àkíyẹmí o jẹ́ àgbà àwọn tó wà nílé nímọ̀ràn èèyàn kan ló sọkún ní january pé kò sólùrànlọ́wọ́ kò sí àtijẹ́ àtimú ṣùgbọ́n london ló wà bá a ti ń sọ̀rọ̀ ìwọ náà tó rí gàrí mu sùn lálẹ́ yìí rántí pé bẹ́kún pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ ni pastor fẹmi ogundaisi sọ evangelist michael akiyemi baba alara olo sọ pé ẹni fomijé furugbin
1: ayọ̀ la mú ka amúkórè rẹ̀
0: àrólé mi àrólé olúọmọ akẹ́jù kalẹ̀ ṣàlàáfíà ló ṣe olówó orí ọkọ tóyìn tí ń jẹ́ gold thanks so very much for the publicity tó fún yèyé bọ́ba aṣẹ́yẹ ó lẹ̀ jẹ́ pé mi fúnra mi gan ò fọ́n rírí ẹ̀ tí mi ò pariwo ẹ̀ ìwọ àti fẹ́mi ogun tú àṣẹ àríre mákọ̀ ẹ̀ bló ẹ̀ àríre mákọ̀ ẹ̀ ń bá mọ́ ẹni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ òun ló gbé pàrẹ̀rán wá sílé mi fún yèyé bọ́ba aṣẹ́yẹ I appreciate you, my brother. Thanks so very much. Akiyemi o.
1: Egbo.
0: Tawa ni olorin ti ita yi e pada larinrin. Okay, mo n bo egborin yi is okay.

ìfẹ́ tó ní sórin kíkọ láti ọmọ ọdún márùn-ún ló ti bẹ̀rẹ̀ sí kọrin. Akinyemi lẹ́yìn ìgbà náà ó tún lọ sí School of Music tí ń bẹ ní London kò dúró.

0: àníyàn aláìmóore Akinyemi torí odidi kọ́tà kan ni olóyè àgbà ọsọ́lọ̀ ti ìgbàrà òkè sino high chief Amos Funsho ti fàṣẹ tán fi sanwó lórí ètò yìí o ti gbàgbé.
1: Mẹ́gbàgbé.
0: Odidi kọ́tà kan ni bàbá yìí san. Lára àwọn olóyè àgbà nígbàrà òkè nígbà náà lọ́hùn-ún ajá ti wá ò ní gbàgbé olóore olóyè Amos Funsho ti fàṣẹ ọsọ́lọ̀ ìgbàrà òkè táyé bá ń jẹ́ ayé ẹ̀ ní fọmọ ṣe sàrá fún ikú o olówó orí ọkọ màámi ti ń jẹ́ táyé lolú Taiwo Fàdé rẹ̀ ra nìyẹn senior police officer lamẹ́ríkà bàbá ẹ kalẹ́ o lamẹ́ríkà tẹ́ ẹ bá ń gbọ́ wa tẹ́ ẹ bá ń wò wá àwa ọmọ kódà. Bàbá Lára o gbàgbé pé wọ́n tún ṣe ìwọ gan.
1: Ọtún bisa.
0: Àwọn bàbá kan wà tó jẹ́ pé tán àdọ́pti wa bí ò ti ẹ̀ ṣàwọn ló bí wa. Ẹyin bọ́ọ̀yì ẹ ń gbìyànjú o ẹja sòsíìdì gbogbo ẹ̀ náà àníyàn aláìmoore o olóyè Amos Funsho ti fàṣẹ kalẹ̀ ń bẹ̀ ọkọ táyé lolú ti ń jẹ Fàdé rẹ ra. Ọkẹ́ ta ló ṣeré tíátà tí mò ń sọ lẹ́ẹ̀kan tí mo ní oṣù ọjọ́bí Abimbola Oshin Ibiro Nkeni tọ́pọ̀ mọ̀ sí Bimbo Oshin. Bimbo Oshin ni mo ń sọ aya ọlá Ibiro Nke ti ń jẹ́ dúdú heritage ọmọ Ìbàdàn tó dolóògbé ń jọ sí ẹ̀gìn Bimbo ni wọ́n bí ní July 24, 1971 ó pé 55 years Ekimogun ara àjámọ̀ ọmọ bàmí ọlá Sanmi tí ó fi lọ sí Ọ̀ṣìn lẹ́yìn ìgbà tó lọ sí primary school Londo àti Ilé-Ifẹ̀ ó gbabẹ̀ lọ sí Girls Academy ní àdúgbò tó ń pè ní Sangros nílùú Èkó ó gbabẹ̀ lọ sí UNILAG University of Lagos ibẹ̀ ló ti kàwé gba oyè BA degree ní philosophy degree ló gbà jáde mbẹ́ o ní UNILAG. Báwo ló ṣe dé ẹnu iṣẹ́ tíátà àtàlọ́gá ẹ̀ mò ń gbádà bọ̀ ẹ̀ka lẹ́nu ilé yìí lórúkọ ọba mi Amos Funsho ti fàṣẹ ọsọ́lọ̀ ìgbàrà òkè ni mò ń béèrè àbẹ́ ẹ̀ ti sùn ẹ̀ ti lè sùn ó dẹ̀yìn ètò.

0: ṣẹ̀yẹ bọ́ bá ṣẹ̀yẹ bá lòun ò ní dúpẹ́.
1: Yàtọ̀ mú rí yàtọ̀ kẹ́nà.
0: Tí dúpẹ́ àríyẹ Juxtapose ọmọ bàbá tí ń jẹ́ Amos ti fàṣẹ tí wọ́n múra orí kọ́dún ní September 5. Bàbá ń bọ̀ nílé. Àti dúpẹ́ bá lòun ò ní dúpẹ́ olóyè Amos Funṣọ ti fàṣẹ ó dúpẹ́. Ọdún 1996. Bimbo ṣe ń darapọ̀ mọ́ ọkùnrin kan tó wà lamẹ́ríkà bí mo ti ń sọ̀rọ̀ yìí tí ń jẹ́ ara ó sọ pẹ̀ fú ẹlẹ̀ ṣòrántí òun lọ̀gá ẹ̀ nídìí iṣẹ́ tíátà ọdún 2012 ló kìkí ẹ̀ kàn pẹ̀lú ipa tó kó nínú fíìmù tán pè ní owó blow àti ọmọ ẹlẹ́mọ̀ṣọ́ láti ìgbà náà kò wálẹ̀ kò yọ́jò ọdún 2005 ló fẹ́ ọ̀làdìran ìṣọ̀lá ìbírónkẹ́ tí ọ̀pọ̀ mọ̀ sí ọlá ìbírónkẹ́ dúdú heritage promoter olórin náà ní obi ọmọ méjì ṣẹ́gun àti ìyanuolúwa September 12, 2021 lọ́kọ̀ ẹ̀ yìí jáde láyé tán sí ní October 15, 2021 ẹ̀ka lẹ́nu lébi tẹ́ ti ń gbọ́ mi àbẹ́ ti sùn ẹ̀ tí lè sùn ó dẹ̀yìn ètò.
2: Àsùmọ́ kí ló ṣọkọ ẹ̀.
3: Ó dàbí pé epo petrol ló tán bẹ́ẹ̀. Mo ṣe lóko kan tán ni tepo ti ya tán. Ọ̀rọ̀ àwọn ilé epo yìí ti sún mi. Bẹ́ẹ̀ ọ̀wọ́n gógó ni tí mítà wọn ò tún pé.
2: Ó jẹ́ lọ máa rà ní ilé epo Well Light Oil and Gas.
3: Ṣé kìí ṣe ilé epo Well Light Oil and Gas tó wà ní ìdojúkọ Abatio Sango Adoro?
2: Bẹ́ẹ̀ni, tinta petrol, cooking gas àti kerosene ọ̀pọ̀ òrira mọ́ ń gbòòrò. Mítà wọn pé pérépéré.
3: Àwọn dẹ́rẹ́bà kan ti sọ fún mi tẹ́lẹ̀ pẹ̀lú àwọn ọlọ́kadà. Èmi ni ò gbọ́, ṣùgbọ́n mo ti gbọ́.
2: Ó yá ní Well Light Oil and Gas tí ń tepo 24 hours tọ̀sán tòru bẹ́ẹ̀ ni supermarket wọn kún fọ́fọ́ fún wine lóríṣiríṣi ọtí alágolo tó tutù dódódó beverages provision creams baby food ògbẹ́yìn pẹ̀lú bírèdì òjò tí ń gbóná fẹlifẹli àpò ráìsì oúnjẹ size by size títí kan sẹ̀mó yàrépo ṣe fàájì kó o tún fọ mọ́tò ẹ ní modern car wash tó wà ńbẹ̀ ẹ̀yin taxi driver ọlọ́kadà awakọ̀ ijù ìta ògbólú ìkẹ́rẹ́ adó èkìtì Well Light Oil and Gas tó dojúkọ Sango Abatio Àkúrẹ́ Adoro lodu telephone 003-522-8076.
4: Ojoojú Mákì yìí dédé nìyẹn jẹ jíjẹ yẹ yàn tẹ́. Bá a ti gbàgbé fi ẹ̀rẹ̀ yẹ bá ara wa jẹ́ ó pọ̀ jù nínú ẹ̀rẹ̀ jíjẹ rẹ̀ yìí. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ nínú tewétegbò àtẹ̀hó. Òun àti lè rí àtúnṣe ni.
5: Iléeṣẹ́ Lapsa National Clinic.
4: Ó dẹ̀ mọ̀jútú dédé rògbòdìyàn àgọ́ ara ni.
5: Jáwé
4: géńgbò ó pọ̀.
5: Mọ́pọlọ pípẹ́ gbé kalẹ̀.
4: Lọ́hí àgọ́ ara ènìyàn.
5: Juwaka ṣàtúnṣe yóò péye.
4: Mú ara dúró dáadáa.
5: Bí dédé sọ̀pọ̀sọ̀pọ̀ jẹ́gbọ̀n-jẹ̀gbọ̀n.
4: Gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ àti rántí-rántí yóò ra hí àgọ́ ara mérége. Kí ẹ wá ní jíjẹ nìyẹn kámú gígán rè bí sákàmú. Jẹ́ nìyẹn màlẹ̀ tẹ̀ mọ́lẹ̀ mú nílẹ̀.
5: Àti wàhálà àìrójó.
4: Gidi ara yẹ yánnẹ.
5: Ẹja nẹjẹ.
4: Ròne góórógó.
5: Kànẹ góígóí.
4: Kò jẹ̀gbọ̀n.
5: Gbóyìn mí nàjọ́
4: mọ̀ fọ̀ọ̀fọ̀ yéye.
5: Tètè ká lọ hí iléeṣẹ́ Lopsam Natural Clinic.
4: Yóò ra hí.
5: Nọmba 26
4: Àdúgbò Ayégúnlẹ̀.
5: Yóò dojúkọ High Court Nàkúrẹ́.
4: Ìhọ́jọ́ wo tó bẹ̀júwe bá àwọn ọ̀jọ̀gbọ́n dókítà.
5: Dédé wákàtí yóò ráyè ń sẹ́yìn.
4: Màmá méjì jẹ kànú jù bá fẹ́ wá ṣàyẹ̀wò.
5: Iná òfìfo jẹ́ mú wáyé.
4: Bí o bá dẹ̀ rí fe húbò yé dùn ẹ̀ nára.
5: Àyẹ̀wò ara àti láàmú máa jèlé yíyẹ jíjẹ ké jíjẹ ti kú ara kú ó. Màṣẹ kókó.
4: Hello hello.
5: 08038172-68
4: Lopsam Natural Clinic.
5: Ọ̀nà ìpèsè òyìn ó ní ṣe pẹ̀lú ìlera.
6: Ọlọ́run

0: ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkòkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yìn tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dídùn ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ṣe ìkórè.
1: Lẹ́dùmarì mọ̀ gbà mí ta wà mo ṣẹ̀ báyìí o lọ́dọọdún. Ta mo ṣẹ̀ oko kòkó. Oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kérè oko kòkó èmi ò rí nǹkan kan mú bẹ́ẹ̀. Kí lè ṣe mi Lẹ́dùmarì ṣàánú mi.
2: Ọ̀rẹ́ wa kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dùn báyìí tó o wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú.
1: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kò dùn. Lọ́dún tó kọjá oko kòkó mi jóná gudugudu. Tọdún yìí pàápàá tún wá léke nkà mi ò rí nǹkan kan mú jáde nínú oko kòkó mi bó tilẹ̀ kó mọ́.
2: Ọ̀rẹ́ wa ṣé bí mo ti sọ fún ẹ bó o bá fẹ́ ṣòwò kòkó àti ohun ọ̀gbìn kó jèrè púpọ̀ iléeṣẹ́ Choice Agrochemical Limited ní kí o lọ tààràtà wọ́n ta ìkórè ìkórè ní ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá ohun ọ̀gbìn bíi kòkó kòkúmbà ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ìwọ́n tún ti gbé tí ẹ dénú ọjà rí wọ́n máa pariwo ìkórè ìkórè lọ́dọọdún bó o ti sọ ń duta náà ni bó o ti sọ léṣì náà nu o tún ti gbé edé lónìí àbí ìwọ òye dárúkọ ìkórè ìkórè gbogbo ògbàǹtì ẹ ìkórè lọ́dọọdún ìkórè lọ́dọọdún ẹ ǹlẹ́ o bàbá àkórè ìkórè kọ́ ìsọjí ni ara ń kan gáza o má jẹ́ nǹkan ra tèmi mọ́ o.
2: Jẹ́ ń tún ajá ẹ sí bá a bá ti fi ìkórè fẹ́ kòkó gbogbo èrè oko tó wà lábẹ́ rẹ̀ ni yóò tún máa jàǹfààní ìkórè.
1: Mo ti gbọ́ gbogbo ohun tó wí o ọ̀rẹ́ mi ṣùgbọ́n níbo o gan-an lèmi gan ó ti rí ìkórè rà báyìí kémi náà lè bọ́ lọ́wọ́ àìkórè oko.
2: Ìkórè wà ní gbogbo ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn kòrìkòrì.
1: Ó dá o jẹ́ ń dán wo kémi náà ò gbìyànjú ẹ̀ torí dán wo báyìí olóbìyàn ọ̀kẹ́rẹ́.
2: Ìtọ́wò la máa dídùn ọbẹ̀ dán wo lónìí kó o rí pé rere ni Olúwa.
1: Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tó ní ẹni kòkó ẹ̀ báyìí olómọ̀ lọ. Dájúdájú béèyàn ò bá sì mọ bí ẹgbẹ́ ẹ̀ ti là irú ẹni bẹ́ẹ̀ ó sáré kú ni. Olúwa mo dúpẹ́ o.
2: Bàbá àbèjì ọ̀rẹ́ mi ṣé o ti rí pé ìkórè perégedé ó fi gbọ̀rọ̀ jẹ̀ka ìdí nìyí táwọn àjọ LAFDAC fi ló ń tẹ gbà.
3: Ẹ̀kọ́ wà nínú ìtàkùrọ̀sọ ọ̀rẹ́ méjì yẹn wọ́n rí pé wọ́n sọ nǹkan kan tí wọ́n sọ pé èmi kì í ṣe ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn akọ. Ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn akọ ni ọ̀rẹ́ tí ó ríire tí ò ní fọ̀rọ̀ eré han ara ẹ̀. Ọ̀rọ̀ eré ni wọ́n ti fi hàn yín o ẹ̀yin àgbẹ̀ oníkòkó. Ẹ wá ọ̀nà kẹ́yìn náà lo ìkórè bó ṣe yẹ kẹ́ ẹ lò ó kó lè jẹ́ wípé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń lò ó kẹ́ ẹ lè kéré oko yín. Ẹ lọ ra ìkórè lẹ́yìn níbi gbogbo tí wọ́n ti ń ta ojúlówó oògùn tí wọ́n fi ń pa oko kẹ́ ẹ bọ́ lọ́wọ́ kòrìkòrì àti kòkó rírà. Èrè láàmú ẹjẹ́ o àní ṣàṣedànù.
0: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkòkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yìn tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dídùn ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ṣe ìkórè.

0: àwọn ẹni mímọ́ tó mọ yé ìrẹ̀ wò.
1: A dá ni wáyà o.
0: Àtútù dé o.
1: Kábíyèsí bàárẹ̀ o.
0: Gbogbo ẹni lẹ sàmí o.
1: Ó yẹ sọ.
0: Èní ni kò dọ̀la.
1: Ẹ o.
0: Àṣẹ ìtúsílẹ̀ wo ayé rẹ.
1: À mi jẹ́ sùn.
0: Májẹ̀mú ni èyí o.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Àṣẹ ìtúsílẹ̀.
1: Orúkọ jẹ́ sùn.
0: Kó wọnú ilé yìí o.
1: À mi jẹ́ sùn.
0: Ibi tí wọ́n ti ń gbóhùn yìí o.
1: Ó yẹ sọ.
0: Mo kéde.
1: Ẹ o.
0: Kí ná fi di ọmọ lẹ̀.
1: Orúkọ jẹ́ sùn.
0: Ibo ná di ọmọ.
1: Ayérayé o.
0: Ibo ná di ọmọ rẹ mọ́.
1: Kábíyèsí ọlọ́run.
0: Ibo ná di iṣẹ́ rẹ mọ́.
1: Jésù.
0: Àtú ọlẹ̀. Tí wọ́n fi dìyọ.
1: Orúkọ Jésù.
0: Tí ayé rẹ fi lọ.
1: Adániwáyọ.
0: Èmi ò mọ okùn náà.
1: Ó yẹ sọ.
0: Tí wọ́n fi de iṣẹ́ rẹ.
1: Kábíyèsí o.
0: Tí iṣẹ́ rẹ fi lọ́jú.
1: Jésù.
0: Èdìdí ni èyí o.
1: Jésù.
0: Àtú ọsílẹ̀.
1: Mẹ́jọsọ.
0: Àtú ọsílẹ̀.
1: Mẹ́jọsọ.
0: Okùn tó ń já tó tún lè padà.
1: Adániwáyọ.
0: Okùn tó ń tú tó tún lè padà.
1: Ọlọ́run sí ọ́ni o.
0: Okùn tó ń tú tó ń lè padà.
1: Jésù.
0: Nínú ayé rẹ.
1: Jésù.
0: Èní ni kó já pátápátá.
1: Mẹ́jọsọ. Kábíyèsí ọlọ́run.
0: Mo já sí wẹ́lẹ́wẹ́lẹ́.
1: Mi jẹ́ sùn.
0: Okùn tó ń tú.
1: Adániwáyọ̀.
0: Tó tún dè.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ìdè tó ń tú o.
1: Ayérayọ̀.
0: Tó tún dè.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ìdè ogun.
1: Jésù.
0: Ìdè ìpọ́njú.
1: Jésù.
0: Tó ń tú.
1: Ẹ o.
0: Tó tún dè.
1: Jésù.
0: Àti olúwa ni o.
1: Jésù.
0: Ẹ máa já wẹ́lẹ́wẹ́lẹ́.
1: Mi jẹ́ sùn.
0: Ẹ máa já wẹ́lẹ́wẹ́lẹ́.
1: Mi jẹ́ sùn.
0: Ẹ máa já sí wẹ́wẹ́. Ẹ máa já sí wẹ́wẹ́.
1: Mi jẹ́ sùn.
0: Ẹ máa já sí wẹ́wẹ́.
1: Mi jẹ́ sùn.
0: Ẹ máa kígbe tẹ̀lé mi.
1: Ó yẹ sọ.
0: Ẹyí ìdè ogun.
1: Ẹyí ìdè ogun.
0: Tẹ̀ntú tẹ̀tún dè padà.
1: Tẹ̀ntú tẹ̀tún dè padà.
0: Ẹyí ìdè ogun ọjọ́ gbígbẹ́ o.
1: Gbẹ́ ìdè ogun ọjọ́ gbígbẹ́ o.
0: Tó ń tú tó tún dè padà.
1: Tó ń tú tó tún dè padà.
0: Ẹ já wẹ́lẹ́wẹ́lẹ́ o.
1: Ẹ já wẹ́lẹ́wẹ́lẹ́.
0: Ó yẹ rí wọ́ọ̀dù o.
1: Orúkọ Jésù.
0: Ẹyí ìdí àìrí.
1: Ẹyí ìdí àrí o.
0: Ẹyí ìdí àfojúrí.
1: Ẹyí ìdí àfojúrí.
0: Tẹ́ ẹ ṣiṣẹ́ àṣetì rírí.
1: Tẹ́ ẹ ṣiṣẹ́ àṣetì rírí. Kábíyè sọlọ́run.
0: Ẹyí ìdí àìrí.
1: Ẹyí ìdí àrí o.
0: Tẹ́ ẹ ṣiṣẹ́ àṣetì.
1: Tẹ́ ẹ ṣiṣẹ́ àṣetì.
0: Tí ayé rí mọ́ mi lára.
1: Tí ayé rí mọ́ mi lára.
0: Tẹ́ ẹ ṣiṣẹ́ gbèsè.
1: Tẹ́ ẹ ṣiṣẹ́ gbèsè.
0: Tí ayé màmá mi.
1: Tí ayé màmá mi o.
0: Ẹ lálẹ́ o. Oh my God! Sẹ́kẹ́sẹ́kẹ́ rí.
1: Sẹ́kẹ́sẹ́kẹ́ rí o.
0: Kẹ́ ẹ ṣiṣẹ́ ìpọ́njú rírí o.
1: Kẹ́ ẹ ṣiṣẹ́ ìpọ́njú rírí.
0: Kẹ́ ẹ já lára mi o.
1: Kẹ́ ẹ já lára mi.
0: Oyè oyè oyè oyè oyè.
1: Orúkọ Jésù. Ẹ mi mímọ́.
0: Ìdí àìrí.
1: Tó gbọ́ ìdí àrí o.
0: Kó ṣiṣẹ́ rírí.
1: Kó ṣiṣẹ́ rírí.
0: Sẹ́kẹ́sẹ́kẹ́.
1: Sẹ́kẹ́sẹ́kẹ́ rí o.
0: Kó ṣiṣẹ́ ìpọ́njú rírí. Ìpọ́njú táyé rí mọ́ mi. Bẹ̀sẹ̀ táyé rí mọ́ mi o. Ẹ bá jẹ́ o. Ẹ máa kí gbé tẹ̀lé mi.
1: Kábíyèsí
0: o. Sọ pé ẹja.
1: Ẹja o.
0: Ẹja lára mi.
1: Ẹja lára mi.
0: Ẹja lára ọmọ mi.
1: Ẹja lára ọmọ mi.
0: Ẹja lára ẹṣẹ mi.
1: Ẹja lára ẹṣẹ mi.
0: Ẹja lára ọmọ mi.
1: Ẹja lára ọmọ mi.
0: Ẹja lára ẹṣẹ mi.
1: Ẹja lára ẹṣẹ mi.
0: Ẹja lára ọmọ mi.
1: Ẹja lára ọmọ mi.
0: Ẹja lára ẹṣẹ mi.
1: Ẹja lára ẹṣẹ mi.
0: Ìdè tó ń tú tó ń dè.
1: Ìdè tó ń tú tó ń dè.
0: Sẹ́kẹ́sẹ́kẹ́ tó ń tú tó ń dè.
1: Sẹ́kẹ́sẹ́kẹ́
0: tó ń tú tó ń dè.
1: Ìdè tó ń tú tó ń dè.
0: Sẹ́kẹ́sẹ́kẹ́.
1: Sẹ́kẹ́sẹ́kẹ́. Kábíyèsí ọlọ́run.
0: Sọ pé sẹ́kẹ́sẹ́kẹ́ àbámọ́dá.
1: Sẹ́kẹ́sẹ́kẹ́ àbámọ́dá.
0: Tí ọjọ́ mọ̀ mí débi gíga.
1: Tí ọjọ́ mọ̀ mí débi gíga.
0: Tí ọjọ́ ń dé ìpele gíga.
1: Tí ọjọ́ ń dé ìpele gíga.
0: Ẹ já wẹ́lẹ́wẹ́lẹ́.
2: iṣẹ́ kí abámọ́dé.
1: Iṣẹ́ kí abámọ́dé.
2: Tẹ́ di ọmọ mi mọ ipò ìsàlẹ̀.
1: Tẹ́ di ọmọ mi mọ ipò ìsàlẹ̀.
2: Ṣèbí tí ọmọ bá débi gíga.
1: Bẹ́ẹ̀ni sọ.
2: Yóò fa ìyá rẹ̀ débi gíga. Ọmọ tí ò lọ̀lú òyìnbó.
1: Yóò dìde.
2: Tí ó mú ìyá rẹ̀ lọ̀lú òyìnbó. Ọmọ tí ò dìde.
1: Bẹ́ẹ̀ni sọ.
2: Tí ó fa ìyá rẹ̀ dìde.
1: Bí èsì rárá o.
2: Àkọ́bí tí ò dìde.
1: Ó yẹ sọ.
2: Bẹ́ẹ̀ ni ó ṣe ra àbúrò lọ́wọ́.
1: Kò sí o.
2: Àbúrò ń jìyà.
1: Bẹ́ẹ̀ni.
2: Àkọ́bí náà ń jìyà.
1: Bẹ́ẹ̀ni.
2: Mo gbé wọn lú wa.
1: Ó yẹ sọ.
2: Ẹkẹ́.
1: Adáríwá yóò.
2: Sọ ti ṣetán.
1: Ó ṣetán.
2: Ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ àbámọ́dé.
1: Ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ àbámọ́dé.
2: Tó di ọmọ mi mọ ipò ìsàlẹ̀.
1: Tó di ọmọ mi mọ ipò ìsàlẹ̀.
2: Tó di ọmọ mi mọ àwọn aláṣẹ tì.
1: Tó di ọmọ mi mọ àwọn aláṣẹ tì.
2: Ẹjọ́ ẹ sọ̀rọ̀. Tó di ọmọ mi.
1: Tó di ọmọ mi.
2: Mọ àwọn aláṣẹ tì.
1: Mọ àwọn aláṣẹ tì.
2: Bọ́ọ̀rọ̀ ló wá.
1: Bọ́ọ̀rọ̀ ló wá.
2: Ẹjọ́.
1: Ẹjọ́.
2: Ọ̀yẹ́ ọ̀yẹ́ ọ̀yẹ́.
1: Olùdókè.
2: Bó ṣe dàgbà tó.
1: Tóṣù.
2: Ó ń tọ̀ lé.
1: Ah, Adáríwá yóò.
2: Bó ṣe ń tọ̀ lé.
1: Yẹ́sà.
2: Ẹ̀sà.
1: Kábíyèsí Ọlọ́run.
2: Kò tún lóyún.
1: Tóṣù. Tóṣù.
2: Mo ní kílele. Mo ní ọ̀gá. Mo rí ìran o.
1: Kábíyèsí o.
2: Ọ̀gá.
1: Yẹ́sà.
2: Ní tí mo rí. Ẹ máa lọ ọ̀dọ̀ ya yín.
1: Tóṣù.
2: Ẹ lọ bì ya yín léèrè.
1: Ní ìyàtọ̀ bí lọ́mọ.
2: Màmá mi.
1: Màmí mi o.
2: Kí lẹ mọ̀ tẹ́ ẹ sọ fún mi.
1: Kábíyèsí Ọlọ́run.
2: Lórí ogun tí ń jà.
1: Ilé ogun tí mò ń jà kiri o.
2: Ẹ̀sà.
1: Ó yẹ̀sà.
2: Arábìnrin yìí. Ó ti pé.
1: Yẹ̀sà.
2: 62 years.
1: Ayérayé Ọlọ́run.
2: Láì lọ́mọ láyé.
1: Kábíyèsí Ọlọ́run.
2: Ó dẹ̀ ń tọ̀ lé. 62 years.
1: Kò lóyún rí.
2: Kò lóyún rí.
1: Kábíyèsí
2: o. Ó dẹ̀ ń tọ̀ lé.
1: Jésù.
2: Ọkọ mẹ́fà ló ti fẹ́.
1: Jésù.
2: Tí wọ́n fi ilẹ̀.
1: Adániwáyé o.
2: Ẹni tí ò bá fi ilẹ̀ torí ìtọ̀.
1: Yẹ̀sà.
2: Wọ́n fi ilẹ̀ torí kò lóyún.
1: Kábíyèsí o.
2: Ọdún ilé tó wọ́n wà láàsì.
1: Ó yẹ̀sà.
2: Ìyẹn dúró ti ṣiṣẹ́.
1: Jésù.
2: Ọ̀gá.
1: Yẹ̀sà.
2: Mo ní lọ bá ìyá rẹ̀. Bó ti dọ́dọ̀ mọ̀mọ́. Máa ń mi.
1: Máa ń mi mi o.
2: Kí ni màá ṣe?
1: Kábíyèsí o.
2: Ìyá gbẹ etí ẹ̀.
1: Ìlànà àbáyọ.
2: Ìyá ò da lóhùn.
1: Adániwáyé o.
2: Ó padà sọ́dọ̀ mi.
1: Yẹ̀sà.
2: Ó ní ìyá ń sọ pé àwọn ọmọ kankan.
1: Káì.
2: Ó tún bá òun jà.
1: Jésù.
2: Wípé òun pé òun lájẹ.
1: Jésù.
2: Mo ní ọ̀gá.
1: Yẹ̀sà.
2: Ìyá yìí.
1: Ẹ o.
2: Ṣé aráṣọ tẹ wọ
1: yìí? Kábíyèsí o.
2: Ìyá yín o.
1: Kábíyèsí o.
2: Kò ní tú àṣírí bọ̀.
1: Aṣọ tó wà lọ́rùn yín.
2: Mo bá bú aṣọ ọrùn
1: mi. Ó yẹ̀sà.
2: Aṣọ wòlíì mi.
1: Adáríwáyé o.
2: Mo bá gbèsè lọ́rùn.
1: Kábíyèsí Ọlọ́run.
2: Mo ní ẹ lọ bá ìyá yín. Ìgbó ń dọ́dọ̀ ìyá rẹ̀.
1: Ó yẹ̀sà.
2: Pé àmì gbọ́ olùfẹ́.
1: Kábíyèsí o.
2: Bó ti ń dọ́dọ̀ ìyá. Ìyá rí lọ kán.
1: Yẹ̀sà.
2: Ìyá wígbé. Ìyá ge òjò súnmọ́.
1: Kábíyèsí o.
2: Ìyá ti kúnlẹ̀. Látọ̀ kán.
1: Yẹ̀sà.
2: Kí ló ń ké?
1: Kí ló dé o?
2: Ó ní.
1: Yẹ̀sà.
2: Ìránṣẹ́ Ọlọ́run.
1: Kábíyèsí o.
2: Ó ṣe wá jẹ̀yìn lẹ̀ wá. Ìyá ò rí ojú ọmọ rẹ̀ mọ́. Ojú mi ló rí.
1: Àwòrán yín ló rí lára
2: mọ́. Nítorí aṣọ tí mo gbé wò. Èmi ò máa sọ àgbà tí ń bẹ lọ́rùn ẹ.
1: Orúkọ Jésù.
2: Tó ń dá ìyanu rẹ dúró.
1: Orúkọ Jésù.
2: Ara iná fàyà. Ẹnìkan kígbe sọ pé ẹwọ̀ mi lẹ́wù ìyanu lẹ́ni.
1: Ẹwọ̀ mi lẹ́wù ìyanu lẹ́ni.
2: Ẹwọ̀ mi lọ́sọ ìyanu lẹ́ni.
1: Ẹwọ̀ mi lọ́sọ ìyanu lẹ́ni.
2: Bí mo ṣe gbé aṣọ yẹn sí lọ́rùn.
1: Ó yẹ sà.
2: Nìyá yẹn wí pé. Ìránṣẹ́ Ọlọ́run. Kí ló wá ṣe?
1: Kí ló dé?
2: Ó ṣe jẹ́yìn lẹ̀ wá.
1: Kájọ́yọ́.
2: Ló bá sọ pé.
1: Yẹ̀sà.
2: Ìyá mi. Ntẹ́ fi ń fogun jà mí ni mo wá gbà.
1: Kábíyèsí o.
2: Lẹ́sẹ̀kẹsẹ̀.
1: Ẹ o.
2: Ìyá wíwé.
1: Yẹ̀sà.
2: Ìránṣẹ́ Ọlọ́run.
1: Ẹ o.
2: Màá fún ọ.
1: Kábíyèsí ọṣẹ́ o.
2: Ìyá wọlé lọ.
1: Yẹ̀sà.
2: Ìyá gorí àjà.
1: Ẹ o.
2: Ó gorí àjà.
1: Ayérayé o.
2: Ó lè mú orógùn yẹn jáde. Orógùn yẹn.
1: Yẹ̀sà.
2: Ó ti jóná.
1: Kábíyèsí o.
2: Lórí.
1: Ẹ o.
2: Àti àárín.
1: Yẹ̀sà.

Adichebi Oyo ni Adaba FM. Adaba FM kò ní ṣe bí ẹnìkọ́ kan. 88.9 FM. Ẹ sọ fún jòkó kó má ṣe bí ẹ̀lú mọ́. Àrò ń lo láṣọ.

0: ẹ̀rọ ọ̀làfíà
1: iṣẹ́
0: fún ibi
1: láti fún iní
0: ìgbà ìkẹyìn
1: àti
0: ìrètí mà yá àbàlíà
1: Jeremiah
0: 1:5
1: kí èmi tó dá ọ
0: kí n tó dá ọ
1: ní inú èmi ti mọ̀
0: ọ́ ọlọ́run ti mọ̀ ọ́
1: kí ìwọ kí o ti sọ
0: kó o tó wọnú ìyá rẹ
1: èmi ti sọ ọ́ di mímọ́ èmi sì yà ọ́ sọ́tọ̀
0: mo sọ ọ́ di mímọ́ mo
1: yà
0: láti jẹ́ wòlíì
2: fún
0: àwọn orílẹ̀-èdè láti jẹ́ fọ́nítọ̀ fún àwọn
2: orílẹ̀-èdè
0: láti jẹ́
2: kápẹ́ntà
0: láti jẹ́
2: bricklayer
0: in any profession
2: ní iṣẹ́ ìyẹ́wò
0: kò sọ pé fún àdúgbò rẹ̀ fún àwọn orílẹ̀-èdè
2: for nations
0: oh my god
2: for nations
0: ohun tó bá ṣẹlẹ̀ sí wòlíì
2: what happens to prophet
0: láti jẹ́ wòlíì orílẹ̀-èdè
2: to be the prophet of a whole nation
0: ó lè ṣẹlẹ̀ sí akọrin
2: it can happen to the singer
0: ó lè ṣẹlẹ̀ sí mechanic
2: it can happen to a mechanic
0: láti dẹni àgbáyé
2: to become a global person
0: you are not a local champion
2: oṣù ní agbègbè
0: you are global
2: ẹni àgbáyé ni ẹ
0: àti dáhùn
2: you have been made
0: ọrùn ti mọ
2: heaven knows
0: wípé o máa dìde
2: that you will be lifted
0: ìgbà tó dẹ̀ dá ọtọ
2: and when you were created
0: ọlọ́run wá ṣe nǹkan kan
2: God now did something
0: in Genesis
2: chapter 1
0: verse 28
2: Genesis
0: origin
2: verse 28
0: kìnìún bẹ́ẹ̀lì wí
2: mẹ́ what the bible said there
0: ọlọ́run sì súre fún wọn ó wí fún wọn pé
1: ẹ máa bí sí
0: be fruitful
1: yes máa rẹ
0: and multiply ẹ
1: sì gbilẹ̀
0: ẹ gbilẹ̀
1: yes ṣe ìkáwọ́
0: ẹsẹ̀ ìkáwọ́ rẹ̀ ẹ máa jọba
2: hallelujah
0: ó ti tó half dominion
2: magagaba
0: luwazi half dominion
2: ó ní ẹ máa jọba
0: lọ́wọ́ lọ́wọ́ pé àwọn èèyàn wọlé
2: invite more people
0: má fi fóònù pé
2: wọ́n call them on phone
0: bọ́ọ̀lù àti ìran wòlíì
2: sọ their brother send prophet to them
0: ọjọ́ méjìlá
2: 12 days
0: mo máa wà lórí ẹ
2: I will be on air
0: gbọ́dọ̀ di nǹkan ní kò wá
2: dà you must become what you came to be
0: ṣe rí àyè tí ètò ikán
2: you that this program was
0: done gbogbo èyí tẹ ní ìran ńlá
2: all of you that have a big vision
0: mo rán mi sí
2: I am sent to you
0: èyí tẹ ní ọjọ́ ọ̀la
2: or you have a future
0: tí o gbọdọ̀ mú sí
2: that must actualize
0: mo rán mi sí
2: I am sent to you
0: èyí tẹ bí ọmọ
2: olóyún or you have a glorious time
0: tí wọ́n ti sọ tẹ́lẹ̀ fún
2: and you have been told before
0: nípa ọmọ yẹn
2: about this time
0: mo rán mi sí
2: I am sent to you
0: èyí tẹ ní company
2: you that have companies
0: tẹ ní plan fún tẹ́lẹ̀
2: or you have plan for it before
0: nǹkan báyìí mo fẹ́ kí company
2: yìí that you thought I was the company to
0: be like
2: I am sent to you
0: ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run
2: no minister of the gospel
0: mo rán mi sí
2: I am sent to you
0: gbogbo ẹ̀yin tẹ wà ní political sector
2: those of you in the political sector
0: tẹ mọ̀ pé
2: and you know
0: ààyè tẹ wà yẹn
2: the present space
0: wọn kì í fojú lásán jọ kù
2: sí ìṣàlẹ̀ bá bí ọkùnrin bá tọ́ dárí
0: ni màlẹ́kùn sábàlẹ̀ àgàlà ojú pọ̀ lára yín
2: bẹ́ẹ̀ni all eyes are on you
0: ẹ̀yin náà dẹ̀ mọ̀
2: and you know
0: ẹ̀yin kábíyèsí
2: you are our king
0: ojú pọ̀ lára
2: yín they are all eyes on you
0: ẹ mọ̀
2: you know
0: ọ̀gá iléeṣẹ́
2: you first had
0: to ojú wà lára
2: rẹ all eyes are on you
0: àkọ́bí
2: that was born
0: ojú wà lára
2: all eyes are on you
0: ìyá ọmọ ológo
2: yìí you have glorious children
0: wọ́n pàtẹ́wọ́ fọmọ rẹ
2: judge are applauding your child
0: oh tètè sọ scarf mọ́
2: di you better tighten your scarf
0: ìjà kadì ni
2: it is time to rest
0: ayé kì í fẹ́ fojú rọmọ ológo
2: if you want to like to see glorious
0: children mo dúró nínú ẹrù jẹjẹ
2: I stand in the fear of Jacob
0: gbogbo ẹni ló máa pa ẹ lọmọ ológo
2: all about to kill your glorious child
0: wọ́n máa kú dé
2: amen
0: wòlíì àmọ́
2: ayé
0: ẹ̀dẹ́fẹ́ agẹ́dọ́ àbá
2: yẹ
0: ẹni rẹ̀rọ ibi
2: tí
0: olúwa mọ
2: over your glorious child
0: tí o bí tí mo bí olúwa ṣàwọn
2: ẹni
0: ẹni gbà á lérò
2: ẹni wọn tó ẹbí tíkì
0: wípé sọ́bí ju yẹn lọ
2: but today I'm better than that
0: a máa pọ̀ mọ́ ẹ̀jẹ̀
2: we will kill that child
0: ayaya
2: yẹmi mọ́
0: ẹni rò láàárọ̀
2: ẹni wọn tà tíkì ti
0: di wọn kó tó dalẹ̀
2: before night
0: yóò sọ ẹ̀mí ẹ̀
2: mẹ́ta ojú ìjà láì
0: mo wí tàṣẹ
2: tàṣẹ
0: ọfà tó ń forú ta láti bá
2: kádàrà jẹ
0: ọfà tó ń forú
2: ta
0: láti bá ayọ̀ rẹ
2: jẹ
0: ọfà tó ń forú
2: ta
0: láti pa ọ́ díẹ̀
2: díẹ̀
0: ọfà tó ń forú
2: ta
0: kọ mọ́ bá dìde kọ lọ sórí ẹni
2: ta
0: wọ́n rán mi sí
2: ọ
0: ẹni pẹ̀lú ẹni
2: bí mi
0: kọ́ mú àwòrán rẹ rìn
2: rìn
0: tí wọ́n láwọn mọ táwọn
2: ṣe
0: tí wọ́n pè é lédè
2: pé
0: lálà rẹ tó lọ òkè
2: that all your going on
0: gbọ́gbọ́dọ̀ wálé
2: wọ́n
0: ti fọwọ́ sọyà
2: they have busted
0: kò sẹ́ni táwọn bá fà
2: á dàdé tí wọ́n ti fight with
0: tí àwọn ò borí
2: ẹ dàdé tí wọ́n ti fọ́
0: kò sẹ́ni àwọn gbógun
2: dàdé tí wọ́n ti wú àgbẹ̀
0: tí àwọn kì í gbé
2: dàdé tí wọ́n ti swallow
0: kí ẹ lọ sọ fún wọn
2: o tell them
0: èrò wọn mi ni o
2: ìbáyé o
0: ọjọ́ kan ní
2: kíkì ìjà never work
0: ẹ sọ fún wọn o
2: tell them
0: bí ẹran bá ti jẹ gbogbo kòkòrò
2: bẹ́ẹ̀ ni sà
0: ọjọ́ tó bá jẹ lẹ́tẹ̀
2: ọjọ́ ló máa
0: tẹ́ yóò kòkó lọ
2: kó bẹ́ẹ̀ ni bá mi
0: ẹ sọ fún wọn
2: tell them
0: gbogbo tó ń lépa ogun
2: ọjọ́ ìjà tá a fi.

0: ẹrú ọlọlà mọ o.
1: Òkè láyé mi wá o.
2: Kò sílùú ń bẹ́ o. Lọ́jọ́ ni wàá máa rìn kiri.

0: gbogbo ọ̀tá dídí lọ́wọ́.
1: Every enemy that hits us.
0: Kí wọ́n gba ọ̀fà.
1: Amen.
0: In the name of
1: Jesus.
0: Edebele gẹ̀dú ọ̀dà yẹsà.
1: Yes, Lord.
0: Ruhaili.
1: Lẹ́ni Olúwa.
0: Lẹ́nà Tàkàbà Nàìjíríà. Torí ìṣòro òní.
1: The death vigil.
0: Tuesday.
1: This Tuesday vigil.
0: Tá a máa ṣe mọ́jú àárọ̀
1: ọ̀la. We are going to do stroke tomorrow.
0: Ó máa lé débi.
1: Ẹni
0: tí ó bá lè rìn.
1: No second no work.
0: A ní kí wọ́n gbé
1: o. They will be carried there.
0: Ìdí ni pé.
1: The reason is that.
0: Iṣẹ́ ìyanu ti máa gbọ́.
1: Great miracle to be sustained.
0: Iṣẹ́ tó lu wani ká ṣe yẹn.
1: What the letter should do.
0: Sí orí ẹ̀ ó ti parí.
1: It has been completed.
0: Ẹ máa rógò lò.
1: Amen.
0: Mo fẹ́ wọ yàrá àṣírí.
1: I'm not entitled to more secrets.
0: Gbogbo ẹ̀yẹ tí ayé yín ò sáré.
1: I mean, my life is not accelerating.
0: Ó yẹ sáré lójú kan.
1: Run and expect.
0: Ayé rẹ̀ sáré.
1: Amen.
0: Wà fún onísìn o.
1: Ìdá yàgbẹ́ tó jọ bọ̀.
0: Ayé rẹ̀ fún.
1: Amen.
0: O dẹ̀ ní jábọ́ mọ́.
1: Ayé rẹ̀
0: mọ́. Sọ pé mo sáré.
1: Ṣé àìsàn.
0: Mo fò.
1: Àìlá.
0: Mo kọjá ẹgbẹ́
1: mi. Àìgbọ́ mi yóò bẹ̀
0: bẹ̀. Ṣé àmì.
1: Amen.
0: Bí òróró lẹ̀.
1: Jẹ́ tí wọ́n
0: gbé omi lẹ̀.
1: Jẹ́ tí wọ́n dá rẹ̀ jù.
0: Mo bọ̀.
1: Abẹ́rẹ́ gbà.
2: Hallelujah.

0: gbogbogun tó lé.
1: Heavy heart battery níwájú ẹ.
0: Before you go di ẹ̀rí.
1: Ṣé
0: pe orúkọ ọjọ́.
1: Má the name of Jesus.
0: Olúwa lónìí.
1: Wọ́n lọ today.
0: Fún mi ní ọ̀nà àbáyọ.
1: Give me way out.
0: Ṣé o ti mo là kọjá?
1: So what I'm passing through.
0: Ṣé o ti mo fẹ́ dà láyé?
1: So what I want to become in life.
0: Fún mi ní ọ̀nà
1: àbáyọ. Give me a way out.
0: Ẹ fún mi ní ọ̀nà
1: àbáyọ. Give me a way out.
0: Ó yọ. Ìwé Jacob orí kẹrin.
1: Dark of James 4.
0: Ẹsẹ̀ kìíní.
1: Verse 1.
0: Ó ní níbo ni ogun ti wá.
1: From whence comest thou?
0: Ó béèrè béèrè tó lágbá.
1: It's a very powerful question.
0: Our God.
1: Ọlọ́run
0: is a secret reviewer.
1: Ó máa ń túmọ̀ sí.
0: A máa túnà sí.
1: He always reveals
0: it. 2 Kings chapter 6.
1: Ìwé àbá kejì orí kẹrin.
0: Verse 5.
1: Ẹsẹ̀ kan.
0: Ó ní béèrè.
1: The prophet
0: and his bolo bossy.
1: Where did this fall?
0: Ẹgbẹ́ Jésù.
1: Ìkọ́lá
0: jí níbo ni ọ̀nà mi ti dà.
1: Where is my way scatter?
0: Olúwa wá solution.
1: Wọ́n lọ give me solution.
0: Ẹjọ́ ẹ gbàdúrà.
1: Please pray this prayer.
0: Mena answer to
1: me. Please pray this prayer.
0: Àwọn wo ló ní ìdí àdúrà
1: yìí? Who are those that need to
0: talk? Àwọn tó ti gòkè rí.
1: Those that have been at top before.
0: Tó jábọ́ lójijì.
1: And they were put at top.
0: Àwọn wo ló ní ìdí àdúrà
1: yìí? Who need to pray more?
0: Àwọn tí ìjì kan fẹ́.
1: Those that the storm is fighting.
0: Wọ́n àmọ́ bí ó ti wá.
1: They don't know where it came from.
0: Àwọn ló ní ìdí
1: àdúrà yìí? Who need to pray more?
0: Àwọn tí ìlérí
1: òṣèlú. Those that promise us
0: as well. Àwọn tí Olúwa mọ̀ fún ní
1: sòrò. Those
0: that the
1: government
0: need
1: to
0: give
1: me
0: problems. Lábẹ́ ọ̀run yìí.
1: Under the circle.
0: Nǹkan kan ò lè yí.
1: Nothing will change.
0: Àfitẹ́nìkan bá sọ̀rọ̀.
1: Unless somebody speaks.
0: Kò sí nǹkan tó ń dá bàjẹ́.
1: Nothing will just
0: become spite by itself. Àfitẹ́nìkan bá bàjẹ́.
1: Until somebody
0: speaks. Ẹjọ́ ò lè rin tó wà lẹ́yìn.
1: Under the talk cannot
0: settle it. Ẹni ẹ̀rí tó bá ti gbà.
1: When the testimony
0: will get. Àdúrà
1: gidi nínú. Without any prayer.
0: Kò pàmánẹ́.
1: It's not permanent, sir.
0: Àwọn kan tó bá sọ ẹ̀rí
1: lẹ́yìn.
0: Ẹ kẹ́bi ẹ wà.
1: Ṣé àti ẹ yà.
0: Olúwa.
1: Wọ́n lọ.
0: Ṣé alágídí ogun fún mi lónìí.
1: Kọ́ńkájá àdìbàtú pàbí
0: kí ni mo pẹ̀ sá.
1: Alágídí ogun
0: fún mi lónìí. Ṣé
1: alágídí ogun. Kọ́ńkájá sọ́bọ̀ bá tó
0: fẹ́ fọ́ mi sí
1: ọ̀hún. Ṣé ọ̀tọ̀ tẹ́kẹ́
0: di. Alágídí ogun.
1: Sọ́bọ̀ bá
0: tó fẹ́ lé mi lọ́yẹ. Alágídí ogun.
1: Sọ́bọ̀ bá
0: tó fẹ́
1: gba
0: ìrà So ikan lara kokoro
1: one of the keys
0: o le yi aye pada
1: kan tan so your life
0: o de lagbara
1: and so
0: o ni adua
1: is prayer
0: so pe adua
1: adura
0: prayer
1: so be soke
0: adura
1: prayer
0: now adua le soke dile
1: prayer can turn mountain to lohi
0: adua le mu ki omi ogbe
1: prayer can make water to dry
0: mo se apada si waju olorun
1: once it will go back to
0: kilo lo nse
1: to do what
0: o la nbere adua
1: olorun to mo
0: to ba ti gbadua
1: when he prays
0: olorun ni kan bayi lo
1: god says this
0: inu adua
1: in prayer
0: ni gbogbo aspirit into
1: all things are revealed
0: all things
1: inu adua
0: in prayer
1: on le yan ti ma igbese to
0: you know the next step
1: daniel we go
0: daniel
1: emi nikan
0: lori ran na
1: as the devil
0: is saying
1: where is it
0: in prayer
1: olorun ori
0: oke god of this mountain
1: o foruko
0: in your name I pray.
1: Ebi ogun ti lé.
0: Ebi ti sọ
1: àdúrà yóò jà
0: ogun. Ebi ti sọ àdúrà
1: ti ní báyìí.
0: Ogun ọtọ dìde.
1: Ọjọ́ darọ
0: sọ. Ìwọ̀n ìjábọ̀.
1: Dàdí náà kọ́.
0: Ìwọ̀n àdúrà
1: ni. Ìtọ́ sí prayer to establish.
0: Lẹ́yìn
1: mo ṣá
0: dà. Lẹ́yìn sà.
1: Ẹ kàdúrà.
0: Thank you father.
1: Méjì mi
0: ọlọ́run àdúrà.
1: Ogun ọtí ò gbàdúrà.
0: Tó dàkú náà pray.
1: Ìwọ̀n fẹ́.
0: The field.
1: Kò sí
0: kàdúrà.
1: Ẹ
0: I defeat
1: gbogbo ogun tó dìde.
0: Ẹ ṣe ọ̀dọ̀ lẹ́sà
1: kí ló ti wà dùn
0: án. Ìfẹ́yà
1: ó jalù rẹ̀.
0: Ẹ ṣe
1: ọ̀dọ̀ flat.
0: Ìgbésí àdúrà.
1: Detect the life of prayer.
0: Olólágbára
1: yìí ti gbẹ́ sùn.
0: Ẹni tí o bá gbàdúrà.
1: If you don't pray.
0: Ẹsẹ̀ ọlẹ́jìnà sí.
1: Say sin will not be far from you.
0: That is that.
1: Sin will not
0: be far from you. If you are not prayerful.
1: Stop, I go back to
0: that. You will be
1: kada.
0: Wà á jẹ́ ní ara.
1: Bẹ́ẹ̀ni o. Very well.
0: Me na na my
1: very well.
0: Go sabo to
1: leda. No way. There's no way.
0: The spirit of God before from.
1: And you are like Jesus here.
0: You are Lord Jesus.
1: If you that I teach that spirit to you.
0: And me know that so
1: you
0: are.
1: And if you think that quickness.
0: Oh my God.
1: That is that. Agbara du.
0: Power prayer.
1: Go wonu.
0: Agbara
1: du. Agbara
0: du.
1: Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du. Agbara du.

thank God for the success of today. We appreciate everyone for your contributions. Thank you so much for being part of us. On behalf of staff and management of Adaba 88.9 FM, transmitted from Ilaramoki here in Ondo State, Nigeria, we say thank you to everyone. Now we're saying good night. Do join us again at 4:45. My name is Olajumoke on Motosho. Have a wonderful night rest. Lórúkọ àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ àdàbà 88.9 FM ni àdúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣe fún àwọn ètò alọ́lọ́kanjọ kan tí ẹ ti bá wa dá sí. Ẹ ṣe bí ẹ ṣe ń tẹ́tí sí wa láti wàdà àti sọ pé ẹ káàárọ̀. Ní báyìí, à ń sọ pé ó dàrú tó bá di ní aago 5 ku ìṣẹ́jú 15 náà ni kí ẹ tún darapọ̀ mọ́ wa fún àwọn àkọ́tun ètò lọ́lọ́kanjọ kan. Orúkọ tèmi ni Olájùmọ̀kẹ́ Ọmọ́tọ́ṣọ́. Orin Ọlásùn ó dàrú.